lọ́pọ̀ ìgbà tí wọ́n sì ń di ìrísí tí wọ́n rẹ́yìn ìgbésí ayé àgọ́ ara yín nígbà náà ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan yóò yé yín báyìí òdodo ọ̀rọ̀ ń bẹ níbẹ̀ wípé nítorí ìṣe

ẹ kojúmọ́ ìtumọ̀ aláàárọ̀ tìtò ní ojúmọ́ ìdùnnú ojúmọ́ ayọ̀ ló ní máa jẹ fún wa òní ọjọ́ kẹtàlá oṣù kẹjọ ọdún 2026 amúre wá fún wa o a ṣẹ́gun ọ̀tá àárẹ̀yìn òdì lágbára ti èdùmàrè jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́ọ̀bà aláùràbí tó jí wa símọ́lé àlàyé lóòrọ̀ tòní tá a gbá pa wa tó ṣe gbé tá a gbé ẹsẹ̀ wa tó ṣe gbé tá a lanu wa tá a sọ̀rọ̀ tọ́rọ̀ náà sì ń bá làákàyè mu a máa dúpẹ́ o àyìn lógo ogo ni fún olúdayé aṣẹ̀dá ọ̀ràn ọba dánimádani a gbé yín ga àyìn lógo fún àánú yín fún orí ọ̀fẹ́ yín nínú ayé wa a dúpẹ́ o torí pé tí kì í bá ṣe ti olúwa tó wà lẹ́yìn wa ni ọ̀tá àbá ti kẹ́rù wa dà sí gbó ọba ti kẹ́rù wa dànù a dúpẹ́ pé ayé wọn ò sọ wá dẹni àná torí pé ẹ̀ǹbẹ̀ lẹ́yìn wa a tẹ̀lé ni máyà olúwa à ń bẹ̀bẹ̀ à ń tọrọ wípé kí ẹ wá ṣe kò kárí ọjọ́ òní nínú ayé wa bẹ́ẹ̀ ni à ń bẹ̀bẹ̀ lórúkọ jésù kristi olúwa àti olùgbàlà àmì lórúkọ jésù bá a ṣe ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run là ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà ẹ̀yin àgbà májèyàn tẹ́ ètí ẹ̀ǹbẹ̀ lórílẹ̀ tí ẹ̀ ń dáàbò bò wá tẹ̀ ń pa wá mọ́ lọ́tún àti lọ́sì olúwa yóò máa sọ agbára yín di ọ̀tún bákan náà là á dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ẹ pé tọ̀sọ́tòrò tábùkẹ́ fi ń pọmọ ẹ̀ lẹ́ fi gba kọ́kọ́ fi bond fm sílẹ̀ a dúpẹ́ ní ọwọ́ yín ẹgbẹ́ wa tẹ̀ ní òní kú o àwa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin òǹtajà tó yẹ pé iléeṣẹ́ bond fm lẹ́yìn láyọ̀ láti máa polówó ọjà yín lágbára ọlọ́run àpamọ́ owó àtàjèrè ọjà gbogbo ìwé gbogbo màjẹ̀sín tẹ̀ ń pariwo 92.9 gbogbo náà ni a dúpẹ́ ní ọwọ́ oníṣẹ́ ọwọ́ oníṣòwò a mọ̀ pé àwa kọ́ lẹ̀ ń fẹ́ ọlọ́run ọba lẹ̀ ń fẹ́ o àyíndé tí ń ṣọmọ kọ̀ọ̀kan mọ àlẹ́ ó tó dé a dúpẹ́ ní ọwọ́ yín o a dúpẹ́ gbogbo tọmọdé tàgbà náà ní péjọ wòran egungun a dúpẹ́ ní ọwọ́ yín tí ẹ̀yin iléeṣẹ́ bond fm 92.9 láàyò lágbára ọlọ́run òní àádùn fún wa ikọ́ ìkọ́ bá lá ikọ́ ìkọ́jò lẹ́sẹ̀ lágbára láàyò.

Bẹ́ni ọmọ iná ni o Adisa Ikọ Ikọ olókun ọlá ọmọgi mẹ́rin lè bájá ṣe lóore wọ́n ní ká ṣe gi orógbó lóore torí olórí lẹ̀bẹ̀ ṣàngó ká ṣe gi obì lóore obì ní bí kú bárùn ká ṣe gi ata lóore ẹ̀mí tí ò jata ẹ̀mí yẹpẹrẹ ká má ṣe kàkà má fi wí òwúrò rí torí ta bá kó aṣọ ni wọn á fi gbé ni sí kò sáyẹ kò sí dìdí èèyàn bá bọ́ra lẹ̀ wọn á jọ màdù èèyàn bá bọ́ra lẹ̀ wọn á jọ bọ́ èèyàn bá bọ́ra lẹ̀ wọn á jà á yá aṣọ lè dìdí ènìyàn èèyàn wá boni lára ju aṣọ lọ èèyàn láṣọ yé èèyàn èèyàn ní gbèèyàn dépò èèyàn ní gbèèyàn déyìn èèyàn náà ní mèèyàn ṣòro lágbára ọlọrun gbogbo ẹdá tá náà mú bọra bí aṣọ ayé ò ní gbà wọn lára wa láṣẹ ti Edumare èèyàn kọ́lá máa pè igba náà ló máa jẹ wá lẹ́ẹ̀kan sí ẹkùnjúmọ́ ẹkùnjúmọ́ ẹkùnjúmọ́ ìtumọ̀ aláàrọ̀ tó ní bá bá débi oré báyìí bá a débi iṣẹ́ tiwa ìbá bàbá ẹni náà là kọjú ìbá bàbá mi tẹ́ bọlá ìṣọ̀lá ọmọ ṣọ́nṣọ́mọ̀ ní pòró ìpòró mọ láṣẹ ìpòró lákíṣá ìpòró mọ̀kọ lọ́rọ̀ mo bá kọ́ni lọ́rọ̀ mo bá kọ́ni lẹ́jọ́ àwíjàre mo bá tẹ́ ní wíjọ́ kí wúrò òwúrọ̀ rẹ̀ má bàa gbọ̀n lẹ̀ ṣọ́mọ yóò bí kẹ̀tẹ́ ó fi gbogbo ọmọ ẹ̀ bá gógó gbogbo ilẹ̀ rí sàngàn gan ilá lóko márùn-ún mi abódogun láàrin oko abódúnṣu tó ń bolè lébè abìdíṣu bàràkàtà lébè ẹni fẹ́ jìjàdú ẹwà ẹni yẹn ò gbọdọ̀ gbà poró kọjá tó dáyìí lọ́mọ bá gun lẹ́wà bí òyìnbó ìpòrò ọmọ bá pìtìpìtì ọlá ẹ̀yin lọ́mọ bá pìtìpìtì ọlá ọmọ bá tó làlàlà tó sílẹ̀kùn ọ̀là lẹ̀ tó ní kí tẹrú tọmọ kan wá sórí èrè lágbára ọlọ́lágbára lẹ́dà bí ẹ bá wà ilẹ̀ ìrìnà màá mi ló mú ọmọ bàbá mi ìbá ìyé mi ọmọ balógun ló kẹrin ọmọ ló ṣàkóso ṣàkó tí wọ́n pè lọ́ba lùfọ̀n aláṣọfún kì í jà ire ire báyìí náà ni ti ọba lùfọ̀n lágbára ọlọ́lágbára lẹ́dà á pàdé lọ́jọ́ àjíǹde kò tí ní yá báyìí lágbára elédùmarè bọ́ǹdì láwà 92.9 abiodun fọlọ́ṣọ lórúkọ tèmi lónìí dúdú máa kán sí o ó máa tún ní gbọ́ngbọ́n nú pẹ̀lú àwọn ètò alárin tá a ti là kalẹ̀ fún yín tó bá di aago mẹ́rin àbọ̀ báyìí àkókò ìsọtẹ́lẹ̀ níbi tí ẹ ti máa ń pàdé àwọn òjíṣẹ́ olúwa tí wọ́n ti súre fún wa tí wọ́n ti sọ àwọn nǹkan tó wà ní ìwé mímọ́ àti àwọn ọjọ́ ìpàdé èyí tí wọ́n ní níbi tí wọ́n ti rí kẹ́ ẹ wá gbáre kẹ́ ẹ wá ṣoríire kẹwa pàdé akiri sórí fúnra rẹ jésù kristi ti nasareti aago mẹrin àbọ̀ sí márùn náà ni ìtura ìtòyín àkókò ìsọtẹlẹ ó máa ń lágbára ni ẹyẹ àtẹtíléko láti gbọ àwọn àsọtẹlẹ tí ó yí ìgbé ayé padà sí rere tó bá di aago márùn kọjá ìṣẹ́jú márùn ilé sanmi òun náà ni ètò lágbára ọlọrun ilé òní ilé wa ọ̀nà nínà wa ilé náà ọ̀rọ̀ ọlọ́run náà ló dá lé lórí o kì í pọ̀ ju wọ́n ní àdúrà ó sàn ju èpè lọ ilé àgbo lọ títí di aago márùn kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bí márùn bá ti kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó wáyé tó yín ìyanu ńlá pẹ̀lú prophet caleb olúlàdé òun náà ni a máa gbọ́ níbi tí wọ́n ti máa ṣàlàyé fún wa pé àdúrà ó ní ipa takuntakun tó ń kó nínú ìgbé ayé ẹ̀dá wọ́n wọ náà ọ̀rọ̀ ọlọ́run lọ fún wa bákan náà ni wọ́n pe àwọn kókó àdúrà tẹ́ pé àárí má lè lọ ni a kò padà sẹ́yìn àwọn àdúrà ti máa tún ilé ayé ẹni ṣe aago márùn kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí aago márùn àbọ̀ náà ni ètò àìtó yín ìyanu ńlá pẹ̀lú prophet caleb olúlàdé bàbá àdúrà AK-47 tó bá di aago mẹ́fà ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ètò àìtó yín ire òwúrọ̀ náà ni ó máa dé sí etí ìgbọ̀ yín ibi tí ẹ ti láǹfààní láti pàdé bàbá wa prophet peter olówó pọ̀rọ̀ kú àwọn èèyàn pè wọ́n ló níṣẹ́ ọba aago mẹ́fà ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náà ni ire òwúrọ̀ àwọn àdúrà eléyìí ó ní agbára o àwọn àdúrà tí àwọn pásọ máa ń fetí kọ́ tí wọ́n tún máa lọ ń pè ilé ìjọsìn wọn ni ǹjẹ́ evangelist ni wọ́n pásọ ní ẹ ó yá tètè yá sí rédíò ẹ lẹ̀ kalẹ̀ báyìí tó bá ti ń di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kó o yá tági èrègè kó o wá tákàdá òyìnbó dẹ̀ ti sáré dẹ̀rọ̀ bóyá pé ó ka òun náà sílẹ̀ ni tó wà tún gbọ́ tí wọn náà tí ó fi ránṣẹ́ ránṣẹ́ lọ́wọ́ wọn ní alágbe tó ń falágbe lówó
awon pastor to nbu pastor ni adua o na ni baba wa peter olu poroku to ba di ago mefa ku isedu meedugun eto wa itori bona seri apa kini na ni o ma de si eti igboyin ibi ti ese ni anfani lati ma gbo gbogbo bi igboki budo ko yo se lo fun toni ni ipinle eko ati apa kan ipinle ogun ete ti leko be ba ti wa nu moto ete ti leko ke le mona te tun le se ri gba bo ba fe je pe ona yin o ti ni isoro ni waju be ba si wa nle ke to bo soko e fi ti fe ti fe eti nu tejo nlo na ke fi gbo eto wa bona sere lori gboki gbodo oko ni ipinle ti eko ke to jade lagbara olorun ile oni le wa ona osi ni na wa lagbara edumare to ba di ago mefa ai fa lage mo soju ago ka tun ma wa nwo sami eto wa eto yin koko inu wiro pelu opolopo ede opolopo owe opolopo akonlu ede na ni e ma gbadun lati ago mefa si ago meje abo ona ni koko inu wiro yin ibi je tuti lanfani lati ti atejise labala ti a ma ti nse agbeyewo wa ago mefa si meje abo na ni koko inu wiro yin apa kini wa nlo die die be to ba si di ago meje abo bona seri apa keji magori afefe alanfi bo ni koko inu wiro yin ago mejo awon oniroyin won tu pada wa lati wa ka iroyin fun yin pelu opolopo owe akolo ede ati awon afiwi orisirisi na ni e ma gbadun ninu koko inu wiro yin te ba n gba komo lede koko inu wiro yin gangan won na ni won pe be bi awon eto wa se ma lo fun saa yi niyan se gbagbe abi odun folon so loruko temi a decide ko ikan lokun ola ba ba dogun odun a pe ba dogbo osu ako oni ojo ketala osu kejo o na ni eti a pe ni seminar isese eti ma wa ni ajaku bus stop ni sasa akikabesi oba nasiru ogurombi akilowo first oni sasa ti ilu sasa ku alejo awon loba loba to ma poju pese sibe aki iya wa yeye folusho aina ade ogun oga iya lode ti ilu sasa kingdom first vice president fegbe ni sese kafata ti won tu je yeye osun lagos mila iya alimoso eku alejo gbogbo ni sese agba nla aye o lagbara olorun lagbara eledumare toro finited e bo pe mo na ni lilo ati bibo gbogbo awon alejo te nreti ati gbogbo to ma wa iko iko bala iko ekejo lese lagbara olorun toro finited e bo pe mo na lo ma je ti won lagbara edumare obo oke apa ona mo fun won lagbara eleda bond lawa 92.9 isese na lo gode.

0: sẹ́yìn dáadáa báyìí.
1: Tó túmọ̀ sí pé ẹni tó ń lọ sí Tọ́mìlà Bridge gan-an ó ti ń dí wọn lọ́wọ́ báyìí.
0: Ẹ̀yin ó bẹ́ta tó lọ sí Lagos bóyá kán lọ gba ọ̀nà ọ̀nà onípàánù náà. Kán lọ gbà á láti oṣù yìí kán wọlé sí Anthony.
1: Ẹ̀hẹ́ tó bá wọ Anthony kan, ọmọ àwọn tí ìdè gbàgádà náà, wọ́n máa kàn án, àbí tó máa da service lane. Ani la bu ani sin ani sin
0: awon olaso olopa ti wa nbe won ti block on awon block on
1: e se sir e se alagba tayo to bi e se o eh mo tutun ero mi soro mi wo oga agba fun ajo last month won ti so kon fun mi pa be rara rara mi ti eti ri gbo eh eco bridge ni kegba amo eco bridge yen bagu wo manira o e ma jo ko won ti se mi kan pa contract flow landa leco bi tori ise ijo papo ton fe se atunse afara yen baba lawo ri ki ti gbe o
2: Bye.

0: ọlọ́run wa lọ́wọ́ tó fún wa láǹfààní àti oore ọ̀fẹ́ láti tún dèní pé tá a bá dèní kò sí ọgbọ́n kan tá a fẹ́ dá sí kò sí ẹjọ́ kan tá a fẹ́ pe ọlọ́run ọlọ́run sọ wa ó fún wa láǹfààní àti oore ọ̀fẹ́ láti dèní àánú larígbà o alágbára ànímọ̀kan àlóye kan àní ète kankan bí kì í bá ṣe àánú ọlọ́run tí ọlọ́run fi gbọ́ náà la tún fi ń tẹ̀síwájú lórí ètò kókó inú wẹ̀rùn lónìí iléeṣẹ́ bọ́ndẹ́ fẹ́nẹ́ tó wà ní onígbògbò jíàrè ní kẹjà lẹ́nìí tí í ṣe ọjọ́ Thursday ọjọ́ kẹtàlá nínú oṣù kẹjọ ọdún 2026 a máa yan ọlọ́run wa lógo ni o lógo tí wọ́n máa gbògo lọ túnjí ọlálẹ́kan lórúkọ mi ẹ kú ojúmọ́ o.
1: a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba nítorí pé ó ti wá lẹ́yìn àwásùn a sì jí pẹ̀lú àkáyè wa ọpẹ́ ni fún ọlọ́run ọba tí ń gba ni kí ìbùkún rẹ̀ kí ó máa wà lórí wa títí láé a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó fún wa láǹfààní láti gbọ́ra wa lórí ètò kókó inú iléeṣẹ́ Bond FM 92.9 lẹ́yìn tí ń ṣe ọjọ́ kẹtàlá oṣù kẹjọ ọdún 2026 bó ṣe wá jẹ́ pé orí dẹ́rẹ́kì fún mádùn àtọ́yìn àtàdùn ọlọ́run a fi sọ́rọ̀ gbogbo wa láàárọ̀ tò ní adùn tán nínú oyin adùn kì í tán nínú ìrèké adùn kò ní tán lọ́rọ̀ gbogbo wa ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ iléeṣẹ́ Bond FM 92.9 tó fi kalẹ̀ sí GRA ní onígbòǹgbò nílùú ìkẹjà la pé ẹ̀kọ́ ojúmọ́ ganiat bello ashiru lorúkọ tèmi.
0: wọn mọ lọlọ àwọn olóòpó àfẹbòjò àwọn ògbárùkù àdé àfikókò tí ń lọ rèé lójò lọkọ wọn ni wọn kókò òjò ló lọ fẹ ìwò gbọdọ kọlẹ òkókò gbọ igbẹ iṣẹ bọ òjò rọmọ ewé kókò bẹrẹ sí nígbẹ njẹ àtẹmí àtẹyìn àtàwọn àtòǹgbò wa pátá ewé kò nígbẹ o owó tá a ní ewé kókò wa ni ọmọ tá a bí ewé kókò wa ni ọlá tá a ọlà tá a ní ewé kókò wa ni ọlọ́ọ̀bọ lójú ènìyàn níjọ gbẹ dànù mọ́ wa lọ́wọ́ njẹ ayámọ̀ pé wọ́n ní girigiri nìkan gbóná o ní ìpínlẹ̀ ọ̀sùn wíwọ̀ ẹ̀ sì ń gbóná yìí náà wọ́n ní àwọn elétò ààbò wọn ti gbáradì débi pé wọ́n ṣe ṣakin nípa jíjẹ́ kí ààbò tó wọ́pọn kó dé nítorí ètò àbámẹ́ta sátidé ní ìpínlẹ̀ ọ̀sùn.
1: lórí ètò ìdìbò tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ jẹ́jẹ́ mẹ́ pé àwọn àjọ elétò ìdìbò ọmọ àti ń sọ di mẹ́ pé wọ́n fẹ́ tún pépà tí wọ́n fi dìbò wọ́n fẹ́ tún tẹ̀ o ǹjẹ́ lórí kí ni wọ́n fẹ́ fi orúkọ dupò lábẹ́ ẹgbẹ́ òṣèlú sdp kó wà ń bẹ̀ o.
0: lórí ọ̀rọ̀ ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà tó máa jẹ́ pé ọlọ́pàá ìpínlẹ̀ ni wọ́n ní òní ni kò ní dọ̀là gbogbo àríwísí àti àbárí ẹ̀pátá ìjọba yóò tilẹ̀kùn rẹ̀ lónìí.
1: wọ́n ní kó lu ọba má ṣe ni àìsàn tí ò gbóògùn àtèyí tó gbóògùn kọ́ lọ́wọ́ ọba lójú òní kó má fi ṣèkó wa. wà ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé ààrẹ bọ́lá ahmed tinubu wọ́n ti bọwọ́ lu owó rọ̀gùrọ̀ fún fi ra àwọn irinṣẹ́ tó lákàkì lójú náà àti máa tọ́jú àìsàn jẹjẹrẹ.
0: pípẹ́ ńlá pé pàjá tó ń tò gbọ́rọ́ pípẹ́ ńlá pé pàdé òkòkò tí fi ní ẹsẹ̀ pípẹ́ ńlá gbẹjọ́ tàkùtò. ìyájẹ́ mọ̀ pé àwọn ikọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà orílẹ̀-èdè amẹ́ríkà tí wọ́n jẹ́ alájọṣepọ̀ wọ́n ní wọ́n máa ń bẹ̀rẹ̀ ìpàdé láti èyí ní ìlú washington dc lórí bí ètò ààbò ó ṣe lè gbọn igbọn ní orílẹ̀-èdè wa nàìjíríà.
1: wọ́n ní ikú tó ń pojú gba ẹni òwe ló ń pa fún ni òjò ẹjẹ́ mẹ́ pé àwọn àjọ tó ètò ìlera lágbàláyé wọ́n sọ ní mẹ́ pé orílẹ̀-èdè congo ló ń léwájú o lórí àwọn tí àìsàn ebola ń bá fura tó sì jẹ́ pé àwọn tí ó tilẹ̀ mi lọ wọ́n lọ sí bí 2,000 o.
0: aláǹgbá tọ́já lọ́pẹ́tọ́ ga tó bọ́lẹ̀ pọ̀ ní ọwọ́ tó wọ̀ sí kọ́rẹ́ nìkan ó gbórí sókè ó gbórí ẹ̀yìn òyìn mi múnyìnrà mi. jẹ́jẹ́ mọ̀ pé àwọn ìgbọ́n efcc wọ́n ní àwọn màkì owó tó ń lọ bí bílíọ̀nù lọ́nà 15 tọ́jọ́ owó náírà olè wà nàìjíríà àti 17,000,000 dọ́là olè òkèrè. tọ́jọ́ pé àwọn rí gbà padà lórí ọ̀wọ̀ nípa àwọn iléepo eléyìí tó ń ṣe nínú àwọn àjọ nddc.
1: wọ́n ní wí tèmi dèmi orítọ́jú ẹni ẹ̀kọ́ tó lọ ni o lórí ikú tó pa jagunjagun tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà alàgbà àbáṣà ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé ẹnìkan ti sọ̀rọ̀ láàárọ̀ tòní. wọ́n ní ìròyìn ṣakatú ni ìròyìn inú móòlù ẹni pé àbáṣà kú sórí ogun wọn ní irọ́ funfun báláwo ni o.
0: àwọn iléeṣẹ́ ọlọ́kọ̀ òfurufú lanu àrò yìí wọ́n ń lórí ọ̀rọ̀ nípa pé a fẹ́ gbé èrò lọ tí ó sì wá jẹ́ pé àwọn ìdíwọ́ kan ṣẹlẹ̀ nípa ọkọ̀ òfurufú wọ́n ní jẹ́jẹ́ mọ̀ pé owó tí a pàdánù ó ń lọ bí 2,000,000,000 kì í ṣe yún nìkan níbi tí àwọn tí wọ́n bá jẹ́ ẹgbẹ́ tí wọ́n bá láwọn ṣe ẹgbẹ́ nínú pápá òfurufú tí wọ́n ní wọn ò ní jẹ́ kí wọ́n gbéra owó táwọn pàdánù sí ó ń lọ bí 2,000,000,000.
1: wọ́n ní àìlówó lọ́wọ́ bàbá ìjayà àìníṣẹ́ lọ́wọ́ bàbá ìjayà ìjẹ́jẹ́ mọ̀ pé wọ́n ní àwọn ọ̀dọ́ tó yẹ pé wọn ò níṣẹ́ lọ́wọ́ lórílẹ̀-èdè wa nàìjíríà pàápàá jùlọ bí àwọn àjọ kan ṣe mú ìjábọ̀ ẹ̀ wọ́n ní wọ́n lọ sí bí 1,77,000 tí àwọn kan tó sì jẹ́ pé ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé AI ó ti fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ wọn.
0: ṣé bóyá yóò jẹ́ àṣàn ní mámúrẹ́hún tọ́mọ kéékèèké ṣe jẹ́jẹ́ mọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà pẹ̀lú iṣẹ́ kan ní orílẹ̀-èdè china wọ́n pèlè iṣẹ́ ọ̀hún ní zhenjiang wọ́n ní wọ́n ti ń ṣe iṣẹ́ lábàáyé o lórí bí iná mọ̀nàmọ́ná ó ṣe dúró. ìyún àkọ́kọ́ lórí ààbò lórí oúnjẹ ìyún ìkejì bákan náà lórí ọ̀rọ̀ ní ẹ̀rọ ìgbàlódé ìjọba àpapọ̀ ti ń sọ̀rọ̀ pẹ̀lú wọn.
1: wọ́n ní ẹnikẹ́ni tí ìbá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́nu kejì ẹ̀ òòyà tètè ya tọ́jú japan ìjọba wọn máa ti ṣèrànlọ́wọ́ fún orílẹ̀-èdè nàìjíríà owó ọ̀gùrọ̀gù kan tó lọ sí bíi $3.5 million ó ní wọ́n kó kalẹ̀ o láti fi ṣe ìpèsè ohun ìrẹsì fún orílẹ̀-èdè wa nàìjíríà o.
0: àwọn òṣèlú apm àwọn tí wọ́n jẹ́ òǹdíje dúpọ̀ alá

kẹ́bù yìí ṣe yebíye lóòótọ́ ṣe ń nábí owó ọmọlúàbí ló nínú re àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè ń fàdàmú ìbọ́ràn ń dáàbò bo ni ẹ̀mejì ni ó gbàbùsàn ẹni tó kẹ́jẹ́ ìṣẹ̀dá ó léwu láti ti gbọ̀ngbọ̀n ayé ń yí bí ìṣẹ̀dá ti gbé e kalẹ̀ ẹkùn ẹ pariwo ara ẹ o ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde ìwọ náà jẹ́ káyé aláyọ̀ tí ìṣẹ̀dá dá mọ́ jẹ jáde pẹ̀lú yóò bitters ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó

0: péye sọ yóyó bita di ayò rẹ lójoojúmọ kí mọlẹ ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí rẹ yóyó bita sọ àlọlọmọ jẹẹlì ní kápsùlù àtàpọ̀ pẹlẹbẹ sáṣẹẹtì lọjà àtìlẹ ìtajà oògùn káàkiri orílẹèdè yóyó bita ẹbùn ìṣẹdá fún ìlera tó péye.
1: Ẹyìnmọdé yìí èmi gan ti sọ wípé máa máa polongo mediana kiri ni torí ẹ wo kò sírú ìyarun tá a fi yarun àdùkẹ́ tí kì í sunkún irú rẹ le nígbà tó wá yá èyí sì bo gbogbo alẹ̀ irun ẹ̀ bẹ́ẹ̀ ni làpálàpá ò jẹ́ kí n rà rí kí n rí mú mi àmọ́ ní kété tí ọwọ́ mi ba àwọn èròjà túnrúnṣe mediana 0-13 tá a pilẹ̀ṣẹ́ fún àwọn ọmọdé ṣẹ̀ṣẹ̀ ni mò ń yọ mediana 0-13 air booster cream ìyẹn gangan ni àbá máa pè ní òdogun lọ́gọ́ tí mo bẹ̀rẹ̀ sí lò ni ajẹrun ò ti rí bi dúró sí mọ́ nínú irun àwọn ọmọ mi làpálàpá sá lọ bẹ́ẹ̀ ni irun wọn gùn tójú rẹ̀ sì mọ́ kódà a tún lè lo mediana 0-13 fáwọn ìkókó tí kò nírun níwájú àti àwọn tí irun wọn ti fá lọ lẹ́yìn dán mediana 0-13 air product tá a pilẹ̀ṣẹ́ fáwọn ọmọdé wò lónìí mediana air product wà káàkiri ilé ìtajà ó yà pé sórí 0702-500-7861 0809-1799-333 mediana gbogbo ohun tí irun rẹ nílò.

0: tẹ̀síwájú bọ́dà wa 92.9 rẹ́díò fẹsọ̀ àpọ̀ tó kárí ayé tí a bá dé abala àgbẹ̀ wò láàárọ̀ abẹ́kẹ́ mẹ́mà yìí bẹ̀rẹ̀ òjò bọ́lọ́ọ̀dẹ̀ kájọ koríkorí fi kúlùkù lórí ẹ̀ ọ̀rọ̀ nípa bí àwọn ìdọ̀tí tí ó wà káàkiri ìlú Èkó ọ̀rọ̀ ajé tí à ń tiraka lórí ẹ̀ pé kí a tiẹ̀ máa gbìyànjú àti máa sọ àwọn nǹkan tó jẹ́ tí wọn á sọ di ohun tá a máa fi pèsè iná mọ̀nàmọ́ná tó lè fún wa lágbára tàbí ta lè sọ di owó
1: ọ̀rọ̀
0: wọ́n ní àwọn àjọ lọ́mà wọ́n ní iṣẹ́ ńlá làwọn ń ṣe lórí pé àwọn ibi tí wọ́n ń da ilẹ̀ sí eléyìí táwọn tó jẹ́ àtijọ́ táwọn tì wọ́n ní àwọn gbìyànjú láti ṣe sílẹ̀ àwọn ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé kan tí wọ́n máa sọ gbogbo àwọn ilẹ̀ tí wọ́n máa sọ di ohun tí wọ́n máa pèsè iná mọ̀nàmọ́ná fún wa wọ́n ní láti ìkó gbàdágìrì wọ́n ní gbogbo à ń gbá ojú òpó náà à ń ṣe gbogbo iṣẹ́ náà ló ń pèsè táwọn èèyàn ṣùgbọ́n iṣẹ́ pé ó pọ̀ èèyàn àwọn ìdọ̀tí wọn kò ṣiṣẹ́ tó iṣẹ́ tó yẹ àwọn ìdọ̀tí wọn máa ṣe náà ni pé a lè pin kan nídọ̀tí ṣùgbọ́n kó tún wá ní èrè dátùmọ̀ irú àwọn èrè ta lè jẹ́ lórí ẹ̀ ni pé kí wọ́n máa sọ di ohun tí yóò máa fún wa ní iná mọ̀nàmọ́ná kí wọ́n máa tún pèsè iṣẹ́ mi fáwọn míì bákan náà yóò tún máa láǹfààní láti máa jẹ́ ọ̀rọ̀ ní apá kan.
1: Wọ́n ní àwọn akọ́lẹ̀ kó dọ̀tí lọ́mà ìpínlẹ̀ Èkó wọn ni wọ́n ti ń kọ́ àwọn òbúbá ńlá kọ̀dọ̀ àti bàdágìrì wọn ní bí wọ́n ṣe ń kọ̀ láti lè máa sọ àwọn ìdọ̀tí dọ̀ yóò tún pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ àti ìpèsè iná mọ̀nàmọ́ná tẹ̀lé àbá yìí àti pé àwọn òórùn àti àwọn èéfín tí yóò máa jáde láti ara ẹ̀ àti ètò omi yàgbàrá yàgbòrò láti tọ́ ìṣòro ẹ̀ ojú olè yìí fi wò bí ìjọba tún lè ṣe àwòyé lórí ẹ̀ pàápàá jùlọ bí àwọn òkìtì ilẹ̀ bí wọ́n ṣe pèrè ìpínlẹ̀ Èkó báyìí.
0: Ọgbọ́n wo lẹ́yìn rò wípé a tún lè dá tó fi jẹ́ pé àwọn ilẹ̀ tó wà káàkiri ìlú
1: tí àwọn ilẹ̀ yìí kọjá bẹ́ẹ̀ àwọn àjọ akọ́lẹ̀ kó dọ̀tí àríwọ̀ kọ́ wá.
0: Ìṣẹ̀lẹ̀ tẹ̀ láàárọ̀ 0809844710 09

0: wọ́n ní ọ̀rọ̀ ẹnìkan ọ̀rọ̀ ọlọgbọ́n wọ́n ní iní má tàṣe táṣe rè wọ́n ní ọ̀rọ̀ ọlọgbọ́n ọ̀rọ̀ méjì kìí tàṣe táṣe rè máa yàtọ̀ lórọ̀ nípa ohun tí wọ́n ní orílẹ̀-èdè amẹ́ríkà tó sọ. Jẹ́mọ̀ pé àwọn tí wọ́n jẹ́ onímọ̀ nípa ètò ọrọ̀ ajé wọ́n máa sọ̀rọ̀ láàárọ̀ yìí wọ́n ní nǹkan tí amẹ́ríkà ní ọgbọ́n bẹ́ẹ̀ o wọ́n ní amẹ́ríkà ń sọ dímọ̀ pé nígbà táwọn wòye lórọ̀ nípa ètò àwọn nǹkan tí nàìjíríà ń gbé kà nípa ìṣọwọ́ ṣe ìjọba wọn àti àwọn nǹkan tí wọ́n ń lò gẹ́gẹ́ bí àmúlò wọ́n láwọn rí pé ó kùnà díẹ̀ ká wọ́n máa sọ̀rọ̀ láàárọ̀ yìí wọ́n ní nǹkan tí amẹ́ríkà sọ wọ́n ní ọgbọ́n bẹ́ẹ̀ amẹ́ríkà ń sọ dímọ̀ pé nígbà táwọn wòye lórọ̀ nípa ètò àwọn nǹkan tí nàìjíríà ń gbé kà nípa ìṣọwọ́ ṣe ìjọba wọn àti àwọn nǹkan tí wọ́n ń bí àmúlò wọ́n láwọn rí pé ó kùnà ó kù díẹ̀ káàtó wọn fi tọpalẹ ní afitọpalẹ ìtàlẹ tún jẹ ni àwa ní afitọpajà afitọpajà jẹsẹjẹsẹ àníyànjú kara dẹlu síbẹsíbẹ ara nínú kòkòkò ni wọn ní àwọn àgbékalẹ dàbí àbádòfin ètò ìṣúná owó wọn ló kùnà wọn ní bákan náà ní ìgbìyànjú láti owó tí wọn sọ pé wọn ń pa àti tí wọn ní wọn rí tí wọn sì ń pariwo bí ọrọ̀ ajé ti lápẹpẹ sí wọn ní kò lápalára àwọn aráàlú wọn ní ìyà jẹ aráàlú kí wá ní ètò ọrọ̀ ajé tá à ń ṣe gan tá à ń sọ pé à ń ṣe ètò ọrọ̀ ajé onímọ̀ nípa ètò ọrọ̀ ajé ni wọn sọ nímọ̀ wípé nínú ìjábọ̀ orílẹ̀-èdè amẹ́ríkà èyí tó ń pè ní 2026 fiscal transparency report ti àwọn ẹ̀ka lábẹ́lé orílẹ̀ amẹ́ríkà tó ń gbé jáde tó ń sọ nímọ̀ pé ṣe ní nàìjíríà 67 nínú àwọn ìjọba tó yẹ pé wọ́n kùnà lórí àti bágbèdéke ìlànà tá à ń gbà ṣe ìjọba tí ìjọba fi ń tu ara lára tá à ń gbà ṣe ní àgbáyé lásìkò tá a wà yìí ipò 77 ọ̀nà ní ìjọba nàìjíríà wà torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń gbé kalẹ̀ àwọn òfin bẹ́ẹ̀ yìí ìlọsíwájú kan pàápàá jùlọ nígbà táwọn ṣe àwòye lórí gbogbo ọrọ̀ ajé tó láwọn gbé kalẹ̀ àti ìlápa rẹ̀ lára àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ṣe ìjọba lé lórí. Ìwà mú kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ onímọ̀ nípa ètò ọrọ̀ ajé kí wọ́n sọ̀rọ̀ láàárọ̀ yìí pé ẹ wo dáadáa a rí pé nǹkan tí orílẹ̀-èdè Amẹ́ríkà ń sọ wọ́n ní nǹkan tó dáa ni. Lára àwọn tó sọ̀rọ̀ òun náà láti rí ẹni tó jẹ́ olùdarí Lagos Business School Public Sector Initiative Professor Franklin. Wọ́n ní ìjábọ̀ tí orílẹ̀-èdè Amẹ́ríkà jábọ̀ òun wọ́n nígbà táwọn wo lọ́dọ̀ pé orílẹ̀-èdè Amẹ́ríkà wọn rí sọ wọ́n ní ta bá ti ń ṣe ìjọba lóòótọ́ láwọn pé àwọn ẹ̀kọ́ fẹ́ wọ́ dé àmọ́ bí ta bá ti gbìyànjú àti máa ta àwọn nǹkan tọ́wọ́ a gbọ́dọ̀ jẹ́ kọ́ pa àwọn nǹkan kan tí ń bẹ ní ẹ̀bà rẹ̀ lára. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sọ̀rọ̀ ṣùgbọ́n torí àkókò gbọ́ ìwé ìròyìn The Punch láàárọ̀ yìí ẹ̀bà rẹ̀ nìyí.
1: Inú ìwé ìròyìn The Guardian láti tó bá jẹ́ pé orílẹ̀-èdè Amẹ́ríkà ló lọ jẹ́ kí n tẹ̀lé ẹ láàárọ̀ tún ní jẹ́ jẹ́mọ̀ pé àgbájọ wọ́n la fi ń sọ̀yà jẹjọ ọwọ́ kan kò gbẹ́rù dórí lórí ètò ààbò tó mẹ́ẹ̀ẹ́ léde wa Nàìjíríà àti àwọn ètò míì tí ó ṣe orílẹ̀-èdè Nàìjíríà láǹfààní ǹjẹ́ pé ẹni tó ṣe ìdámọ̀ràn lórí ètò ààbò lórílẹ̀-èdè Yálàgbà ní Ìbàdàn ọ̀dẹ́wájú ikọ̀ láti lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà pàápàá jùlọ láti lọ ìpàdé pẹ̀lú àwọn aláṣẹ orílẹ̀-èdè Amẹ́ríkà lójúnà àti gbógun ti ètò ààbò tó fojú rí àrímàbò wọn ní níbi ìpàdé ọ̀hún àwọn ikọ̀ tí wọ́n léwájú tó tún wò ìpàdé náà láti rí ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè arábìnrin Bíádúmẹ́kù Ojukwu alákòóso fún ètò ààbò Christopher Musa àti alákòóso fún ètò abẹ́lé alàgbà Olúbùnmi Túnjí Òjó wọn ní gbogbo wọn wà níbi ìpàdé ọ̀hún ǹjẹ́ kí ni ìpàdé náà dá fùrù gba gbolé lórí wọn lórí àti gbógun ti àwọn ẹṣẹ òkọkú tó yẹ pé wọn da orílẹ̀-èdè Nàìjíríà láàmú ni o pàápàá jùlọ bí ìbáṣepọ̀ tó dánmọ́ ṣe yóò ṣe wà láàrin orílẹ̀-èdè méjèèjì wọn wá sọ dímọ̀ pé àwọn ìgbìmọ̀ aláṣẹ orílẹ̀-èdè Amẹ́ríkà wọn tẹ́wọ́ gbà wọn tí wọ́n sì ṣe ìpàdé pẹ̀lú pé gbogbo nǹkan tí ẹ mú wáyé ń wà wòye lórí ẹ̀ pàápàá jùlọ lórí ètò ààbò tó mẹ́ẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Inú ìwé ìròyìn The Guardian ròyìn ọ̀hún wà ń bẹ̀ láàárọ̀ yìí.
0: Inú ìwé ìròyìn The Punch wà láàárọ̀ yìí. Babaláwo ni wọ́n pẹ́ wọ́n fẹ̀ jẹ́ ṣe tutù. A gbọ́dọ̀ fẹ́ jọ súnmọ́lẹ̀ mọ́ elédòba nìkan la láti sáà di o. Àbí kí ààrẹ Bọ́lá Ahmed mú kọ́ sáà di ọ̀nà bàbá yìí tó bá yẹ kí wọ́n fẹ́ máa tẹ̀síwájú àti máa ṣe ìjọba lọ́dún 2027 kí ni tó ṣe. Wọ́n ní àwọn tí wọ́n jẹ́ alátakò náà gbọ́ pé ó dàbí pé wọ́n ń gbèrò báyìí o láti taari AUN kan jáde tọ́ ipò ní ọlọ́rẹ̀ ADC ti pẹ̀lẹ́ National Nigerian Democratic Congress wọ́n ní àwọn méjèèjì ni àti wọ́n jẹ́ àwọn ẹgbẹ́ kan tí wọ́n pè ní group of 100 Nigerians. Wọ́n ní ẹni tó gbà kọ jẹ́ olùdarí kan ẹgbẹ́ òṣèlú All Progressives Congress Yusuf Lukman náà ló léwájú fún wọn. Ni wọ́n ti ń rọ àwọn èèyàn wọ̀nyí pé tó bá jẹ́ fẹ́ wò ó pé ẹ fẹ́ gbogbo ìpátálẹ̀ fẹ́ jẹ ààrẹ lọ́dún 2027 wọ́n ní ẹ ti ń ké ní mẹ̀yàmẹ̀yà nù àjẹ́ pé ẹ̀yin náà ti di ọdẹ tó ń ké tiẹ̀ ní mẹ̀yàmẹ̀yà. Àìfimọ̀ṣọ̀kan òun náà ló máa dàbí ẹni pé wọ́n yá ìmọ̀

0: www.goldenchancelotto.com or for our USSD *05#. Now only for MTN users who play Golden Vote. Make you scan the QR on top your ticket or sticker poster. Whether your number drop or you don't drop, the Independence Money ain't right there for you. Now for October 1st, we go do the draw. Terms and conditions, they will be...
1: Ìṣẹ̀ṣẹ̀ lagbà lótìtọ́ ẹgbẹ́ ṣe Atren lábẹ́ ààrẹ olóyè Fáṣẹ́gun Elégúsì ọpẹ́ mọ́kàtí ní kò sé kò yẹ bó ṣe jẹ́ oṣù kẹjọ ọdọọdún August lájọdún ìṣẹ̀ṣẹ̀ tọdún yóò yàtọ̀ bọ́dún bá dùn fowọ́dún fọ́dún sẹ́mínà ìṣẹ̀ṣẹ̀ tọdún 2026 yìí ti fọ́ wẹjẹ́ wẹmú àríyá mú kẹ́ẹ̀kẹ́ ọ̀rọ̀ ìṣítí lọ tí ń ṣe oúnjẹ ojú àti ìwúrẹ́ alálẹ̀ láò fi ṣe o ti kálukú àmọ́gbárí ọdún tuntun àkórí ipa orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ìṣe àgbáyé àlímọ́ṣọ́ ni yóò ti wáyé o lọ́jọ́ kẹtàlá oṣù kẹjọ ọdún yìí Rafiu Jafojo Event Center Ajabo Store ṣàṣà ni yóò ti wáyé bẹ̀rẹ̀ laago mọ́kànlá àárọ̀ atọ́tìjọ yìí gbogbo ọmọ káàárọ̀ òjíire ẹ jẹ́ ká jọ ṣe o kóòtù kó bà láti ṣe ìṣẹ̀ṣẹ̀ àgbẹ̀wá o àṣẹ olùkéde yẹyẹ folúṣọ́ọ̀nù àjọ ọ̀gá ìyálóde ṣẹ̀ṣà kingdom first vice president fẹgbẹ́ oníṣẹ̀ṣẹ̀ atre àlímọ́ṣọ́ lórúkọ gbogbo ẹgbẹ́
2: Mami, tẹ bá mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn ẹwọ ó mọ gidi gan ni
3: ó lè wọ́n lójú lóòótọ́ ṣùgbọ́n lílo hypo toilet cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀
4: bẹ́ẹ̀ ni o pa kòkòrò àìfojúrí dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú hypo toilet cleaner
5: Mo ma gbọ pe Lafarge ti paro oruko.
6: Be ni o, Lafarge Africa ti poruko dadi HBM Nigeria PLC. Oruko ti yi pada. Sugbon wo cement ta npe si o yi pada. Cement to poju owo to se gbarale. Atawo ile kiko ta fi ko afara mainland geta. Gbogbo ile igbimo asofin agba. Anja kini ati ekeji. Ile gogoro koko asu nbadan. Gbogbo national ta atawo ile nla ni kaakiri Nigeria latodun 1960. HBM Nigeria PLC. Tamo si Lafarge Africa PLC. Tele. O koja ile.
7: Fẹ́lá ni template.
8: O ti aso la fẹ.
7: Ipa obi ni template jọ.
9: Ṣẹ́yìn ẹ̀ ń tiro ẹ̀ ń tẹ.
6: Alátọ́dún 1960. HBM Nigeria PLC. Tamo si Lafarge Africa PLC. Tele. O koja ile kiko.
7: Fẹ́lá ni kẹ́.
8: O ti aso la fẹ.
7: Ipa obi ni template jọ.
9: Ṣẹ́yìn ilé ìjọ ni ẹ̀ ń tiro ẹ̀ ń tẹ. Sọ̀rọ̀ ìjọ.
8: Ah, dèrò ń kẹ lẹ́nu ẹ. Èmi ti sọ̀kánu ijó alẹ́ òní. Ẹ dáyàn mọ́.
7: O pẹ̀lẹ́ o, kí ló fa tó tó nù?
9: Bàbá ẹ̀yin náà ti sọ̀ tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan egungun àti oúnjẹ.
7: Bàbá àgbà tẹ́nibẹ́gi lójú ṣe o. Mo lo egbògi bàbá àgbàdúrà mi gbà. Mo fún un.
8: Tó jẹ́ pọ́lọ̀ ló yọ mí lọ́wọ́ àǹtẹ̀ kòlùbà. Mo bọ́ lọ́wọ́ ara títa. Ọ̀rọ̀ sísọ mi ń jága. Àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀. Ìyẹn ti dà fi sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ máa gbà wá lọ́wọ́ ìsan afinipamọ́ àwọn afiniṣẹ̀sìn. Ìdè mi já ojú tó bá fòfò. Ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní number 20 Amoka Street, Dey Bus Stop, off Abarajẹ Road, Ìkọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0868216859. Lẹ́ẹ̀kan sí 0868216859. Dey Ronke, ìrẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀pánù.
10: Alàgbà ẹkú palẹ̀mọ́ gbogbo ọmọ ọkọ ilẹ̀ Oòdùà. Ọdún náà yóò yàgò fún o. Ẹ̀yin èèyàn mi níjà gẹ̀mọ́ lábẹ́ olóyè àgbà Ọlátajú Jimoh Balógun. Ìgbọ̀n ìjẹgun Abáranjẹ Ìṣẹ̀rí Ọ̀ṣun Ìṣẹ̀rí Ọlọ́fin Ìdọ́dù Ẹ̀gàn Akẹ̀sán Ọbádóore. Ìṣẹ̀ṣẹ̀ ọdún yìí kò ní jẹ́ àṣemọ fún wa o. Yóò iná ò tán wo. Yọ̀wúyẹ́ máa yẹ ṣe ọba Sulaimon Adétúnà Rajiv Fẹ́mi lóyè Asáredì fún ọ̀ṣun oníbà ẹkùn. Ẹ ò ní pọdún jẹ. Ọdún ò sì ní pa yín o. Gbogbo ọmọ wa pátá ni yóò yè. A ò ní fọmọ fọyà ṣèlú. A ò sì ní ọjọ́ wọ̀. Ọba ìlẹ́dẹ̀ ilé àìndí àbú òdòdó olódodo ló sọ bẹ́ẹ̀. Lú ìwúre ńlá sí orílẹ̀-èdè Nàìjíríà pé kí ogun máa wọ ilé wa. Tó fi kárí ìwórì gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Olúṣọlá Sanwó-Olú. Bàbá jẹ́ Aláàjì Kọ́fẹ́mi Amsaat. Akú ìpalẹ̀mọ́ ọdún sà. Láì gbàgbé bàbá àṣàlẹ̀ ìṣẹ̀ṣe. Ọmọ olódó dẹ. Ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ìṣẹ̀ṣe yóò gbà o. A ó túbọ̀ gbórí ìtẹ́pàṣẹ. Ọmọ abínú pagún. Aṣọ kò ká jẹ́ dànù. Àìdí òdòdó olódodo. Ọba ìlẹ́jẹ̀ òdòdó. Alágálẹ́ Fọ́rọ̀mù ìlú Èkó ni wọ́n sọ pé àwọn ọrúnmọlẹ̀ yóò gba ìwúre wa.
11: That's right. Unlock opportunities by joining the Nigerian delegation for the 2026-27 exclusive international business tour to the United Kingdom, Japan, and Canada. Connect with thousands of global investors, from business owners, CEOs to entrepreneurs, and elevate your business through global networking, strategic partnership.
12: Gbogbo Mùsùlùmí tó ń tẹ́wọ̀ àdúrà wípé kí Ọlọ́run àwọn náà sí ilẹ̀ mímọ́. New Christian International Travels Limited, iléeṣẹ́ alálàájì ìrírí ni Ọlọ́run ọba aláà ti ń lò fún gbogbo àwọn ènìyàn lọ́jọ́ tó ti pẹ́.

0: forúkọ sílẹ̀ lọ́dọ̀ wọn fún Hajj 2027 lábẹ́ early bird package wọn. 5 million ẹ ó jẹ ìgbádùn tí wọn bá yín ṣe ètò físà return flight ticket ìtura tó pójú owó tí kò jìnà sí Haram nílùú Mọ́kà àti Mọ̀dínà. Oúnjẹ dùn láàárọ̀ àti lálẹ́, ọkọ̀ ọ̀bọ̀kún ọlọ́yẹ ni wọ́n fi máa kú gbogbo ènìyàn sí ara. Tẹ́ǹtì tó gbọ́ rògbòdò ní Mina àti Àràfá, àwọn àlùfáà tó dáńtọ́ ni wọ́n máa tọ̀ yín sọ. Bákan náà gbogbo ògbà ètò Umra ò dúró nílé iṣẹ́ wọn, àmọ́ special pack Umra December 2026 bá dé. Ẹ̀yin náà tètè lọ forúkọ sílẹ̀ ní New International Travels Limited fún Olabode Street, Ajawe Estate, ìpínlẹ̀ Èkó, àti ká wọn tó wà ní 1 Alabi Alasa Avenue, ògidì Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Pèpè tàbí kẹ WhatsApp wọn lórí 08060379328 tàbí 08074060166 àti 08147585392. New Crescent International Travels Limited, iléeṣẹ́ alálàájì tó ń ran ènìyàn lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ Hajj aláṣepé.
1: What time?

0: aye is 08027600975 tabi is 08032168722. 26 of September ni si san gbogbo aji 2027 ka se nle o.
1: Oro wa o, eje fun mi ni laji go. Arabirin, e si ra aburo ororo ni. Ohun ti e mo ohun to wa ninu e. Ni temi o, oro power oil ni mo nra. Papa julo, won sese se apo pelebe power oil tutun to tobi ni ilopo mejiju eyi ti won ti se tele lo.
2: Apo pelebe ororo 90 ml power oil tutun 300 naira bere ni. Owo re o si fani la poya.
3: Kí ló ń ta sọ́sàn?
4: Feast of Worship Life 2026.
3: Àṣẹ orin ọpẹ́ àtorin yìí. Tẹ́mi àti rẹ táwọn fi dúpẹ́ sọ́lọ́run fa owó ọlọ́run sọ kalẹ̀. Gbàgbá àrágbájá mú yamù ìbùkún ọ̀dẹ́ ẹ̀jẹ̀ tán. Oore tuntun ti oṣù August ni.
5: Ìbò ló ti máa ṣẹlẹ̀.
3: Nínú ìjọ CAC, àgbàlá ìtura DCC headquarters, ilépo òkè odò Agege Lagos ló ti máa wáyé o. Ní Friday 14th August 2026, láago mẹ́sàn-án àṣálẹ̀, 9 PM, Àkòrí, Feast of Worship Life 2026. Àwọn olórin ẹ̀mí, Adéróńkẹ́ Bello, Paul Tomisin, Deborah Jali, Toluwani Sings, also ministry, joint choir and youth choir, ati bebe lo. Àwọn tọ́lọ́run yóò lò ni Pastor Isaac Abiara, DCC superintendent, ati Pastor Ayola Olasoji, youth pastor. Wòlí fún ìran àkókò yìí, Prophet SK Abiara, prophet and evangelist worldwide, ni yóò máa gbé gbogbo ènìyàn lálejò, òjò ní rọkọrọ gbígbóná. Àtẹ̀mí àti rẹ̀ láwùjọ forin fijófìlù gba iri ayọ̀ lọ́dọ̀ Jésù Olùgbàlà láti débẹ̀ 0802-279-9578.
6: Látúnlátún tí ọjọ́ ń yọ lóhun ọ̀rọ̀ wọn ọ̀tún ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìdímọ̀ SCDA lábẹ́ alága ọmọọba Idris Balogun olúọmọ káfọ̀tà Límọ̀ṣọ́ ọmọ àgbà òsì onílùú kì í fẹ́ otu ẹni tó bá yọ sẹ́gbẹ̀ẹ́ ìdímọ̀ ló lè sọ àwòtẹ́lẹ́gàn lókù iná lokoṣo lójú pópó tọ̀tún tòsí GC Forms ọ̀fẹ́ fún ọmọ iléèwé tó ṣetán àti kàwé ètò ìrónilágbára fún àwọn ọ̀dọ́ àtàwọn àgbààgbà ààbò lórí ẹ̀mí àti dúkìá ní gbangba tó ń kọ̀rọ̀ kọ́ ń dún lẹ́gbẹ̀ẹ́ ìdímọ̀ olúọmọkùṣẹ́ o àìmọye lọkọ̀ ayọ́kẹ́lẹ́ látorí first chairman tó fi lórí councillors gbogbo ọba kan ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan ni ò lẹ́gbẹ̀ẹ́ ìdímọ̀ SCDA táwọn bá wá ń ṣàdúrà fún olúọmọ pé kó pẹ́ ẹ̀yàn ọmọ iléèwé o ṣé olúọmọ ṣe wọn àbí ò ṣe wọn iṣẹ́ ọdún kan péré kọjá ọdún mẹ́rin tẹ́lòmíì ń tẹ̀bàtì káfọ́rọ̀gùn rọ̀gùnra caterpillar grader tó wọn kọ́ adalẹ́nu bẹ́ẹ̀ làlága covid tuntun fáwọn supervisors ọmọọba Idris Balogun olúọmọ káfọ́tà alága ẹgbẹ́ ìdímọ̀ máa tẹ̀síwájú nípa ìṣerere ó ní ṣílẹ̀tẹ̀ honorable Sàbúrì ọdún ewo supervisor for special duty ló gbé wa débẹ̀.
7: Band FM
8: 92.9 7 a.m. Every great morning starts with Quaker Oats. New look, much more goodness.

0: ìròyìn tẹ̀síwájú láàárọ̀ Bond FM láwà 92.9. Inú ìwé ìròyìn The Guardian láàárọ̀ tòní. Wọ́n ní ebi kìí pa ni kápa sílè mọ̀ ọ̀hún. Ǹjẹ́ jẹ́mọ̀ pé lójúnà àti jẹ́ kí ìrẹsì kó lè sùn wábọ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà, orílẹ̀-èdè Japan. Ìjọba àbẹ̀wọ́ ni wọ́n ti taari owó rọ̀gùrọ̀gù kan tó ń lọ sí bí $3.5 billion. Wọ́n ní wọ́n ti taari ẹ̀ sí àjọ kan tí wọ́n pè ní National Cereal Research Institute. Ǹjẹ́ lórí pé kí ni wọ́n ní kí wọ́n máa pèsè èso tí wọ́n fi ń gbin ìrẹsì kí oúnjẹ kí ó lè pọ̀ káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà, kí oúnjẹ ìrẹsì tó pé oúnjẹ wa náà ní orílẹ̀-èdè wa Nàìjíríà tá a nífẹ̀ẹ́ sí dáadáa. Wọ́n ní kí ìrẹsì kí ó lè pọ̀ lọ́pọ̀ yanturu. Aṣojú orílẹ̀-èdè Japan sí orílẹ̀-èdè Nàìjíríà, Ideo Suzuki. Àwọn ni wọ́n sọ̀rọ̀ ẹ̀ di mímọ̀ níbi ìpàdé àwọn àjọ NCRI ọ̀run ní ìpínlẹ̀ Niger lánàá òde yìí. Wọ́n ní owó tí àwọn taari sí wọn yìí, àwọn ò ní kí wọ́n lọ fi fẹ́yàwó, àwọn ò ní kí wọ́n lọ nínàkúnà tàbí wọ́n tẹ pẹpẹ patí. Wọ́n sọ dímọ̀ pé kí wọ́n fi ró àwọn àgbẹ̀ onírẹsì lágbára. Gbogbo irinṣẹ́ tí wọ́n bá nílò kí wọ́n rà fún wọn katakata ni. Àwọn ajílẹ̀ tí wọ́n nílò kí wọ́n rà fún wọn kí oúnjẹ kí ó lè pọ̀ lọ́pọ̀ yanturu ní orílẹ̀-èdè yìí. Nínú ìwé ìròyìn The Guardian, ìròyìn ọ̀hún wà ń bẹ̀ láàárọ̀ yìí.
1: Lójú ìwé kíní ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí, wọ́n ní bọ́ọ̀dì òdùnmí gbòòrò lójú kọsọmọ tálákà tí ó ròdì ẹmu. Wọ́n ní ó dàbí pé nǹkan fẹ́ polúkú musu ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀ nípa rúkèrúdò tó ń ṣẹlẹ̀ lórí ètò ìbò tó fáyé lọ́jọ́ Àbámẹ́ta Sátidé tó ń bọ̀. Wọ́n ní rògbòdìyàn lọ́tún rògbòdìyàn lọ́sìn náà là ń gbọ́ ìdúnkùkù lájà rẹ̀ débi pé ẹ̀rù ń ba àwọn tí wọ́n jẹ́ àwọn aráàlú. Bẹ́ẹ̀rù ṣe ń bara ní bẹ́ẹ̀ náà ló ń bara oko pé kí ni nǹkan tí wọ́n wá ṣẹlẹ̀ nígbà tá àti ìbọsí ọjọ́ ìdìbò tó wá jẹ́ gbogbo ilé ìṣẹ̀lẹ̀. Ṣùgbọ́n àti wọn jẹ elétò ààbò tí ń fi ọkàn aráàlú balẹ̀ o wípé ẹ lọ fọkàn balẹ̀. Gbogbo nǹkan pátá náà làwọn ṣe láti rí pé àlàáfíà ìjọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní lórí ọ̀rọ̀ nípa pé a fẹ́ jẹ gómìnà àjẹ gómìnà adìye dupò gómìnà. Wọ́n ní ìkọlù ni ti ń wáyé lọ́tún lọ́sí o. Wọ́n ní ẹgbẹ́ tó ń ṣèjọba lọ́tún ń pè ní Accord Party pẹ̀lú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress. Wọ́n náà gan-an ló yẹ pé wọ́n ń pẹ́rẹ́ kí iná kalẹ̀ pẹ̀lú ara wọn láti bí ọjọ́ mélòó kan. Wọ́n lè sì dàbí ẹni pé ó ti mú kí ọ̀pọ̀lọpọ̀ kọ́ máa gbẹ́mì ní ìpínlẹ̀ náà. Wọ́n ní ọ̀pọ̀ nú àwọn èèyàn tí wọ́n gbàgbọ́ wípé wọ́n jẹ́ ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn ni wọ́n ń kọlu ra wọn lọ́rọ̀ nípa ẹgbẹ́ òṣèlú pé púpọ̀ nù wọn náà ló jẹ́ ọlọ́ba nípè. Wọ́n ní ọ̀pọ̀ náà tí wọ́n jẹ́ ẹgbẹ́ tí kì í ṣe ti ìjọba ló yẹ pé wọ́n ń jábọ̀ oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀. Wọ́n nígbà tí wọ́n sì jábọ̀ rẹ̀ wọ́n sọ nímọ̀ pé tábá ni a máa kà á ní méní méjì lára àwọn tó yẹ pé wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ náà ló wọ́n ti ń lọ sí bí 30 báyìí o lọ́rọ̀ nípa pé ètò ìdìbò fẹ́ wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ Àbámẹ́ta Sátidé. Wọ́n ní èyí tó wá ṣẹ̀ṣẹlẹ̀ ní Wàràṣẹ́ṣà yìí òun lélẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Iléṣà tó jẹ́ ìlú ńlá kan tí wọ́n ti ń rí ètò ọ̀rọ̀ ajé ṣe ní ìpínlẹ̀ náà. Ọjọ́ Ìṣẹ́gun tí ìwé tó kọjá lọ yìí wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípa ìkọlù ni òun náà ló mú kí àwọn èèyàn mẹ́ta kí wọ́n gbẹ́mí mì tí wọ́n sì ń sọ nímọ̀ pé àwọn kan náà ló jẹ́ pé ó ran wọn níṣẹ́ yìí. Wọ́n ní kò láàrin wákàtí 24 wọ́n ní ṣe láti gbé pé èèyàn méjìlá náà ló jẹ́ pé ó jẹ́ ọlọ́ba nípè tó jẹ́ pé wọ́n sọ nímọ̀ pé àwọn tó jẹ́ ọlọ́ba nípè yìí wọ́n ní wọ́n jẹ́ àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú APC. Ẹnìkan tí inú ń bí lára àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin Senator Francis Adenigba Fadaosi tó jẹ́ ti ẹkùn ilẹ̀ òrùn ti ìpínlẹ̀ Ọ̀ṣun náà ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ burúkú burúkú lédè Yorùbá pé kí ló dé kí là ń wá gírán kí ló ń ṣẹlẹ̀ gan tó fi jẹ́ pé a fi máa para wa. Wọ́n ní ààfin ọwọ́ àti ògbòkun ti ìlú Ìjẹsà náà ló ti ń sọ̀rọ̀ pé ó kù díẹ̀ káàtó o ká sọ pé tó wà ń kọlu ẹlẹ́rìí pé tó wà fẹ́ dìjà díje pé kò yẹ kí lóyún kò máa ṣẹlẹ̀ nù lára ọ̀rọ̀ pọ̀ lára ṣùgbọ́n àwọn elétò ààbò ń sọ nímọ̀ pé ẹ lọ fọkànbalẹ̀ gbogbo ètò ló ti wá sí pé kò ní sí dáàsì ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ètò ìbò tí ó wáyé lọ́jọ́ Àbámẹ́ta Sátidé. Ẹnu ọgbọ́n ìwé ìròyìn The Nation láàárọ̀ ẹ̀bàrù
0: ìbẹ̀. Inú ìwé ìròyìn New Telegraph láàárọ̀ lórí ètò ìdìbò tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ Àbámẹ́ta Sátidé ǹjẹ́ jẹ́mọ̀ pé òǹdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress tó tún jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà Alhaji Atiku Abubakar ọmọ ti ń ṣe ìkìlọ̀ fún àwọn àjọ elétò ìdìbò. Wọ́n ní àwọn ò gbọ́dọ̀ gbọ́ pé dáàsì àbí kí wàhálà kan ṣẹlẹ̀ pàápàá jùlọ àwọn irinṣẹ́ tẹ fẹ́ lò lọ́jọ́ Àbámẹ́ta Sátidé lórí àwọn ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé tẹ fẹ́ lò. Wọ́n ní àwọn ò gbọ́dọ̀ gbọ́ bóyá nǹkan kan ó yingi níbi ètò ìdìbò náà. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ẹṣin ẹni kì í ga lójú ọ̀tá ẹni wọ́n sọ pé kí lèèyàn ṣe gan ni. Alhaji Atiku Abubakar tó tún wá bu ẹnu àtẹ́lu bí wọ́n ṣe kó àwọn ẹ̀ṣọ́ aláàbò ológun wámúwámú sí ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ètò ìdìbò tó fẹ́ wáyé lọ́jọ́ Àbámẹ́ta Sátidé. Ó ní kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ rárá o. Ṣé ètò ìdìbò lásán la fẹ́ ṣe a fẹ́ jàjà ológun ni? Lẹ wá kó àwọn ológun tí wọ́n rọ̀ bí àdán ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní ṣùgbọ́n àmọ̀ràn tí àwọn fẹ́ sọ ni pé kò gbúdọ̀ sí wàhálà, gbogbo àwọn irinṣẹ́ tẹ́lẹ̀ rà a gbọ́dọ̀ pẹ́ pé kò ṣiṣẹ́ o. Bákan náà ni wọ́n ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní ìṣèjọba yín ẹ jẹ́ kí a mọ̀ lórí ètò ìdìbò tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ má jẹ́ kó sí wàhálà kankan bẹ́ẹ̀, ẹ má fàárẹ̀ apá kan kẹ̀ẹ́dá apá kan sí. Alhaji Atiku Abubakar ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí nínú ìwé ìròyìn New Telegraph.
1: Nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí ṣé wọ́n ti ní pé náà là pé pàjá tó ń tò gbóró wọ́n là pé pàdé ò kó ti sẹ̀ sọ̀rọ̀ láàrin pé lajú péjọ́ tàkótó o. Ìjọba àpapọ̀ orílẹ̀ wa Nàìjíríà làgbọ́ pé wọ́n ti ń ṣèpàdé o pẹ̀lú ilé iṣẹ́ kan ní orílẹ̀ China tó kọ́ ilé iṣẹ́ náà ń jẹ́ Shenzhen Rin medicine soon. Eh, wọn ni wọn mọ nipa imọ ijinle science ati imọ ẹrọ gbalode. Kódà wọn ni science and technology company ni wọn pe wọn o. Wọn ṣe àjọṣepọ̀ pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà láti ri pé ìrànlọ́wọ́ yóò wà lórí iná mọ̀nàmọ́ná, ìwakùsà, ààbò oúnjẹ àti imọ̀ ẹrọ gbalode láti ri pé orílẹ̀-èdè wa Nàìjíríà náà ní ìdàgbàsókè nínú àwọn nǹkan yìí. Ẹni tó jẹ́ olùdarí àgbà iléeṣẹ́ Ṣẹ̀dá Science and Technology Complex. Chestico Magaji Daud Aliu ana no so di mo bi pe ile ise ati awon eko le China yi pe won wa silu Abuja ni olule ise awon to je pe won so di mo pe won se to bayo lati pe won padi awo pe lori iwa Nigeria lati ri pe ohun gogo lo ni melo melo papa julo lati ri pe won ni itesiwaju ba oro nipa imo ero gbalode ni orile iwa Nigeria ati abu lori ounje won ni en to je olugbonsafe ati ile toro ifun ile ise Chestico Akubo Augustine Olosodimo Lanode yo Ali Pajulo lati ri pe itesiwaju ba oro nipa imo ero gbalode ni orilede wa Nigeria ati olori ounje won ni en to je olugbonsafe ati ile toro ifun ile ise Chestico Akubo Augustine Olosodimo Lanode yo ni seri erongba lati se ajosepo pelu ijoba apapo lori oro ni ijoba Are Bola Ahmed ti mu to pe ni eto isori idrotun cop agenda yi won ni lati le je ki ina monomo ko do dede iwakusa ati bo nje pelu awon ilana kan fe pe yo mu kan mo ri Nigeria kan le gbono ya nbi gbawa ki ese won le duro dede papajo lati ni pese ina monomo to je pe yo ma duro dede ta ma lanfa ni ati lo fe to raje wa

0: pátá náà ló ń ṣe ẹ̀ tó wá jẹ́ olùdarí ipò àwọn orílẹ̀ china tó wá sí nàìjíríà náà tó jọ jẹ́ ọ̀gá àgbà ilé iṣẹ́ tó rí sọ̀rọ̀ nípa àwọn ilé owó tó bá ti jẹ́ mọ́tò òkùnkùn ti nayu ó sọ nímọ̀ pé ilé iṣẹ́ ìṣètò àtìlẹ́yìn fún nàìjíríà pàápàá jùlọ lórí àwọn nǹkan amáyédẹrùn kí nàìjíríà kan bá lè rí mumi. ẹ̀rọ ìdì nation láàárọ̀ ẹ bá ròyìn yìí ń bẹ̀.
1: inú ìwé ìròyìn new telegraph láàárọ̀ ìbí ìwé ìròyìn ṣe ń tẹ̀síwájú wọn ní tẹ́gùn ẹni bá jó orí amáyé àtọ́kùn ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn ọba àlàyé àwọn olóyè àti alága ìjọba ìbílẹ̀ ní ìrẹ́dùn local government ní ìpínlẹ̀ Kwara ọmọ àti gbóríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gómìnà Abdulrahman Abdulrazak ǹjẹ́ lórí kíni wọ́n ní ìdásílẹ̀ ibùba ológun ní agbègbè Omu Aran wọ́n nínú àwọn wọ́n ní a lè jẹ́ kí ètò ààbò kí ó gbópọn pàápàá jùlọ lágbègbè Kwara South bákan sọ wọ́n tẹ̀síwájú níbi ìpàdé kan tó yẹ pé wáyé tó yẹ pé olómù ti àrán ọba Abdulrahim Adeoti èyí tí wọ́n gbé kalẹ̀ òun wọn fi mímọ̀ wọ́n ní inú àwọn dùn bí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí wọ́n ṣe gbọ́ igbọn nígbàtí àwọn tó ń fẹ̀mí ṣòfò tó bẹ̀rẹ̀ sí ní da ìpínlẹ̀ Kwara láàmú ní báyìí ibùba ológun ti wà ní ìpínlẹ̀ Kwara lójúnà àti dáàbòbò ọmọ ìpínlẹ̀ Kwara inú ìwé ìròyìn New Telegraph ìròyìn ọ̀hún wà ń bẹ̀ láàrú.
2: Band FM 92.9
3: GC Furniture Emporium ilé iṣẹ́ àtàtà tó gbé fẹ́gbẹ́ tó gbà wọ̀bọ̀ tó bá jẹ́ ti furniture works àti interior decoration kò sẹ́lẹ́gbẹ́ wa láfiwé ẹgbẹ́ sẹ́gbẹ́ ara wọn kẹ́rì kojú ra wọn lọ kitchen cabinet executive chair modern sofa executive bed and wardrobe lónìrọ̀rọ̀ TV console TV stand direct office tables and chairs general interior decoration lọ́lọ́kọ̀ òjọ̀kan tí mú kí lè rẹwà ọba nínú ilé lẹ́yìn tí nílò rẹ̀ ní tàbí lọ́fíìsì ẹ̀mọ́ làágùn jìnà GC Furniture Emporium ló lè ṣe owó tí ò ga ara ni o àti ọmọ ìyẹn yín pé GC Furniture Emporium First Covenant Furniture ṣe é ti mọ̀ bí ẹni mo wó wáṣí 2 Abeokuta Express Road oní kere beside NNPC filling station cement Lagos State Lawa bẹ́ẹ̀ látún ní ẹ̀ka káàkiri telephone 090-37-43-7308 090-37-43-7308 WhatsApp number wa ni 090-37-56-435 GC Furniture Emporium aṣáájú ni wá nínú àwọn furniture company.
4: Rọ́wọ́ ẹjọ́ fún mi ní ládìí go arábìnrin ẹ ṣe ń ra àbúrò òróró ni ohun tí àwọn ohun tó wà nínú ẹ̀ ní tèmi o oro power oil ni mo ń rà pàápàá tó ṣẹ̀ṣẹ̀ àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
5: Àpò pélébé òróró 90ml power oil tuntun 300 naira péré ni owó rẹ̀ ò sì fani lápò ìyá.

0: Ajobo FM náà lẹ́sìn gbọ́ rédíò fẹsọ̀wápọ̀ tó kárí ayé nínú ìwé ìròyìn ṣọ láàárọ̀ yìí wọ́n ní ìbùkún ńlá ni fẹ́ni tó fọ̀bọ̀ lọ̀yàn ìgbé ńlá ni fẹ́ni tó gbà gbá bọ̀lọ̀ wọn gbá bọ̀lọ̀ láti jáde bẹ́ẹ̀ bá fọ̀bọ̀lọ̀ mi wù nígbà jẹjẹ kan tí wọ́n jẹ́ ẹgbẹ́ ọmọ ògúnbọ̀ṣọ́ parapọ̀ home headquarters wọ́n jẹ́ abẹ tó wà ní abẹ́ agbórun àwọn ọmọ bíbí ògúnbọ̀ṣọ́ wọ́n ti kí ìkìlí àṣẹ iléèbò wọ́n yarí mọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe mákindé lórí kíni wọ́n ní ilé àwọn kan iléetọ́ pé wọ́n pè ní ògbómọ̀ṣọ́ farm cement tí wọ́n fi ń dáko wọ́n ní wọ́n fẹ́ alẹ́ àwọn kan tí wọ́n jẹ́ òdáléṣẹ́ lọ́rọ́ tí developer wọ́n ní wọ́n ń sọ nímọ̀ pé ara ilẹ̀ òun pé àwọn tí abánikọ́lé wọ́n máa mú apá kan bẹ́ẹ̀ àwọn àjọ ẹgbẹ́ náà níwèé àpilẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n kọ sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tí ẹni tó jẹ́ alága ọmọọba adẹ́rẹ̀mí olúdé bọ̀wọ́lù pẹ̀lú akọ̀wé wọn ọ̀gbẹ́ni john adékúnlé wọ́n ṣàpèjúwe ìgbésẹ̀ tí gómìnà ìgbésẹ̀ tí ò bára rí rárá ìgbésẹ̀ tí ò bójú mu wọ́n kalẹ̀ pé ó lè fa wàhálà o àwọn ò sì ní gbà torí pé kí ni àgbọ̀dọ̀ tó èèyàn dákẹ́ lórí ogún èèyàn tí wọ́n fẹ́ fà lé ẹlòmíì lọ́wọ́ gẹ́gẹ́ bí àjọ ẹgbẹ́ náà ṣe sọ wọ́n ní awuyewuye yìí wọ́n ní kò sí lórí pé bóyá à ń gbọ́rọ̀ káàkiri àwọn táwọn gbọ́ ipa pé bóyá ètò ibi oko àwọn tó jẹ́ bí oko ògbó yé wọ́n ṣe wọ́n gbọ́ pé àwọn awọnlẹ̀wọnlẹ̀ kan ti wá wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n wọ́n níjọba lórí wọn wọ́n á fẹ́ fà lé àwọn kan lọ wọ́n ní kọjọ́ o ẹ má gan wà rárá páwọn ò ní gbà fún ẹnu ọgbọ́n ìwé ìròyìn nation láàárọ̀ yìí ẹ bàrún yìí ń bẹ.
1: inú ìwé ìròyìn the guardian láàrin wọn ní àgbàrá òjò sọ pé òun ò nílé wo nílé mà ni ò ní gbà fún wọn ní kàkà kan agbára gbọdọ̀ máa lànà fún ni ǹjẹ́ jẹ́mọ̀ pé àwọn onímọ̀ oníwòye ojú ọyìn àjọ nimet ọmọ àti ń sọ ọdún mẹ́ pé ó ṣeé ṣe o àwọn ìtún lọ síbi mẹ́tàlá ó ṣeé ṣe kí omi yalé àgbàrá yàgbòrò kó fojú wọn rí bò látàrí àròrọ̀dá òjò èyí tó ṣeé ṣe kó máa rọ̀ ní àsìkò tá a wà yìí àwọn ìpínlẹ̀ bíi sakoto zamfara kebbi ìpínlẹ̀ niger ìpínlẹ̀ kaduna ìpínlẹ̀ nawa ìpínlẹ̀ adamawa ìpínlẹ̀ plateau ìpínlẹ̀ benue ìpínlẹ̀ kogi ìpínlẹ̀ ta ìpínlẹ̀ cross river ìpínlẹ̀ akwa ibom wọn ni pé àwọn ìpínlẹ̀ tá a fètè bá rọ̀ tòní wọn ni ó ṣe ṣe kí omi yalé àgbàrá yàgbòrò kó fojú wọn rí bò bákan náà àwọn ìgbìmọ̀ tó jẹ́ ọmọlẹ́gbìmọ̀ aṣòfin láti òkè ọ̀yà tí wọ́n pẹ́ senators forum wọ́n máa ti ń sọ nímọ̀ pé kí ìjọba àpapọ̀ kí wọ́n tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá pàápàá jùlọ látàrí omi yalé àgbàrá yàgbòrò tó ń fojú ìjọba ìbílẹ̀ ìṣìróró ní ìpínlẹ̀ niger tó ń fojú wọn bò wọn ni ó ti dá wàhálà sílẹ̀ ó sì ti jẹ́ kí ìfàsẹ́yìn wà fún ìgbésí ayé èèyàn àti bí wọ́n ṣe ń rọwọ́ mú lọ sẹ́nu ní ìpínlẹ̀ náà bákan náà ni wọ́n rọ ìjọba láti rí pé gbogbo àwọn ètò kí wọ́n ṣe lójú náà ti má jẹ́ kí omi àgbàrá yàgbòrò fojú àwọn èèyàn rí màbọ̀ àwọn onímọ̀ oníwòye ojú ọjọ́ rẹ̀ jáde ní ìkànnì x wọn wọ́n ní gbogbo ẹni tó yẹ pé ẹmúlé todò ẹmúlé todò tá a wà yìí wọ́n ní ẹ fi agbègbè náà sílẹ̀ o inú ìwé ìròyìn dìgbà ìròyìn ọ̀hún bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
0: inú ìwé ìròyìn the nation láàárọ̀ yìí àwọn òpó alága ìjọba ìbílẹ̀ àti àwọn kánsílọ̀ ní ìjọba ìbílẹ̀ mẹ́tàlélọ́gbọ̀n ní ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ agbóhùn ẹgbẹ́ òṣèlú apm wọ́n máa fà á kékeré o wọ́n ní àwọn kánsílọ̀ tó lọ bí 50 àti 151 pẹ̀lú àwọn alága ìjọba ìbílẹ̀ gbọ́n náà gbé ẹgbẹ́ òṣèlú aládìpọ́sọ gbé lọ sí ilé-ẹjọ́ ga ìjọba àpapọ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ o lórí èròǹgbà tí wọ́n ní ẹgbẹ́ òṣèlú náà fẹ́ tún àwọn ètò ìdìbò abẹ́lé ṣe wọ́n ní àwọn àjọ yìí lágbẹ́ fún wọn ni wọ́n pe òṣèlú apm ní wọ́n pè wọ́n wọ́n gbọ́n lọ sílé ẹjọ́ bákan náà wọ́n gbé ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú náà àti àjọ elétò ìdìbò ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n gbé ọ̀nà lọ sílé ẹjọ́ kódà wọ́n fi orúkọ àwọn àjọ elétò ìdìbò nàìjíríà tàbí senate wọ́n fi orúkọ tiwọn náà sínú àwọn tó fẹ́ gbọ́n sílé ẹjọ́ ǹjẹ́ kí ni àwíjàre àwọn tí wọ́n jẹ́ àwọn òǹdíje du ipò wọ̀nyí ní ọjọ́ kẹta oṣù kẹjọ ta wà pé wọ́n ṣe ètò ìdìbò abẹ́lé nínú ẹgbẹ́ òṣèlú apm tó yan àwọn tó yẹ pé àwọn máa lọ díje níṣẹ́ làwọn tó wá bẹ̀rẹ̀ sí gbọ́ pé wọ́n tún ń gbèrò láwọn tó fẹ́ ṣe ètò ìdìbò abẹ́lé mi dájúdájú ètò ìkan bẹ nínú ìyá àbẹ̀tà mẹ́ta tuntun tó ń gbé làwọn ṣe sọ fáwọn onígbà o ilé ẹjọ́ náà bá wọn dáná fi gbé gba ilé ẹjọ́ àjọba àpapọ̀ tó ń bẹ ní ìlú ìbàdàn pínlẹ̀ ọ̀yọ́ lọ pé ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí o nígbà táwọn fẹ́ ṣe ètò ìdìbò abẹ́lé wọn pé àwọn àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn wà ń bẹ̀ wọ́n gbọ́ sí àjọ elétò ìdìbò nílùú nàìjíríà gbọ́ sí wọ́n ti wá ṣe ètò ìdìbò wọ́n sì yan àwọn wọn bá tún fẹ́ tún ṣe wọ́n má tún ṣe o àwọn ò ní gba ẹnu ọgbọ́n ìwé ìròyìn the nation láàárọ̀ yìí ẹ bá.
1: inú ìwé ìròyìn the guardian láàárọ̀ tún ní jẹ́ jẹ́mọ̀ pé orílẹ̀-èdè amẹ́ríkà wọ́n ní láàrin oṣù mẹ́ẹ̀ẹ́dógún pàápàá jùlọ tí ìṣèjọba ààrẹ donald trump kò rí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà wọ́n ní àwọn àjòjì gbòdògbò tí wọ́n ilé kúrò ní orílẹ̀-èdè

0: ṣùgbọ́n ṣé kò ní di bọ́ ìjọba kò já lógún ọdún bí a ṣe gbọ́ yìí kí ìjọba mú lọ́kúndùn yóò ṣe ṣe o ààrẹ mọ́gbẹ́ baálé àgbẹ̀ ìbẹ̀rẹ̀ kò dó egbò ọ̀rà bàbá onírùngbọ̀n funfun.
1: Alhaji Olabi Balogun Afiju developer nílùú Mushin ẹ jẹ́ kí ìjọba lọ pàṣẹ fún àwọn lọ́mà bí gómìnà ṣe ti pàṣẹ fún wọn tẹ́lẹ̀ pé kí wọ́n wá kó ìdọ̀tí látìgbà tí wọ́n ti wá kó tẹ́lẹ̀ àárín wọn kí wọ́n ti wá kó mọ́ o ìdọ̀tí ti pọ̀jù àwọn ibùdókọ̀ ìsọ ìdọ̀tí dọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n ṣe bí ti ìgbà ńlá ayé kí orílẹ̀-èdè Nàìjíríà náà lè máa jẹ àǹfààní iná tí ò mọ̀ dúró.
0: Mafelos láti Ṣadarí Mushin kò yẹ kí ìjọba jáfara rárá láti tìkútù sí ọ̀rọ̀ ìdọ̀tí yìí ó ti pọ̀ jù láàrin ìgboro ìlú Èkó.
1: Ọlá ìsàbò lóye lórílé kí Ọlọ́run ṣàánú wa pẹ̀lú ilẹ̀ ní Èkó ìyàn kí tí ìjọba gbé ilẹ̀ sí local government. Bákanná wàhálà ilẹ̀ dídà yìí ti pọ̀ ju gbogbo ojú òpópónà ló dọ̀ ẹ bá wa bẹ̀ wọ́n o.
0: Arídé Mako Adúlùṣelú Mushin èyí jẹ́ ìdàbọ̀dọ̀ra fún àwọn ọmọ Nàìjíríà dípò ká máa rí ìdọ̀tí káàkiri ètò ìràn wá lọ́wọ́ láti jẹ́ kí àyíká wa mọ́ tónítóní. God bless Nigeria. Àrí Mako Adúlùṣe àlú Èkó Àjùmọ̀ṣe ni.
1: Prince Wahab Ogunji olórí ọ̀dọ̀ ẹgbẹ́ dá kéde jẹ Ṣàṣà Kingdom ọlọ́jọ́ bí àná. Ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Èkó àti àjọ lọ́mà fẹ́ gbé yìí dára ṣùgbọ́n àwọn ilẹ̀ yìí ẹ ti pako kúrò lójú òpópónà ó ń dojú sí agbègbè ìpínlẹ̀ Èkó.
0: Àmẹ́kú ojúmọ́ yóò máa júṣe fún yín. Orúkọ mi ni Pastor Tóyìn Àlàbí JP láti Epakuga. Kí ìjọba ṣètò turn waste to wealth oòrùn yìí ti pọ̀ jù God bless the FM ìlú Dùnrò àti Nàìjíríà ire o.
1: Ẹ káàárọ̀ orúkọ tèmi ní Yẹ́tì Ìkòròdú ẹ dákun ẹ bá wa rọ àwọn àjọ akólẹ̀ kódọ̀ kí wọ́n wá kó ilẹ̀ wa o a ti di àpò ilẹ̀ sílẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ àti bá ilẹ̀ gbélé gbogbo ìgbésẹ̀ tí wọ́n bá fẹ́ pé tí wọ́n bá fẹ́ gbé kí wọ́n kọ́kọ́ àwọn ìdọ̀tí tó ti pọ̀jù ní àwọn ibùdókọ̀ Ìkòròdú àwọn ojúlé àwọn ilẹ̀ yìí ti pọ̀jù ìgbà wo la fẹ́ jẹ́ àǹfààní àti sọ̀dọ̀ ẹ̀ sọ nípa ẹ̀.
0: Ẹ káàárọ̀ olóòtú orúkọ tèmi ní Adékúnlé Ọdẹyẹmí tèmi tó pọ̀ stop ìjàmbá Ògùn state olóòtú ṣé ẹ rí ìgbésẹ̀ tó dára ni o ẹ kí ìjọba mójútó dáadáa kó lè so èso rere.
1: Ẹ káàárọ̀ ìgbésẹ̀ tí wọ́n gbé ó dáa ṣùgbọ́n kí wọ́n ṣe é lásìkò torí pé àjàkálẹ̀ òkìtì ilẹ̀ yìí ti pọ̀ jù yabolu ọ̀ṣun sọ̀yà láti Baruwa inside.
0: Dr. ṣé àsìkò yìí ni ó yẹ kí ìjọba Èkó mọ̀ wípé àwọn máa gbé ìgbésẹ̀ tí wọn ò ní irinṣẹ́ tí wọ́n fẹ́ lò kò sí ọkọ̀ tó dáa fún iṣẹ́ àti kì èyí tí wọ́n ń ṣe ni pé kí wọ́n ti ọjà káàkiri ọjà tí wọn ò jẹ́ ọjà tí wọ́n lówó ìkólẹ̀ káàkiri ẹ̀tàn lẹ́fín ṣe o Mr. Bashiru.
1: Ẹ káàárọ̀ orúkọ tèmi ni.
0: Ẹ̀tàn lẹ́fín ṣe Mr. Bashiru.
1: Orúkọ tèmi ni Adéfẹ́mi láti Igiwa Fúgbótù nílùú Ìkòròdú. Ẹjọ́ àárí àwọn onílẹ̀ lágbègbè wa o. Lọ́kàn mú wa fún wa. Àwọn ilẹ̀ ta ti dì sílẹ̀ látijọ́ tí gómìnà ti pàṣẹ kí wọ́n wá kó ilẹ̀ tí wọ́n sì ti wá lẹ́ẹ̀kan láti ìgbà náà. Àárí wọn mọ́ o ẹkùn ẹ bá wa bẹ̀ wọ́n kí wọ́n wá kó ilẹ̀ wa kí wọ́n tó sọ pé àwọn fẹ́ sọ ìdọ̀tí dán.
0: Ibrahim Olabamiji Ọ̀tá Road orílẹ̀ Agege ẹ pé ètò Mr. Tunjẹ Ọlálékò pẹ̀lú Alhaji Tashiru. Àgbéyẹ̀wò tòwúrọ̀ yìí nípa ọ̀rọ̀ àwọn lọ́mà ìgbésẹ̀ yìí dára láti máa fi àwọn ìdọ̀tí ìpèsè nǹkan mìíràn tó lè mú àǹfààní wá ṣùgbọ́n ìgbésẹ̀ yìí ti pẹ́ jù kí Ọlọ́run ràn wá lọ́wọ́ lórílẹ̀-èdè yìí ni o. God bless Nigeria.
1: Baálé Otuma ra pápá road ojo ní òkè ẹ̀ tútù tẹ̀ni mo ti pínlẹ̀ kan wọ́n ní kí àwọn àjọ lọ́mà kí wọ́n tètè wá gbé àwọn ilẹ̀ tó wà
0: káàkiri. Ilé ìjẹ̀lú ìjọ́nù àbó òdòdó JP ọba ìlẹ́ẹ̀tì ìlú ìjẹ̀dúró chairman kọ́sọ̀ Lagos State Balance Forum. Ṣe rí ìgbésẹ̀ tí ìjọba gbé ìgbésẹ̀ tó dára ni torí pé ní ìlú òkèrè wọ́n máa ń fi àwọn ìdọ̀tí wọ́n máa ń fi pèsè nǹkan kódà òun ló fà á tó fi jẹ́ pé tẹ bá dé àwọn ọbẹ̀ ẹ rí i pé omi tí ìjọba bá ti pinnu láti gbé ìgbésẹ̀ yìí ẹ jẹ́ ká ṣe àtìlẹ́yìn tó gbópọn fún wọn torí aṣíwájú ò lè dógun ṣe àtìlẹ́yìn ọmọ yìí ló gbọ́dọ̀ pọ̀ tá a bá ti lè ṣe àtìlẹ́yìn fún ó ṣeé ṣe kì í ṣe iṣẹ́ ìjọba nìkan láti jẹ́ kí ìlú mọ́ àwa náà gbọ́dọ̀ pe ìpín bẹ́ẹ̀. Olóyè Jẹ̀lí Ìjọ́nù àbó òdòdó JP ọba ìlẹ́ẹ̀tì ìlú ìjẹ̀dúró chairman Lagos State Balance Forum.
1: Alhaji Ismail wà láti ìlú Mushin ìgbésẹ̀ tí àjọ lọ́mà àtijọba ìpínlẹ̀ Èkó tí wọ́n fẹ́ gbé yìí ó dára bẹ́ẹ̀ àwọn ibùdó tí wọ́n ń kọ́ láti lọ máa sọ dọ̀rọ̀ ó dára bẹ́ẹ̀ kí wọ́n tètè bá wa ṣe ní kíákíá torí pé òórùn yìí ti pọ̀ jù nígbà tí wọ́n rí àwọn àjọ PSP kí wọ́n wá kólẹ̀ láwọn èèyàn ṣe lọ sí àwọn ibùdókọ̀ ó sì lè fa àjàkálẹ̀ àrùn ẹ jẹ́ kí wọ́n tètè jígìrì sí ojúṣe wọn.
0: Alàgbà Muda Ìgbòho Eke Kébé láti ìwò ìlógbẹ̀ẹ́ Kárọ̀ tún jẹ́ àti Ganiat ó tọrọ lẹ́sọ̀ ò tí ìjọba bá lè ṣe àmúlò kíní yìí ó máa dára.
1: Ìmáàmù ọpẹ́ ló yẹrú oyún láti Ṣàṣà Ògúntadé ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Èkó gbé dára púpọ̀ ṣùgbọ́n kí gbogbo àwa ara ìlú má da ilẹ̀ sí kòtò ìdaminù mọ́ God bless òkè Ògùn.
0: Ìfakórede bá láti odò ẹran Ìgàndò ìgbésẹ̀ tí ìjọba Èkó gbé ìgbésẹ̀ tó dára ni àwa náà ó gbìyànjú láti ṣe àmúlò rẹ̀ nìbàdàn torí pé ìbàdàn náà ọlẹ̀ ti ń kórajọ pọ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti ṣe tí wọ́n ti ń pèsè iná ní Èkó àwa náà lọ ṣe tiwa náà lùbàdàn tó jẹ́ pé

iṣẹ́ bond 92 kí n pé ẹ kú òwúrọ̀ gbogbo tẹ́ ẹ bá ti lórí ọ̀fẹ́ àti àǹfààní àti wà láti lè ṣe bond 92.9 lónìí tó jẹ́ ọjọ́bọ Thursday ọjọ́ kẹtàlá nínú oṣù kẹjọ ẹgbà ó lé mẹ́rìndínlógún ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣe àdé olúwa adéfọlá ní okùn adé mr pilot mo pé ọdọ tí wọ́n jẹ́ ọ̀gá àgbà fún àjọ lasma ní ìpínlẹ̀ èkó ọ̀gá wa dr lálẹ́kan bákàrẹ̀ òkì general manager lasma mo ti pè wọ́n. mo pé ọ̀gá mi ni o tí wọ́n jẹ́ ọ̀gá àgbà fún àjọ lasma ní ìpínlẹ̀ èkó ọ̀gá wa dr lálẹ́kan bákàrẹ̀ òkì general manager lasma mo ti pè wọ́n. on another call. ẹ jẹ́ kí n ní sùúrù fún wọn àwọn ti sọ fún wa bá a ṣe lè rìn lẹ́kọ̀ọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí o ká tó wá bó sórí àgbéyẹ̀wò wa. n jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé olóògbé máa ń pe àwọn kan ní custodian of situation custodian event àwọn ni wọ́n rọ̀yọ́ àwọn ni wọ́n tọ̀yọ́ bọ̀ tó túmọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ilẹ̀kùn ni ọ̀gá àgbà fún àjọ lasma dr lamọ bakari oki látàrí ohun tó ṣẹlẹ̀ ní ojúnà márùn-ún àpápá express road.

0: jẹ pe oju Eko e oju Oyinbo tun ti ta mi lo lo bo bayi pe oko afayafa mi ori e tutu kuro lorun e ni Charlie boy ambassador to wa laaro yo ati ida atun ranse pagara e dagun tori Olorun o eku la ni aje tola wo oga agba fawon lasma won laun ti gbe kan ninu oko afayafa yen awon ti wanu pa won yan lati ma gba asemi tu di sele ni Charlie boy boya lasma ti mo boya won o ti mo won a pada so fun wa laaro yi mo ran temi kan re se gbo mi ogboropo wa ta ba ti lori ofe ati babele fi olomu oni gbogbo na ni awon ko wa sada bayi amoran mi re e je ki a wa abat makoli call of jasi adekunle je bo sori to land bridge ni irin ajo wa ma ja gan ta ba ti le fo be fu e ba ni eco bridge o se fini lokan bale o boko eco bridge ko lo je ka pa wa ka ni o mo gbi ojo ati pe ji en pada pe awon na ma gbi ojo ati pe mi pada mo fe gbo latenu won ko le salaye fun wa emi ati won ti jo soro kin to bo sori afefe won ni mr pilot fo kan ba ni so awon na won pe yi oge ka ro sir hello sir e ka ro sir mr
1: pilot
0: oga iku se sir oga awon olugbe ipile eko won kin bere lowo yin pelu ijamba ko to sele ni ati ma lo iya ati ma lo alapere ni ikoja agbagada to di to fe da ojuna ekoru yi se ka won ma jade loni ojobo to se dara abi bo la won se le rin ki la kitiyan yin sa n bo le bade
1: ati moto mi jini to peru won ti blow to bridge yen but ati yo e popo nbe nsin ati create one lane ti lo ikeji to ko 7 nibi ati kun pe baro si pako ati n pe train bo nbe ati to yin be ko la mi lati mo ba yi ma pe ko nbe
0: lo lo ba se n gbo mi sa
1: ngoyin
0: nta gbo ni pe mi tun ti sele opin ni Charlie boy lati ma bo lona ya lowo yen na tun ni kodi awon o ti e yo ko lowo e ni
1: ebe trem ni ni bi trem lo ti sele
0: eh
1: ta ba di koja to ni bi pa lo si Charlie boy
0: yes sir
1: so to ife ko defend be bayi
0: a se mu jeri oga ola gege bi e ti je ilekun e rinu erode e mo gbo ona ipinle ko awon to ko sa fun ojuna osodi ababa express ni usu ibakere ko yen ona olugba to ba nlo eko abi o ma nlo ona ibadan won lo na motorway
1: iru awon to ba nbo lati osodi to nbo ti ona osodi ona airport road especially awon moto lanla yen o so kale ni antony ti koto ko se bi loop antony yen ni corona loop yen ti ikorodu ko lo gba ikorodu road ibi roko oba ni ko
0: ìyẹn àwọn tó ń bọ̀ láti ọ̀nà òṣòdì àbí.
1: bẹ́ẹ̀ ni àwọn tó bọ̀ láti òṣòdì tó ń lọ sí ọ̀nà ọjọ́ta kẹtù tó ń lọ sọ́nà tó gẹ̀ẹ́tì ọ̀nà mọ̀wé ìbàfọ̀.
0: wọ́n á kọ̀ lọ gbé òkè padà ní.
1: bẹ́ẹ̀ ni àwọn tó ń lọ sí èkó.
0: yes sir.
1: táwọn náà bá sọ̀kalẹ̀ tó bá sọ̀kalẹ̀ níbi àtọ́ni yẹn níbi corona loop ti sáré àwọn Unibus Express wọ́n maintain the service lane yẹn wọ́n wá níbi after service lane àtọ́ni bus stop yẹn wọ́n yà lásán wọ́n dà sí àtọ́ni òkè tọ́ba ti kọjá ti bàjẹ́ tọ́ti wà ní àtọ́ni òkè wọ́n tún wá sọ̀kalẹ̀ pàṣẹ kòlódó road láti máa lọ sọ́nà ọ̀pájẹ́ yìí ojú ẹlẹ́gbà.
0: tọ́ba gba fàjẹ́ ojú ẹlẹ́gbà kọ́ sà.
1: ẹ tọ́ba gba fàjẹ́ yìí tọ́ba dé fàjẹ́ yìí wá gun bíjì dọ́mà lọ́n bíjì tọ́ba bẹ́ gun bíjì dọ́mà lọ́n bíjì wọ́n lè gba ìsàlẹ̀ kọ́gbọ́n tọ́ba gba jibó tọ́ba dé jibó wá gba abatima kọ́lẹ̀ wá gba kọ́lẹ̀ wá lọ gba adékúnlé àtọ́múrítàlá mohammed wey
0: kọ́lẹ̀ ẹ̀ṣọ́gà ẹ̀ṣọ́gà ọ̀nà kọ́ àti mo fẹ́ ran ilé tí.
1: àwọn tó bá dé lọ state àwọn ọ̀nà lẹ́kọ̀ọ́ dọ́mọlọ́n bridge dọ́mọlọ́n bridge ojú ẹlẹ́gbà bridge stadium bridge tó ṣọ́ williams avenue wá gun èkó bridge straight.
0: ọ̀gá ọ̀nà afárá kan bẹ tí ò fi gbogbo báyìí kò dẹ̀ fi gbogbo ara lókìkí lẹ́gbẹ̀ẹ́ tram wọn làwọn èèyàn dé bàrígà ṣé a lè gbà bẹ́ẹ̀ náà.
1: wọ́n lè bẹ̀ yẹn náà but ẹ mọ̀ pé bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ náírà díẹ̀ tó bá kalẹ̀ afárá yẹn wọ́n lè rọra wọ́n lè gbàgbà àwọn èèyàn wà ń bẹ̀ náà tó ń darẹ̀ tí wọ́n.
0: ẹ ṣe mo dúró gbàgbà ẹ ṣe o.
1: ó kú bẹ́tà kó má sun ọ́rẹ́ ẹ rárá kó má sọ kalẹ̀ yá tó ní òkè
0: yẹn. ẹ ṣeun ẹ ṣe ọ̀gá o ọlọ́run àfọ ìṣe sá o. ọlọ́run àfọ ìgbé o ọlọ́run àfọ ìyọjú o ẹ nílùú wàhálà lẹnu iṣẹ́ yín o. ẹ ṣe sá o
1: yẹsà
0: kí ni pé yo ṣòlùtù ni pé yo ẹ ló kọ́lé dàbí ọdún sùn.

0: orílẹ̀-èdè òyìnbó wọn ní ẹ̀kẹta wọn wá sọ wípé ní àkótọ́ wọn ní amú òun náà ní kí ẹ dúró ní ọjọ́ ìdìbò à ń tààbò à ń ràbò kí ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ rárá nítorí eléyìí gan ló lè dé èbúté ayọ̀.
1: kókó inú ìwé ìròyìn náà ló rẹ̀ síwájú wọn ní apàgbà lóòrùn ọwọ́ gbórí ẹ̀ síbòjì oore kí la rí ṣe fún orí tí wọ́n ti bẹ́ o. ó máa ní tí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà tó yẹ pé wọ́n pa nípa ìfọnáfọṣu nígbà tí wọ́n gbìyànjú láti lọ ṣòlù sí àwọn afẹ̀míṣòfò kan ní ìpínlẹ̀ ti kẹbi o. wọ́n ní àwọn afẹ̀míṣòfò náà ni wọ́n ń da ìgbò kan láàmú tí wọ́n pè ní ráfímákú ní ìjọba ìbílẹ̀ sakaba ní ìpínlẹ̀ ti kẹbi o. wọ́n ní àwọn ológun kan èyí tó yẹ pé àwọn náà ni wọ́n ń dó ẹ̀mí àwọn èèyàn níbẹ̀ tí wọ́n pè ní adikai òun náà lè pé wọ́n ti ń ṣiṣẹ́ lọ ìgbà tí apá àwọn ò fẹ́ ka wọ́n wá bèrè fún ìrànlọ́wọ́ àwọn ọlọ́pàá pé ẹ mọ o gbogbo ẹ̀yin tó kù torí pé bí ọdẹ bá fọ́ fèrè àwọn ẹ̀dùn pé o wọ́n pe àwọn ọlọ́pàá àti àwọn òṣìṣẹ́ aláàbò tó kù ṣùgbọ́n nígbà tí àwọn ọlọ́pàá àti àwọn jagunjagun tí wọ́n ń gbìyànjú láti lé àwọn afẹ̀míṣòfò náà wọ́n lé wọn dànù wọ́n ní mẹ́wàá nínú àwọn ọlọ́pàá wọn ṣubú lójú ìjà o nígbà tí àwọn tó jẹ́ ikọ̀ gíwọ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà alàgbà dìtò ọlátìjì tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí gómìnà ti ìpínlẹ̀ kẹ́bì ìyẹn gómìnà nasiru idris náà ni ẹni tí ó jẹ́ igbákejì ọ̀gá pátápátá ọlọ́pàá orílẹ̀-èdè yìí ìyẹn umaru dada ló léwájú wọn kí àwọn ṣe pẹ̀lẹ́ nígbà tí gómìnà fẹ́ sọ̀rọ̀ ó níṣẹ́ rí àwọn tó ṣe yìí ìyẹn àwọn ọlọ́pàá wípé iṣẹ́ wọn ni wọ́n ń ṣe wọ́n sì ń gbìyànjú láti dóòlà ẹ̀mí àwọn olùgbé ìpínlẹ̀ kẹbi nítorí náà àwọn ò ran àwọn mọ̀lẹ́bí wọn lọ́wọ́ o àwọn ó gbìyànjú láti rí pé ìyá kò jẹ àwọn mọ̀lẹ́bí àwọn ọlọ́pàá tó ṣubú ní ojú ìjà yìí pé ìjọba ìpínlẹ̀ kẹbi náà ni ó gbé bùkátà àwọn ẹbí àwọn ọlọ́pàá tó ṣubú ní ayò wọn ni àwọn ò rí pé àwọn gbìyànjú jíjẹ mímu wọn báwọn ọmọ ó ṣe máa lọ sùkú tó yẹ pé ìwé àwọn ọmọ rò nígbà tó òun náà ń sọ̀rọ̀ ẹni tó jẹ́ ọ̀gá gbà fáwọn jagunjagun captain muhammad gani ó ní iṣẹ́ rí ó bọ̀ lọ́kàn jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ̀míṣòfò burúkú yìí wọ́n ṣe wá ń dá wa lẹ̀ lẹ́yìn táwọn ọlọ́pàá ti kú pé àjàmọ́ ìjọba ẹjọ́ wọ́n tẹsẹ̀ padà àwọn nǹkan mèremère tẹ́lẹ̀ máa ṣe fáwọn tó bá finú fídàn tí wọ́n bá ju àwàálẹ̀ ìpè kí ẹ ṣe fún wa pé ó dá o àgbà lóòrùn agbórí ẹ̀ síbòjì oore kí la rí ṣe fún orí tí wọ́n ti pọ̀ àwọn afẹ̀míṣòfò báyìí wọ́n wá ń da ìbọn wọn lẹ̀ pé àwọn ò jà mọ́ kí ìjọba kó wá ṣe àtìlẹyìn àti ìlú agbára tí wọ́n ṣe fáwọn afẹ̀míṣòfò tí wọn ò bá jà mọ́.
0: kókó inú ìwé yìí ń tẹ̀ síwájú inú ìwé ìròyìn the punch ni mo ṣì wà láàárọ̀ tòní o ó ti gba àjẹ okòwò lọ láàárọ̀ tòní bí ó ṣe jẹ́ pé àwọn ọ̀gágá lájà orílẹ̀-èdè wa nàìjíríà nínú ètò okòwò wọ́n mà ti jókòó wọ́n ti pé lúbìrì kótó tí wọ́n sì ti fipanupọ̀ yìí pé mi máa ṣe ìtọ́jú àwọn òṣìṣẹ́ ní àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè wa nàìjíríà kókó ṣe pàtàkì o pàápàá jùlọ sí okòwò eléyìí tí wọ́n gbà wọ́n sí kí wọ́n máa mẹ̀ńtẹ́ẹ̀nì gẹ́gẹ́ bí àṣẹ òyìnbó wọ́n sọ ìwé ìròyìn láàárọ̀ tòní pé bí ẹ bá ń ṣe ìtọ́jú àwọn òṣìṣẹ́ ipe inú wọn ó dùn láti máa ṣe iṣẹ́ wọn gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ṣe yẹ ẹ̀yin náà sì rí pé iṣẹ́ wọn ó ń jó lọ sókè láàárọ̀ ni ipe ní gbogbo ìgbà tí àwọn òṣìṣẹ́ tí inú ti ń dùn òun náà ni nǹkan tí wọ́n ń taari jáde láwọn iléeṣẹ́ tí wọ́n ń baṣẹ́ òun náà ni yóò máa pọ̀ ní ọ̀pọ̀ yanturu yóò sì máa mú yan lórí àwọn alẹ́nulọ́rọ̀ náà ìyẹn àwọn ọ̀gàgàlájà àti àwọn tó pọ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n tí wọ́n jókòó ní ọjọ́ ní àná òde yìí lásìkò kan tí wọ́n gbé ètò kan kalẹ̀ fún àwọn òṣìṣẹ́ tí wọ́n pè ètò ìró àwọn òṣìṣẹ́ ní agbára ti 2026 eléyìí wọ́n sọ pé sage and scribe consultant òun náà ni wọ́n gbé e kalẹ̀ ní ìlú ìkà ní èkó yìí nígbà tí wọ́n ń sọ̀rọ̀ níbi ètò náà wọ́n sọ wípé ìmáa wà lálàáfíà àwọn òṣìṣẹ́ àti ìtọ́jú àwọn òṣìṣẹ́ ò jẹ kókó nítorí pé àwọn òṣìṣẹ́ gan ó ní nǹkan tí àwọn ń tà ní ilé iṣẹ́ ẹni tí ó jẹ́ alága nigeria economic summit group ìyẹn alága ọlaniyi yusuf ó ka nǹkan mẹ́jọ eléyìí tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ ṣe fún àwọn òṣìṣẹ́ kí ó lè mú orí wọn wú lásìkò tí wọ́n bá lẹ́nu iṣẹ́ nǹkan mẹ́jọ ọ̀hún wọ́n tó lọ́wọ́ ọ̀wọ́ nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ṣùgbọ́n bíbí ọdún ṣe ń sọ ó máa ń sọ wípé kó onú ìwé ìròyìn là ń kà ẹ̀jọ́ wẹ́wẹ́ kò bá wà lára mu.

Family.

0: no ofi mule ni anu deji
1: won ni ka fa labe labe lewe to yanju ka fori soro ni to se tona e ma fori ogogo we ta ti oro obe ni eye ni se to ba soro awon iya lode oba obirin ni won pe be ni lu o lo ni won fi nsapoju eye ye fori soro aina adi ogun oga ti won je iya lode ti lu sasa ti won je igbakeji are fun gbogbo egbe onisese ka fata yen egbe atren awon lo so idimo apapo awon olosun alara gbo ni ijoba ibile alimoso na ni won gbori fun mama na won ni ise ri ise se todu yi won fi bola fo ni alimoso latari ise takutakun ti yin folisho ainadi ogun oga ti won je iyalode lu sasa nse ni fun idagbasoke ise se jake jado agba laye won ni bi won olosun se gbile ni olede wa nigeria na ni won gbile ni sao paulo ni olede brazil lohun o won ni trinidad and tobago arese mama ni o won ni titi de france ni yalo ti mu sese de o won ni ila won fi ki gbogbo ni sese agba laye kaabo silu alimoso fun ti seminar isese eti won se ni oni o won la won ki are ti o je are onisese o le fasegun elegusi ope mo lo ikate ati gbogbo ni sese agba ye kaabo silu alimoso je bi en to je yeye obatala ni alimoso yeye folasade aduke adeyemi se n gba gbogbo oruko awon alara agbo olosun tokun ki mama ku igbalejo awon onisese nilu alimoso yeye folisho ina ade ogun oga ti won je vice president fun egbe onisese kafata
0: bi a se lo laaro to yen je ki a ma ke awon baba wa ati awon alatileyin wa pe won ku odun isese bere latori baba wa jiwin jiwin ileke o kabiyesi ah baba ni alaye luwa lawon pe Alayeluwa
1: Ọlọ́run ọba ló ń jẹ́ kábíyèsí.
0: Ọba Ridwan Akinolu Olowo Eko ẹkú palẹ̀mọ́ ọdún ìṣẹ̀ṣẹ̀ o. Lágbára Ọlọ́run àbàwàláyé. Bàbá wọn onígbòǹgbò lálọ́dún wa Akinyin, bàbá wọn oníṣàṣá Akinyin, baálé Otumara Akinyin láàárọ̀ tòní àti àwọn èèyàn yín lọ́dún yìí o. Baálé Otumara, baálé ilé epo òkè odò. Aki eyin na eku igbarage
1: le salu batunde dada akilabunwa
0: aki eku igbarade fun ti odun isese lagbara olohun ewe atumaje oya fi adua ati biyinle
1: ah ododun la rorogbo ododun la rausa ododun la ro mo bi lori ate bodun badun peregun ma mawo tutun woni a ma bagba mu lase ti edumare ani deni ana je ka wa ki oba oluwa toyin oba sola Adewusi ti won je oba Amuwo Odo fi First Kingdom o ti pe odun kan bayi ti baba ti gori te nla awon baba nla awon won ni igba yin asiko yin atu gbogbo ilu Amuwo ni ara lase ti Edumare waju lopo ibi tin re si awa yi na la ba yin se 50
0: lagbara
1: olodun kan lagbara Edumare
0: iku to yawo ni pa gbogbo wa
1: baba se 70 ton lẹ́yìn mọ́ èyí tá à ń ṣe lọ yìí ni o torí pé ẹnìkan mi pè ṣe lórí ayé lórí òye ni o ẹnìkan ló ń ṣàdúrà fún ààrẹ kan mẹ́pẹ́ yóò lo 32 yẹn ni a ṣe lẹ́yìn lórí òye ni torí ìgbà wọn ń tùlú lára lo 70 lórí òye bàbá àjọ ìlú tán.
0: Adúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́wọ́ bọ́tì ni wa láàárọ̀ tó ní ilé kún ọ̀nà kún tọ́pẹ́ àgòrò òṣèlú ṣeun láì gbàgbé ìyá ọkọ̀ ìyá ìyàwó tuntun nínú Yinka
1: Anigboya
0: Bukumi Ilesanmi àwọn ọmọ nǹkọ
1: Akio
0: láì gbàgbé òjì kùtùkùtù bomi odò wẹsẹ̀ ó ti ṣe bí ìṣe àwọn bàbá rẹ̀ ó ti jí ní kùtùkùtù wá sílé agbára lágbára náà gbogbo a ti ṣe débi ìrìnkù níbàjẹ́ ọrọ ìlú ọgbọ́n àìkè lórúkọ tèmi ẹ káàárọ sà ẹ káàárọ mà ẹ káàárọ ẹyìn ọrẹ.
1: A bí ọdún fọlọ́ọ̀ṣọ́ lórúkọ mi adúpẹ́pẹ́ ń tẹ́tí sí wa.

0: alaikum wa rahmatullahi wa barakatuh ki gbogbo awon olugbo wa asibe oba alikiola o se hajj ati umra ni irorun fun gbogbo wa eko number isile kin to ma so oro mi lo 08023880944 Number te ma pe mi si nigba ti e ba ti gbo iroyin ayo ti mo mo wa fun wa lowo bayi ile ise Hajj Miqat Ventures Limited won se ediwo lori umura September ati umura November eikeyi ti a ba fe lo ninu mejeji 2,850,000 naira la ma san ediwo nla repete ni o si wa fun ero ti o po rara ediwo yi o wa sopin ni 10th of August a le so ti a ba to lanfani o se se ki a pojokun sugbon lowo lowo bayi eni mewa akoko to ba koko pe iwo janfani ediwo ti a nsoro yi ti won san 2,850,000 naira fun umura September abi ti November e pe wa sori 08023880944 08023880944 ito daju na ni pe ke fi ohun ranse sori WhatsApp fun wa e ma gbagbe pe iforuko sile nlo fun Hajj 2027 ko si ni pe ti yo fi wa sopin e ma padanu anfani ati lo si Hajj 2027 e pe wa le ni
1: Hajj Miqat wa billahi tawfik
2: ya bo ki gbogbo eti to n gbo mi lati le ise Bex Among atu ti gbe to today o mo ni fe omo mi mo ni fe omo mi eyo ki fi enu se bo ba ni fe omo e ati ko won keep tab lori chirichi de won keep tab to je 5G network to ni 8 gig ram 128 gig ram camera iwaju ateyin e front and back e je 5.0 MP o de ni keep learning Keep learning Tansonpa is an Android phone new. Android phone 25G network supported by multiple language type C charger 1 year warranty with many more gifts and we have lori chirichi and so many more gifts. Ke ba ti ra keep tab wi ma fun yin ni lunch bag at the school bag. Gege be se mo pa omo wa no lude bayi. Owo te fe fi ra lunch bag and school bag. E wa fi ra phone ero ba ni soro ta so ta pele keep tab wi e wa fi ra lile ise Bex Among to ba ti ra keep tab fun won wa gba awon ebun ta soro pa yi school bag lunch bag ati bebe lo ina awon keep tab wi na ani awon toy bi moto awon toy awon mode o wa nu e e pe ero ba ni soro yo ma se nla nfani e ba ko sile 09023 2 3 4 9 5 5 e koro bani soroyan le o ma se nla nfani e ro bani soroyan lo wa lori WhatsApp e fe wo bi keep tab yen se ri ni 09023 2 3 4 9 5 5 ba le je le re ro bani soroyan ra e lo la npe 96,000 naira ni keep tab yi keep tab yi pelu lunch bag and school bag 96,000 naira keep tab yen wa le repete bo gift yen oni pe ton ta mo ba ti wole school gift yen ti ton yen to e ma bo lile ise wa li antikeni bus stop lilu kurodu ile bo antikeni yen wa te ba bo lati my 12 e ba de e be bo le li antikeni ke to de greek na antikeni wa e ba se koja local government ikorodu ke to de agric bus stop e ba ti nantikeni e ma ti rile ise wa ile ise Bex Among food o wa na lanta onje nbe 09023 2 3 4 9 5 5 keep tab lorisirisi o ti wa nle e ba fe ka ba yin download si abayin download si e ba de fe pe ko ba yin mu wale to ba mu dodo yin le ma sanwo gbogbo yin te wa li Eko iwa awon te wa li Songo to ba ti koja Songo under bridge e ma sanwo moto o ba ti koja Songo under bridge e ma sanwo moto gbogbo eyin a kọjá bus stop ẹ ma sanwó mọ́tò tó bá ti ń dégbà máa máa wọnú ibì kan wá báyìí ẹ ma sanwó mọ́tò bẹ́ẹ̀ pé wá sórí ẹ̀rọ bánisọ̀rọ̀ ká lè sọ̀rọ̀ dáadáa 09023234955 ẹ̀rọ bánisọ̀rọ̀ ẹ̀ náà wà lórí whatsapp àbí kẹ pè sórí 08165130800 gbogbo ẹni tó bá dẹ̀ wá sí iléeṣẹ́ wa láti wá ra ẹ̀rọ bánisọ̀rọ̀ fún ara wọn gbogbo ilẹ̀ máa jẹun ó já màlà lẹ́fẹ́ jẹ ó jẹ́ jollof rice ni àwọn smoking jollof rice ó dẹ̀ jẹ́ àṣàrò àbí ẹ̀wà àbí ráìsì aláṣepọ̀ oríṣiríṣi oúnjẹ là ń tà níléeṣẹ́ bex among lagric lílu korodu ẹ pè wá a máa dá yín lò ẹ̀rọ bánisọ̀rọ̀ yóò sì fún san díẹ̀ díẹ̀ o cash ni ọba àmúdọ́dọ̀ ẹ wà sanwó tó bá wá sọ́dọ̀ wa wà sanwó àwọn àgbà ló sọ pé wá gbà kàrà wá gbà dùndú nọmọdé fi mojú èèyàn grandpa grandma era ẹ̀rọ bánisọ̀rọ̀ tá a pè ní kíntàpì fáwọn ọmọ yín bẹ́ẹ̀ ṣe gbọ́wọ́ ẹ̀yìn náà ti mọ̀ pé wá gbà kàrà wá gbà dùndú nọmọdé máa fi mojú yín á tẹ̀ jẹ́ káwọn ẹ̀rọ bánisọ̀rọ̀ ti yín kó pẹ́ lọ́wọ́ yín gbogbo àwọn oríṣiríṣi nǹkan tó fẹ́ la máa fi sórí fóònù yín ọlọ́ lè download fún ara wọn iléeṣẹ́ bexamon ti máa rí ẹpẹ ẹ̀rọ bánisọ̀rọ̀ yóò máa ṣe yín láǹfààní ẹ bá a kọ́ sílẹ̀ 09023234955 tó bá jẹ́ ń pa ti ẹ̀rọ bánisọ̀rọ̀ ní bexamon ló sọ fún yín pé ẹ lọ fọkàn balẹ̀.
3: ẹ máa kú dédé àsìkò yìí ní gbogbo tẹ bá ti lórí ọ̀fẹ́ àti àǹfààní àti máa gbọ́ mi ṣàlàáfíà ní ṣeṣe ń lọ o gbogbo kìràkìtà wa kò ní já sófo o. ẹ gẹ́gẹ́ mo máa ń sọ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà nǹkan ìwúrí tó dáa jù tóbi lè fílẹ̀ fọmọ òun ni ilẹ̀ àti ilé elevation point ló rán mi sí yín gẹ́gẹ́ bí ìṣe wọn wọn ní kí n wá tayín lólobó nípa àǹfààní kan tó tún ṣe sọ̀kalẹ̀ sí iléeṣẹ́ elevation point 40% discount ẹ̀dínwó ìdá 40 tí ó wọ́pọ̀ lórí àǹtaalẹ̀ pàápàá jùlọ níbi tí wọ́n ti nílẹ̀ yìí owóde ní ìpínlẹ̀ ogun owóde ti dìlú o ayé ìgbà kan ni wọ́n á ní owóde oko bá a yín mú sáwọn tó ń sọ bẹ́ẹ̀ torí pé ibi tí wọ́n padà wà nìyẹn tí wọ́n fi darúgbó sílé onílé elevation point ti gbé àǹfààní yẹn dé 40% discount ní àǹfààní yẹn àǹfààní tó ti àwọn àmbẹ̀ tínú mi dùn fún rèé wọ́n tún gba san díẹ̀díẹ̀ pẹ̀lú pé ẹ̀dínwó 40% wà o wọ́n tún gba san díẹ̀díẹ̀ ilẹ̀ tá a sọ̀rọ̀ ẹ̀ yìí kò pé méjì ire estate ní owóde ogun state ilẹ̀ yìí ní ìwé deed of assignment lórí ó dẹ̀ máa gba deed of sales lẹ́sẹ̀kẹsẹ̀ tó o bá ti san owó wá gbọ́ mi ire estate owóde ogun state ilẹ̀ tó dáa ni àwọn èèyàn tí wọ́n ti bá ara bí oṣù méjì mẹ́ta ní elevation point wọ́n ti ń ṣiṣẹ́ wọn lọ́nbẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ kò lè mọ̀ pé ilẹ̀ tá à ń sọ yìí kì í ṣe pé bóyá ilẹ̀ tuntun o rárá o wọ́n ti já ojú ẹ̀ àwọn èèyàn ti ń rà á iṣẹ́ ti ń lọ ńbẹ̀ 40% discount yìí gan-an ni àǹfààní tí ó wọ́pọ̀ sí iléeṣẹ́ elevation point tí wọ́n taari síta bí àpẹẹrẹ lórí ìlàjì plọ́ọ̀tì 250 square meters tá à ń tà ní 600,000 naira kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní gbọ́ mi bí mo ṣe ń kéde ẹ̀ yìí mo gba ohun aláṣẹ àti olùdarí iléeṣẹ́ elevation point sọ̀rọ̀ ni 600,000 ní tẹ́lẹ̀ ní báyìí ó ti di 360,000 naira ẹ pè mí mo sọ bẹ́ẹ̀ èyí tá à ń tà ní full plot 450 square meters ní full plot wa à ń tà ní 1,000,000 naira tẹ́lẹ̀ ní báyìí ó ti di 600,000 naira ó ti já wá sílẹ̀ ó ti di 600,000 naira bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó yá àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí wọ́n wà lórí whatsapp àwọn nọ́mbà yẹn rí elevation point 09033193505 tàbí 08136699959 08136699959 wá gbọ́ o ìròyìn ayọ̀ túre ìròyìn ayọ̀ ṣáà kú ìròyìn ayọ̀ lórí ire estate ìjọ jẹ́ mọ̀ pé oṣù mẹ́rin gbáko ló tún ní láǹfààní láti sanwó yẹn díẹ̀ díẹ̀ ìròyìn ayọ̀ òtútọ́ síbẹ̀ o lórí ire estate yìí tó o bá wá lè san 150,000 naira sílẹ̀ pé down payment deposit tèmíre o wàá tún wá gba apẹ̀rẹ̀ ohun mèremère nínú apẹ̀rẹ̀ yìí ó poríṣiríṣi ní elevation point e to ba na omu to na won gan ba nti e o le ba odidi ti alago lo nla bi mefa ko ba miliki oridirichi nkan awon ko oyinbo repete won ko sinu apere to pe ni food basket ju ona ba ti e ti debe wa ti ri ya to si pe ire estate o je nkan to wu ni lori lasiko ta wa yi tori to ba ti debe ta won yan tin sise lo o wu yan lori nkan ari awo mi na ki sele ti joba gbese le o no government acquisition ko su ala omo nile ko si da ni laamu kankan awon yan ko le won lalaafia ona wo be ire estate ile to fi ni lokan bale ni elevation point lo sinta wa gbo mi o ko pomo o eni ba yara logun gbe gbo mere mere to mu je won amaye de rugata ni won ni lero lati se sibe ise de ti bere nbe olohun o si fun gugu ase ma gbagbe oniwe o fi ni lokan bale ire estate elevation point oya bo ba fe wo bo se ni re Saturday mo wa lo fun inspection to ba le raye Saturday iwo pe elevation point pe emi o le raye Saturday yo ojo bye bye bye ni mo raye o won a de se eto bi wa ti lo oya je ju office elevation point fun e office won wa ni number 74 egbeda idimo road ore lope bus stop ninu ile epo NNPC to wa ni ore lope bus stop yen to ba ti won le pe building to wa nbe office elevation point ni oya awon ero ba so yi won wa lori WhatsApp awon number yen ri elevation point 090-33-19-3505 tabi 081-36-69-9959 081-36-69-9959 o le kan si won lori Instagram ati Facebook elevation point ng wa jopo ni o tabi website ko wo aworan gbogbo aseyori elevation point lori website won www.elevationpoint.ng elevation point ire estate owode ogun state je nla mu temi ko to tan
4: eku dede asiko yi gbogbo bi ti e ti lanfani ati ma gbo mi oruko mi la kan o ti gbogbo aye pe ni baba gbo ora olotu sara ti le se wa wa ni number 13 Akinwale Street of Thomas Alako ogba bus stop ogba ni keja ni ile fondi ti le se wa arun sara nkan le mi mojuto ati mu odogun ati bere fodi jegbon ka duro ka mo le duro ka bere ka mo le bere gbadun paja paja owo paja paja ese ti ba to fi bo lese elomi ko ni mo elomi a mo rin tage tage bi eni to fe subu tabi bi omode to se nko yin yin tabi ara kuku tai tai tabi ko tabi pe ko si eje ninu ese tabi gbogbo ara mo arun sara yi isu elomi di arugbo osan gangan tabi ko yi egbe ara kan kudele tabi ko rin die ko mo wa ibi ti lo fidile be ni arun sara yi le fa airorusun tabi apere bi ara tita ara jijaje tabi ki nkan ma rin ka akira go ara elomi ti e ti o mo pa tabi kegbe ara kan wuwo ori fifo abadi ni telomi tabese wuwu tese dide fuya bayi ko omo bo wa si office wa ni number 13 Akinwale Street off Thomas Alako ni ogba bus stop ogba tabi ke pe mi sori 080-36-39-26-11 ti e ba de a fun yin ni ajegun be ni asayewo fun yin pelu ero ayewo gbalode ti o mo so bi ta won kan won yi buko si ninu agu ara re opa mo si eyo laseju tabi ke yo yi mo jade dada ko mo se sere sere ati si awari lori ogun iseto to je pe laarin ojo marun e ti mo dupe fun olorun lori arun iseto oto ni iseto be ni oto ni ito suga eyi ke yi ti o ba je o dupe fun olorun ni sara ni olorun fi gbe omi ateje kaakiri agu ara omo eniyan ti o ba lagbara tan o le ko ba eri ni eniyan ti o mo ri kurukuru tabi ri bi oye tabi ko fa idakole olomo okunrin se kan sun lo siga siga tabi ko mo le se rara tabi ki nkan ti e kere otito inu ati ododo ta fi se ise ni le ise wa lo so wa di asiwaju ti wo na ba dodo emi akanwo baba gbora olotu sara o dupe fọlọrun tasi mi ni number 13 Akinwale Street off Thomas Alako ogba bus stop ogba nikeja nilu Eko bi tabi ko pe mi sori 08036392611 08036392611 Olorun ko ni fi arun de wa mole o a o ma reti yin o dabo.

0: Deratalaba capsule. Ọkùnrin nìkan ló wà fún o.
1: Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dókítà rẹ o.
2: Egbògi DNC capsule ti mo sọ ṣáájú. Ó wà ní Chris and Chris Pharmacy Ìlúmọ̀tà. Ó wà ní gbogbo pharmacy Bólúkẹ́. Ó wà ní Mycosin Pharmacy Sango, Thermox Pharmacy Atan, Chidex Ìlúmọ̀tà, Roma Pharmacy Ìkòròdú. Ó wà ní gbogbo pharmacy Ramsgate àti Juta Pharmacy Ìṣẹ̀rí Roundabout. DNC capsule wà ní àwọn pharmacy àti chemist tó wà ní Oshodi, Mushin, Ikeja, Ojú Ẹlẹ́gba, Ìkòròdú, Ọjọ́ta, Ketu, Ìkọ̀tún, Ẹ̀pẹ́, Gbagà, Ìpájà, Ayọ̀bọ́. PNC capsule wà ní Command, Ìṣẹ̀rí, Àpápá, Pagba, Ìjú Ìṣàgá, Festac Agbójú, Lekki, Àjá, Ọ̀jọ́, Ìyànàbà, Abúlé Ẹ̀gbá, Àgbàdo, Ìgàndò, Bàrígà. PNC capsule wà ní Ifọ̀, Ìjoko, Atan, Owode Ìdíroko, Àgbárá, Ìjẹ̀bú Òde, Ìjẹ̀bú Gbó, Abéòkúta, Ìlàró, Ṣàgámù, Ìbàfò. DNC capsule wà ní Ìpòkíá, Sùúrùlérè, Èjìgbò, Maryland, Àmúwò Ọ̀dọ̀fin, Máfolúkù, Maitu. Olúlé iṣẹ́ wa nílùú Èkó ló wà ní nọmba 119 Ìpájà Road, Sọ́fúndé Bus Stop, Opposite Union Bank, Agege nílùú Èkó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 081-033-69434. Lẹ́ẹ̀kan sí 081-033-69434. Ibikíbi tẹ́ bá ti rí BNC capsule rà, ẹ lè rí Mustive capsule àti Gbératán Herbal capsule rà ńbẹ́. Ilé-iṣẹ́ Tèmítayọ Tradomedical Nigeria Limited ló ń ṣe BNC capsule, Mustive capsule àti egbògi Gbératán Herbal capsule jáde. Ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín. Àjíǹde ara yóò máa jẹ́ o.
3: Ọmọ Nàìjíríà, ewo lewo, ẹ máa kábọ̀ pa àsopọ̀ Adéṣẹ́ World FM 92.9 lórí ọ̀rọ̀ ọ̀tá ń bá bọ̀ lẹ́ẹ̀kan. Káláfàárí wà ní fẹ́ kẹ́fẹ́ ara ilé ní ẹ̀rọ báyìí sọ̀rọ̀ ẹ máa dá sí, ṣùgbọ́n ó ṣe ká tún fi síjọ́ mi torí ọ̀rọ̀ yóò ṣe má sọ, kò lè ṣe sọ́kọ̀ níbi tí wọ́n mọ̀. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ CAF tó wáyé lánàá òde yìí, mò ń wogo lé ọlọ́wọ́ ẹ̀ mú wọn tó ṣe bẹbẹ. Kéèyàn tó mú pẹnátì bíi mẹ́ta kó máa rọrùn ní ìfẹsọ̀nsẹ̀ pé ó yọrí sí dáadáa fún ikọ̀ Màláwì náà. Ṣùgbọ́n àwọn nìkan náà kan ní wọ́n ṣe dá lánàá òde yìí o, torí ìfẹsọ̀nsẹ̀ yẹn ó lámì lẹ́ka ju tèmi gan lérò lọ tí mo lérò kan mú padà bá. Ṣùgbọ́n Cameroon tí wọ́n padà já olúborí ní pẹnátì àgbélẹ̀gbàgbà tó ń kojú Morocco, ìyẹn gangan lọ̀rọ̀ tó ń wò pé tó dà pé bíi bákan ni ọmi odó ni wọ́n gbá látàrí pé ó padà yọrí sí pẹnátì àgbélẹ̀gbà ní òṣìṣẹ́ pé ikọ̀ Cameroon láwọn obìnrin wọn náà ni wọ́n já olúborí tí wọ́n padà já ikọ̀ Morocco tèmi ti lérò pé yóò gba ife ẹ̀yẹ náà nítàn mọ́. Ṣùgbọ́n Màláwì òun lu Algeria láwọn obìnrin wọn mẹ́ta sí ẹyọ kan.
4: Agbolé pàṣípàrọ̀ àwọn agbábọ́ọ̀lù tí wọ́n ra, agbábọ́ọ̀lù tí wọ́n ń tà. Tílésmà ó gbábọ̀ fún Manchester United ní fún ìgbà àkọ́kọ́ pẹ̀lú ìgbà tó kojú Leeds ti lá. State boy pe ni Lagos Street Soccer Star o show the 2.0 edition to tun mo se pe ipele eleketa e won ni won gba yi ojo kokan wa la labe mo wa isi abajade wa fun yin iyan ojo kokan la de 11 ni ano isi abajade tun pe ni quarter final idije Lagos Street Soccer Oseni Ewu Street Ago mẹrin ni won gba sawon nigba ti Shehu close na won da mẹrin pada lo ba di run to amọ o je iyalenu fun wa pe nba won ma gbe agbele gba ball penalty Shehu close awon ni won na Oseni Ewu ni ago meji se yo kan ni penalty koda won ni ife so se yen won lo koja be lanu ti awon iru si po ti ariwo yen to si kemi o poguta gan gbogbo ni so mo pe ife so se o lo ni bayi won ni ipele onibẹrin semi final ile toku o ma waye ni oni ati ojo eti friday iyen ola won ni ka so fun awon eyan wa pe won ku gbaradi fun a chicago fashion zone final matches awon fashion zone to n pari Lagos Street Soccer Star osu di season 2 iyen ipele elekeji won ni ni ojo saturday ojo abameta iyen otun layi ojo saturday ojo abameta ojo kedogun ninu otun olu ta wayi ni idije ohun to ma wayi lo si ma kenu beku ni oloye de street en to se adikale idije ohun to je uruba damoran agba si gomina ipinle ko senior special assistant to the governor of Lagos state on grassroots development iyen ogbeni honorable adibanjo adioye atewogboye dubai moses kiban ti won se adikale idije ohun dupe ju gan lowo gbogbo awon ti won kopa lati daju pe aseyori o n ba idije na bakan na ni kiban won ni idije ohun o je afi to peye ati igbarukuti fun gomina babajide oluṣola sowolu paapa julọ ti gomina ti pa lase fun awon pe ani erongba le tawon ni fun gbogbo olugbe ipinle eko ni pe fun gbogbo ọdọ ki won ri aseyori ki won ri se ni ọna to rọrun pe gbogbo a si saseyori lajọ naa leji latori eto ijeka kan sara si honorable Adebanjo Adioye Atewogboye ti Bible Moses Kiban lo sodi n ta je lati ki arakunrin ni pe nigba ko ri ire yen o kokon gbe lo si ibu to ti jade asite lo bi ma je niyan a kan ka amọ lodo ti e o gbe lo si ibu to ti jade ilu osodi
5: pe kokon ja anfani e na
4: sori
5: ile lati kese rode
4: sori osodi o kerele ko osodi edekere ton ba le ri awon orawo jade nbe
5: lati be
4: o ma je idagbasoke fun lo osodi mo de pe ton ba se to osodi ton o ma lo si lu mi kaatri o ti mo se yin mu si e ko ojulo na agege e ko ojulo na
5: korodu
4: meran e ko ojulo ikorodu
5: alimoso
4: alimoso ah skibaj ise pon lorun yin orun wa de fun ise
5: ami ase idumare labala bi na ni ti iroyin ese oku ni to jo mo run na na ka ma we hun ase ba final ti ti senator Anthony Adepuye grassroots football to wa ni ana ode yi o yori si rere o to di pe opolopo ero obisi na lo waye ana tan si wa nbe labara tawon obirin iko phoenix ati ni apagamu na no waye no wa lati wa koju victory queens ni ati ikorodu onise ikorodu lo gawa won fa gba han won pe ikorodu gangan na ni ball wa ni tawon obirin won si dawe ojo won ja iko phoenix queen ni tan mo labara tawon okunrin awon ti mushin brave fc pelu melody fc ni yaba oniwaya don won gbianju polopo erogo na lo wa nbe ati awon eja kan jan kan tawon to gba ball seyin seyin di ni fe so se na to je pe iko brave na lo fa gba han melody ton fe korin ayo sugbon olowo ri o fun won si labala be bo se lo na ni e wo ri pon le sugbon
4: sa school e ka ma da gbe de de lo eto amo ka ma gbagbe pe eto oro ni lagbara ti senator oluranti adebule senator idiat oluranti adebule ph ti won fe se loni tele ni blue roof ni alausa won ni le se mo loni ojo bo thursday ojo ketala o ti di ojo wednesday 19th august 2026 gbogbo ati oro kan e ja sakiji
5: be ni e na mo fere le kira mi gege bi ayajo ojo bi temi na be ni happy birthday to me thank you so much e mi na lo mo yin ore yen lo fe
6: ni happy birthday to you legend happy birthday to you
5: Happy birthday to you. How old are you now? Anybody you want to know? Legit, my boy, go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go
7: 92.9. ẹ ṣe máa tẹ̀lé.

0: multivitamin drops and syrup. Adidi ṣe fun awọn ikoko ati awọn wewe bi won ṣe n dagba. O ni awọn vitamin to ṣe pataki ninu fun idagbasoke, abo ara ati opolo to ji pepe. Nafdac fun telu. Afrabite je oja Afrabchem Limited ti won ṣe Panda Paracetamol.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggie Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, aróyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggie Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggie Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.

0: 1 FM 92.9 ọpẹ́ ẹ̀yìn àtògo la fi fún Ọlọ́run ọba tó mú àrọ́jọ́ òní ajúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa tí ẹ̀ fi wálẹ̀ Ọlọ́run nífẹ̀ yín náà lẹ̀ bí rédíò wa ṣe bá ṣe ń tan rédíò nídàájí bẹ́ẹ̀ lẹ ti máa gbé pẹ̀lú wa títí di alẹ́ kò wá ń ṣàwá o à ń dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ la ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba náà tó ń fẹ́ yín náà ṣe dúpẹ́ ó ṣe òṣe Ọlọ́run ìwọ la fi àtọ́ pé àtògo fún ó dúpẹ́ ti ẹbí tó wà dá. One FM Radio Studios náà láti sin aago méjìlá àbọ̀ ìtòtókù wa mú wá sí etí ìgbọ́yín gẹ́gẹ́ bí ìṣe wa ní báyìí tí aago mẹ́sàn-án àbọ̀ bá ti lò tó ti ń ku ìṣẹ́jú méjì báyìí tún jẹ́ ọlálékàn á wá sórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ ti ìní pẹ̀lú olótú rẹ̀ tó ti wà ń kalẹ̀ gàníyà aṣírù lẹ́yìn èyí àwọn ìtòtókù wa mú wá sí àwọn àgbẹ̀ ẹ̀yìn náà pé ṣé ibi iṣẹ́ lẹ wà àbí ìjà lẹ wà àwọn èsì yìí lórí bẹ́ẹ̀ni pé ṣé máa lọ ibi iṣẹ́ nítorí wẹ́dà yìí ẹ̀jẹ̀ àjáde òtórí àti ṣẹlẹ̀wọ̀ ẹni ó ní kí ìtàn jẹ eléyìí náà mo fi pé gbogbo èèyàn lọ́jọ́ àṣemolú aládé pé congratulations owó ìrẹmà pàǹbẹ o iná jó wàhálà dé kò ní jẹ ti ní ọ̀hún mẹ́rin àti gbogbo ọjà pátápátá nípínlẹ̀ èkó àti iléeṣẹ́ wa níbí náà kò ní jóná tí èmi sọ pé àgòrò akínrin lórúkọ mi èmi kọ́kọ́ ni mo wà ń bí apọ̀ rẹpẹtẹ láàárọ̀ ènìyàn yá.
1: So bàbá lẹ́gbẹ̀ẹ́ ran kò ti tòyìn Ọlọ́run fún oríire àti àánú rẹ̀ lórí wa bó ṣe jẹ́ gangan nìyẹn àgòrò ti sọ púpọ̀ nínú ẹ̀ ká má tún máa ṣe àtúnrí àsán àwa wà ń kalẹ̀ lónìí o gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ Ọlọ́run àti àṣẹ Ọlọ́run. So ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ máa gbádùn àbọ̀ láti ìsìn títí dàgbò méjìlá àbọ̀ ni ẹ̀yin náà àtàjèrè lẹ máa tà àwa náà àtàjèrè la máa tà láṣẹ Elédùmarè ọba Princess Olayinka níbi àlórúkọ tèmi Bukumi ilé san mí náà àjọ wà ń bí náà ni láì ní dáàgé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa.
0: Nínú dín ìsàláhùn lẹ́jìtì tí ilé wa ṣe á ń bí ẹni ní bẹ́ẹ̀ dé.
1: Onílọ́jọ́ bí rẹ̀ o.
0: Ẹ̀yin tí ìṣẹ́jọ́ bí yóò kú lẹ́yìn náà akínyìn àfibẹ̀dẹ̀.
1: Gbogbo ọmọ gọ́ọ̀sì akínyìn ẹ̀kú àti àwọn tí ò tí ìṣẹ́ kù palẹ̀mọ́ èyí tẹ̀ ń ṣe náà ìṣọ̀kọ̀ ọdún láyé.
0: Ẹ ṣe oya àwọn tí wọ́n ń tẹ̀sán jáde sórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ pẹ̀lú tuntun.

0: tó dára bí kádùrá ẹni ọgbà nígbà tí ọlọ́run bá bá ní ṣe tó bá sọ ẹ̀gbọ́n ẹni dògó yẹ ká máa jó ká máa yọ ni làwa fi ń fọpẹ́ fífògo fún ọlọ́run ọba láàárọ̀ yìí o ọba tó ṣọ́wa dènì ipa tó láǹfààní àti máa gbọ́n ara wa lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ iléeṣẹ́ bond fm 92.9 tó wà ní onígbòǹgbò jr níkẹjà ẹ kú ojúmọ́ lọ́ọ̀dẹ yìí tún jí ọlálékan mo tún di abẹ́rẹ́ gbólóhùn ti ní gbogbo ara àgbàrá òjò ti bá ní jà tán ti gbójú dẹni kọjá apá kẹ́kẹ́ má ti rùlẹ́nu afinitoni mẹ́tọ́ni kọjá fi máa ṣàtìlẹ́yìn fún ìdẹ̀wọ̀n àgbàlagbà jẹ́ mọdé wẹ́rẹ́wẹ́rẹ́ bí ìjalẹ́ mọdé kùtùkù bí ìjò òwúrọ̀ mọdé pápákọ̀ bí ìjì alẹ́ta mọdé mi ti di ọlọ́pọ̀lọpọ̀ ìdálọ́nà fún àyíjọ́ ọmọ bá ṣàlẹ́ṣà lé bẹ́ńkẹ́ bọ́ra ìgòrò ìgbéró ìkọ̀ bàtà láì jákújà mú délọ̀dẹ́ ńlẹ̀ lágbódó kọ̀kọ̀rọ̀gùn ìjákújà ló ti mẹ́rin nínú pìdìpìdì ló ti mẹ́rin ìdìbákí bákí bàbá onípàkì tí ń ṣe bẹ́ẹ̀ ń kúwọ̀ lẹ́yìn ṣe bẹ́ẹ̀ ń jákò. ó yẹ ká máa jó ká máa yọ ní tí ọlọ́run bá ti sọ ẹ̀gbọ́n ẹni dògó torí lọ́sẹ̀ tó kọjá èmi ò sí nílé ń ò sí lórí ètò yìí ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ olóòtú mi tó dilé mú fún mi ọ dára kéèyàn rẹni fẹ̀yìn lẹ́ẹ̀fù kéèyàn rẹni fi délé àdúrà ẹni gbà ní torí ọ̀pọ̀ ẹ̀dá ló jẹ́ pé tí wọ́n bá kúrò ó ṣe nǹkan má rí èèyàn fi délé ṣùgbọ́n wàá dúpẹ́ tiwọ́ ọlọ́run bá jẹ́ kí n rí èèyàn fi délé àdúrà mi gbà ó ní tuntun rè é ọ̀sẹ̀ ara orin láti ẹnu ibẹ̀ dòsùnmù nìga 99 àdúrà mi ti gbà àdúrà gbogbo àmàgbà láṣẹ ìmàrí ẹ kú ojúmọ́ o ẹ̀já bẹ̀rẹ̀ ètò láàárọ̀ yìí mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí ọba tí òfin sílẹ̀ ọba tí òfin náà sílẹ̀ ọba tí òkú wá sílẹ̀ ọba tó jẹ́ kí ètò àlẹ́ bàbá ọ̀rọ̀ tún máa nẹ̀yẹ́ gbò lórí atẹ́gùn kó máa tẹ̀síwájú ètò náà ti ń lọ sí ọdún 22 báyìí tá a ti ń ṣe bọ̀ tí ọlọ́run ọba ò sì jẹ́ kí ọ bàjẹ́ lọ wa a dúpẹ́ ọlọ́run ọba o 22 years ọdún kékeré kọ ọmọ tá a fi ń gbà nìkan púpọ̀ nu wọ́n ti gbọ́ ọmọkùn púpọ̀ nu wọn gan wà nílé ọkọ̀ àwọn tí ò sì wà nílé ọkọ̀ bóyá ẹ̀kọ́ ni wọ́n sì ń kà lọ́wọ́ ẹlòmíì gan ọmọ tá a fi lásìkò gan ó ti ń gbìyànjú láti pé òun ti sáàfù tó báyìí kó máa ṣiṣẹ́ ọ̀pẹ ní fọlọ́run ọba adúgbò iléeṣẹ́ sustainable and solution tó ń bẹ ní number 4 bíi akintayelo close off amiṣẹ́lẹ̀ sí tẹ́lẹ̀ níkẹjà níbi tí wọ́n ti ń sustain ìgbésí ayé àwọn èèyàn ẹlọ́nà wò gbogbo ẹ̀dá tó bá ti ní dúkìá tó dàbí pé dúkìá wọn fẹ́ lọ sí gbogbo àtúù tí wọ́n dàbí pé wọ́n fẹ́ jẹ àgbà lọ́wọ́ làwọn dìde fún ìrànlọ́wọ́ tí wọ́n sì ń bá wọn ṣe tó jẹ́ pé dúkìá òkun padà sí ọwọ́ wọn lèmi ṣe ń kí gbogbo àwọn àgbààgbà tó wà ní sustainable solution yìí pé ọlọ́run ọba lẹ́ṣẹ́ ìfún kì í ṣe èèyàn ọlọ́run tẹ́ ń ṣiṣẹ́ ìfún kò ní padà lẹ́yìn torí gbogbo ẹ̀dá tí bá ti ń ṣe iṣẹ́ ọlọ́run ọlọ́run kì í fi wọ́n sílẹ̀ kì í padà lẹ́yìn ọlọ́run ní padà lẹ́yìn yín ọlọ́run ọba ń ṣe iṣẹ́ yín dójú àmì torí pé ẹ̀rùn àwọn ẹ̀dá lọ́wọ́ 0904-872-2415 náà lẹ̀rọ ìbánisọ̀rọ̀ sustainable solution ó ṣe ṣe kọ́ pé àyípadà yóò dé bá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń bá ti yanjú ọ̀rọ̀ pẹ̀lú àwọn agbẹjọ́rò sí torí pé àwọn agbẹjọ́rò rẹpẹtẹ ló ń bẹ iléeṣẹ́ sustainable solution mìíràn bá sì dúró lọ́wọ́ tó ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ agbẹjọ́rò kó bá di polówó olúwa rẹ̀ ọba rẹ̀ ilé ẹjọ́ wọ́n máa sọ bá yẹ pé a ṣe àyípadà sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà number 4b akintayelo close off bamisile sitalẹ níkẹjà sustainable solution bẹ́ẹ̀ wọn ò kúrò ńbẹ o gbogbo ẹ̀ tẹ́lẹ̀ lọ síbẹ̀ wọ́n wà ńbẹ̀ dáadáa ẹ béèrè ẹ rí wọn fún gbogbo àwọn ìrànwọ́ tẹ́ ẹ bá nílò fún àti lè gba dúkìá yín padà lọ́wọ́ ẹni tó fẹ́ dàbẹ̀ ń pọ́ fẹ́ jẹ gàba lórí rẹ̀ ẹ̀yin mo dúpẹ́ iléeṣẹ́ prestige paint company limited lábẹ́ àkóso dókítà ọlábáyọ̀ yadirun ògbómọṣọ ògbómọjú gbogbo àwọn àfògbójà bá àbábá ara tán àfògbókù gbó ògbómọṣọ ń ṣe wọn bọ̀ṣọ̀ wípé ọ̀rọ̀ majílé tí ọ̀kan tó ṣà alàgbà ṣínà fani ìmọ̀kẹ́ inú farmsin tẹ jẹ́ ọ̀gá ẹ̀ka ṣẹṣẹ́ iléeṣẹ́ prestige paint ẹ̀ṣẹ́ kó àdúró tì mí bello limited nbẹ ní number 2 ijegun road ikọ 2 roundabout ní oríta akọtún ibẹ níbí lọdún ti ta àwọn ẹrọ ìbánisọrọ tó ń pè ń fóònù àti gbogbo tó jẹ mọ fóònù pátápátá bello ọdún tún tẹsíwájú bóyá bá ní lo sólà ìtọ́jẹ́ pé ó jẹ́ ìtànṣán oòrùn ní máa ń lò tí máa fi fún ni ná ọyẹ oòrùn náà léyìn máa ń lò tó sì jẹ́ pé yọ máa tán lọ́sùn bí ọwọ́ ikú bá ṣe mọ ní fi bọ́jú ẹ bá ṣe ní agbára tó ẹ ní àǹfààní láti rí irú ìwọ̀n yín ìwọ̀n ikú ìwọ̀n tẹ́ ẹ rí ní ọ̀dọ̀ bailout ìwọ̀n ikú ìwọ̀n tẹ́ ní bọ́wọ́ yín bá ṣe bágbára yín bá ṣe tó ẹ rí rà lọ́dọ̀ bailout bẹ́ẹ̀ fẹ́ ilé tó jẹ́ ti alágbóolé rẹpẹtẹ tí ọ̀tọ̀ náà fún yín bẹ́ẹ̀ lọ́dọ̀ bẹ́ẹ̀ bọ́sẹ̀ jẹ́ pé yàrá kan yàrá kókóló kan báyìí náà lẹ́ni tẹ̀ fẹ́ iná tí ó máa tàn fún yín tó sì jẹ́ pé ẹ tún máa láǹfààní àti lo ìwọ̀n ikú ìwọ̀n tẹ́ ní bẹ́ẹ̀ lọ́dọ̀ bailout number 2 ìjẹun road ìkọ̀tún roundabout ní oríta àkọ̀tún ní iléeṣẹ́ bailout wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bailout náà a lè ẹyẹ ká pè é fún yín torí ẹ̀ńtẹ́ ń bèrè ní ọ̀sẹ̀ tó kọjá pé a pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bailout ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bailout ní 0803-203-7218 ẹ pé iléeṣẹ́ bailout pàápàá jùlọ fún sólà àti yín bí a ṣe nílò náà lásìkò yìí ẹjá máa tẹ̀síwájú lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ láàárọ̀ yìí abilat company ẹja limited àwọn ló ń ṣe yóò bí tàṣà náà ń bẹ pẹ̀lú àlórí ètò yìí gbogbo ní gbogbo àsìkò iná ò ní tan gbogbo yín ọlọ́run bá ṣe lọ́pọ̀lọpọ̀ alàgbà yẹmi olóyèdè je ka tun ba awon yin soro ki le ni fun wa lati le se sustainable land solution
1: e ka ro sa e ka ro sala jam gugu wa wa o
2: abi sa e ba mi daruko yin fun awon ara le
1: iye mi oloye de loruko temi lati sustainable land solution e se o
2: e se sa bo le je pe ki se tuntumo ta ba so pe ajabu yan je ko je royin amo ti yan ba bu ajaje loje ogologo royin ki se royin mo pe e ti ma wa si ori eto itesi ma salaye fun wa nipa ile se sustainable land solution ti won tori awon mi to je pe igba akoko re ta won ma darapo mo wa lori eto yi lati gbo wa mo fe ke ba wa se alaye nipa ile se sustainable land solution ati oju anu ti olorun gbe sustainable land solution kale lati ma se fun gbo omo e daadari fun
1: e se gan ni sustainable land solution awa wa lati ba awon eyan to ni wahala to ni issue lori dukia won whatever the issue ko ba je anything ta ba ti ni issue e le yoju si wa e jogun le ni won ba yin du le ni e si le ra ni e wa compensation ni nkan ki nkan to ba je to ba le je pe e fe ta property na e le yoju si wa a o ba yan ko le o sugbon a ni awon developer a ni surveyor a ni engineer a ni awon olopa ta jo nsise papo lati ri pe a ma resolve any issue to ba wa lori dukia e se gan ni
2: to ba ye pe eyan ba ni ile ise nsin ti ile ise un o da pe wa ni isoro boya awon kan ni won bere si da yan laamu pe ile ise un bi teyan ko si ko da abi ile teyan ko le ise un si awon la won ni awon fe gba pada ti won bere si da yan laamu ko se le ba yan ise lori e
1: a le ba yan sise lori e ton ba ti wa yoju si wa ni office wa abi ton pe wa iwe ki iwe ton ba ni lori ile won amu wa nkan ki nkan ton ba ni won amu wa won salaye ti won sugbon awon na ma lo se wadi ti wa ta ba de se wadi ton a le fun won lamoran pe ibi bye bye bye ni wahala wa o ni soro wa a sa le ba yin se a le ba yin se ta ba de le ba yin se a so fun yin tori ko nse gbogbo e na ni o se se de se
2: any ti awon yan ba ni property to ba fe ta e le ba won se alagbata e nipa ba won wa eni ti yo ba won ra se e de so pe te ba fe ma todo yin o ma gba form se en to ba fe ta property na o se ma gba form lodo yin ni
1: o ma gba form nitori pe a n lati ni record pe won ti e wa sodo wa a ma n gbowo lati se wadi ta ba de se wadi tan bo ba se je a fun won lamoran ton ba de fe ka se ma te si waju a so fun won pe iye bayi lo ma na yin o ta ba de se a ma se yori lagbara olohun ti o ba de se se na tori ko n se gbogbo e lo se se o n se gbogbo e lo se se ti o ba se se ta ba ti se wadi ti wa a ma so fun won a ni je kan waste time won
2: e ma bi nsa o ki lo so bi je pe eyin lawyer gbogbo oro yin oju form form lo ngba gbogbo ki lo sele form form tori be yin soro form nsin ko ma je pe ero tun ma ba won eyan se ki se pe boya owo ta ma gba form ma po
1: eh fowo gba form o fowo gba form iwadi ta ma se investigation ta ma se toro ma na awa na lowo la ma n gbowo fun aye ta wa nsin form form na ni aye ta wa nsin eyan lati ni record gbogbo nkan ko le je pe o so bayi lawyer ni wa a lati le fi han pe not only po so bayi o so bayi proof e lele pe
0: ye
1: rire o yes
2: e ba mi so address ile ise sustainable solution le kan si
1: ile ise wa wa ni number 4B Akin Taylor Close off Bamishile Street off Allen Avenue Nikeja number 4B Akin Taylor Close off Bamishile Street off Allen Avenue ni Ikeja ero bani soro wa de je 090 487 22415 090 487 22415
2: ẹ ṣeun sir
1: ẹ ṣeun
2: ẹ
1: ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ

0: àwọn èròjà tó dára ni wọ́n fi pò pọ̀ industrial paint decorative paint special coatings lóríṣiríṣi àwọ̀ ló wà kilometer 2 àjẹgúnlẹ̀ road prestige bus stop àti ọ̀tá oníkẹ́ ẹ lọ tààrà àti bá fẹ́ ra ọ̀dà tàbí tẹ́ fẹ́ jẹ́ ojúlówó alágbàtà prestige paint
1: 002 562 5333
0: prestige paint ọ̀bàyẹ́ láàrin àwọn ọ̀dà.

òótọ́ ṣe ń nabi owó ọmọlúàbí lo nínú re àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè ń fà dààmú ìgbọ́ràn ń dáàbò bo ni ẹ̀mejì ni ó gbàbùsàn ẹni tó kẹ́gàn ìṣẹ̀dá ó léwu láti ti gbọ̀ngbọ̀n ayé ń yí bí ìṣẹ̀dá ti gbé e kalẹ̀ ẹkùn ń pariwo ara o ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde ìwọ náà jẹ́ káyé aláyọ̀ tíṣẹ̀dá dámọ́ jẹ jáde pẹ̀lú yóò bitters ayé ìdùnnú

0: ṣẹ́jú díẹ̀ jẹ́ kí Abrest ní pé báyìí o torí mo ti ṣèlérí pé ìbéèrè wo ni dáhùn yóò jẹyọ ní àárọ̀ yìí 08132377749 08132377749 ẹ kú ojúmọ́ o orúkọ yẹn àtẹ̀sí ń pè wá
1: ó
0: àṣẹ o Peter Raymond látàgègè ìbéèrè kìló kí lọ wí ìbéèrè kìló ìkejìlá ìbéèrè kejìlá ìrè wọn láti ní oríkè orílẹ̀ wo ni àyọlò yìí ti wá igúnnugún tó balẹ̀ ní ìjẹ̀dọ̀ tẹ̀ntẹ̀rẹ́ nìkan ló balẹ̀ sọ́jẹ̀ fún akọni àwọn ọlọmọ gbélégbègbè ọmọ gbéjù gbẹ́gi inú oríkè ìrànwó ló ti wá a oríkè ọlọ́fà bí oríkè olúkòyé dí oríkè olúòjé a oríkè àrẹ̀sà. Àrẹ̀sà tó bá di ọjọ́ mi ọjọ́ rẹ olúkòyé ni bẹ́ẹ̀ ni igúnnugún tó balẹ̀ ní ìjẹ̀dọ̀ tẹ̀ntẹ̀rẹ́ nìkan ló balẹ̀ tọ́jẹ̀ fún akọni àwọn ọlọmọ gbélégbègbè ọmọ gbéjù gbẹ́gi 08132377749 ẹ kú ojúmọ́ o orúkọ yẹn àtẹ̀sí ń pè wá ẹ̀mí lójú látòrúgbò ìbéèrè kìló sà mi ò gbọ́ yín ìbéèrè keje ẹ sì wáá sọ̀rọ̀ lábẹ́nu eré èjì ẹ̀ta ẹ̀rin àrùn ẹ̀fà eje.
2: Mo ra ìwé tuntun mẹ́ta ẹ̀yàn tó wà nínú gbólóhùn yìí òun ni a ìwé tuntun b tuntun d tuntun mẹ́ta a ìwé mẹ́ta. Mo ra ìwé tuntun mẹ́ta wọ́n ní ẹ tọ́ka sí ẹ̀yàn tó wà nínú gbólóhùn yìí a ìwé tuntun b tuntun d tuntun mẹ́ta a ìwé mẹ́ta. A ìwé tuntun tó bá di ọjọ́ mi ọjọ́ rẹ ẹ̀yàn tó wà nínú gbólóhùn mo ra ìwé tuntun mẹ́ta òun ni tuntun mẹ́ta ẹ ti gbọ́ sà n ló yan ọlọ́jẹ́ ká mọ̀ pé tuntun ni mẹ́ta sí ni kì í ṣe méjì kì í ṣe márùn ẹ ṣeun 08132377749 ẹ jẹ́ ń gba ìfẹ́ yọkan péré sí ká tó máa tàfà pẹ́sẹ̀ lórí ètò láàárọ̀ yẹ kó ojúmọ́ o orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Tájú dínà rẹ̀ mú láti ìbèṣe ìkòròdú ìbéèrè kìló sà ìkẹrin ìkẹrin ení èjì ẹ̀ta ẹ̀rin. Mọ fíìmù àfarahẹ́ ó lè jẹ́ a àfòmọ́ òbẹ̀rẹ̀ tàbí àfòmọ́ àárín b àfòmọ́ iwájú tàbí àfòmọ́ ẹ̀yìn d àfòmọ́ àdádúró àti àfòmọ́ àárín a àfòmọ́ ìbẹ̀rẹ̀ àti àfòmọ́ iwájú. Mọ fíìmù àfarahẹ́ ó lè jẹ́ a àfòmọ́ ìbẹ̀rẹ̀ tàbí àfòmọ́ àárín b àfòmọ́ iwájú tàbí àfòmọ́ ẹ̀yìn d àfòmọ́ àdádúró àti àfòmọ́ àárín a àfòmọ́ ìbẹ̀rẹ̀ àti àfòmọ́ iwájú. Èwo ńbẹ̀ àfòmọ́ ìbẹ̀rẹ̀ àti àfòmọ́ iwájú tó bá di ọjọ́ mi ọjọ́ rẹ àfòmọ́ ìbẹ̀rẹ̀ tàbí àfòmọ́ àárín ni kí ni mọ fíìmù àfarahẹ́. Mọ fíìmù àfarahẹ́ la máa ń lò láti fi ṣẹ̀dá ọ̀rọ̀ tí ọ̀rọ̀ fi máa fún wa ní ìtumọ̀ nínú èdè Yorùbá. Ọ̀dà ẹ jẹ́ ká gbìyànjú àti máa ṣẹnu dédé síbi níbi tí Adédúró ní àárọ̀ torí pé ọjọ́ ti lè bí àná. Ẹ wá polówó ọjà lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ kẹ́ lè máa ta àtàjèrè torí pé wàràwàrà mọ́ ìta títà òun náà lẹ́ẹ̀ máa tà tẹ́ ẹ bá ti lè bá wa dòwò pọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ olóòtú mi tó jẹ́ pé ó dúró fún mi lọ́sẹ̀ tó kọjá. Mo gbé gbogbo ọmọ ẹgbẹ́ akọ́mọlé lẹ́ẹ̀kan sí pé a kó àpérò ọdún ìlágbára Ọlọ́run bá kò ní já ṣe mọ́ kò ní já ṣe mọ́ àpérò ọtẹ yìí o kò ní já ṣe mọ́ kò ní já ṣe mọ́ kò ní já ṣe mọ́ ọdún ọdún yìí o kò ní já ṣe mọ́ a tún pàdé lọ́dún tó ń bọ̀ ní Òǹdó láṣe ìdùmọ̀ ìwúwa pátá ládùn Òǹdó lọ́dún tó ń bọ̀ láṣe ìdùmọ̀ rè. Mo dúpẹ́ lọ́wọ́ olóòtú mi lẹ́ẹ̀kan sí Gàdé àti Bélò Aṣírù mo kí arábìnrin mi ọmọ ìyá mi Ṣèyí Ayọ̀ Mákindé tó náà wà nílẹ̀ agbẹ̀rù mo kí ọmọ akẹ́kọ̀ọ́ wa náà Túnjí Ọlálékan ló kọ mi 08098444710 08098444710 ọ̀sẹ̀ tó ń bọ̀ lápàdé lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ láṣe ìdùmọ̀ rè.

ẹni Federal Competition and Consumer Protection Commission FCCPC ń pèsè àyè fún yíyọ oníbàárà àti ìmúṣẹ ẹ̀tọ́ tó tọ́. Duro na wo ko tora multivitamin yen be lo wara re nje wo fun awon mo re ni asara lore to pe pere pere

ọ̀fà sírọ̀. Àdìdì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fún ìtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

lórí ètò bó ṣe ń lọ láwà ẹ ti mọ̀ ẹ má wulẹ̀ jẹ́ ká pa àkókò ṣòfò ẹ jẹ́ kí n sáré já yín sí kó máa yọ́jò lónìí màá wá padà fẹ́ lójú màá gbé yín tra àbàyè nígbà tí n bá wọ agbami ètò olórin fuji ni ó mà ti ṣe àwo orin kan ó lóun fi àwo orin yìí náà òun ṣe fún àwọn tí wọ́n ń sọ àwọn oníṣọ́ṣọ́ṣọ́ kí ló ní wọ́n ń sọ ó tún wá pé àkọlé orin yìí ní kinní kan kí ló pe àkọlé orin náà ẹ wo olórin fuji wo ni màá jẹ́ kẹ́ ẹ gbọ́ níṣe ni gbajúgbajà òṣèrékùnrin náà fo odi ìyẹn fence ọ̀fọ̀ ó tó fi sá lọ nígbà tí wọ́n fẹ́ yìnbọn fún un ó wà lágbára nígbà tí àní láti ìgbà tá a ti jọ ń ṣọ̀rẹ́ ọ̀bọ̀ mi ò fìgbà kankan sọ wípé báwo ni fún rí tàbí ká tiẹ̀ jọ bọra wa lọ́wọ́ gbajúgbajà onífuji kan òun mà ló tẹnu bọ̀rọ̀ kí ló sọ pé ó ṣẹlẹ̀ ọ̀pọ̀ àwọn òṣèré ni wọ́n kọ̀ láti ṣe àtìlẹ́yìn fún ètò ìsìnkú ta ni kí nìdí táwọn òṣèré tí wọ́n fi sọ pé ẹ wo àwọn ò lè ṣe nǹkan kan fún jàre 100.9 lórí ètò bó ṣe ń lọ láwà pẹ̀lú àwọn ìròyìn bó ṣe ń lọ lágbo òṣèré wọ̀nyí ni mo fi ń kí n káàbọ̀ sórí àkọ́tun ètò lónìí ọjọ́ kẹtàlá oṣù kẹjọ ọdún 2026 ọpẹ́ àtìyìn lóye olóòrùn fún àánú rẹ̀ orí ọ̀fẹ́ rẹ̀ ààbò rẹ̀ tó nípọ̀ jùlọ lórí wa nígbà gbogbo àti lọ́jọ́ gbogbo a mà dúpẹ́ àdúpẹ́ o ẹ̀ ń pa wá mọ́ nínú ewu rírí àti tàìrí o ṣe olóore o o ṣe àtòbí jù jọ̀ọ́ má dáwọ́ àánú rẹ̀ ààbò rẹ̀ orí ọ̀fẹ́ rẹ̀ yẹn jọ̀ọ́ má dáwọ́ ẹ̀dúró lórí wa jẹ́ ká máa lọ re ká máa bọ̀ re ní gbogbo ìgbà tá a bá ń wá jíjẹ mímu kiri bó ṣe ń lọ lẹ́tọ̀ bond fm 92.9 babatunde ọmọgi sanrin lèmi ń jẹ́ lẹ́lẹ́yìn ọ̀bú ni mí akọ ẹkùn ọmọ màámu màá fi mí ọmọ akẹ́nigbó kẹrò bàrà ọ̀nà ọmọ akẹsàn bá ẹ̀ ọjà ní pẹ̀lú rẹmọ ìbùkún mi olóòwò ẹ̀rọ tó ń tẹ̀ ẹ́ tẹ̀ fi ń gbọ́n mo ń bọ̀ ná kí n fẹsẹ̀ rájọ ijó ń gbọ̀n mi.

ṣe ń lọ ní Bond FM 92.9 lawa orin ọpá yìí náà la fi ń padà sórí ètò àní ká máa gbé ga ká máa yìn ní gbogbo ìgbà torí òun lọba tó ní ohun gbogbo tó mọ ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo nígbà gbogbo àti lọ́jọ́ gbogbo torí lẹ́yìn ọlọ́run ọba kò sẹ́lòmíì àfọlọ́run ọba náà ni ẹ jẹ́ kí n gbé yín tra àbàyè kájọ wọnú kùnkùndùn ìròyìn bó ṣe ń lọ lágbo òṣèré arákùnrin olórin fuji ni adéwọlé àkànjì tí gbogbo ènìyàn mọ̀ sí báyìí ṣókì ọmọ ló ti gbé àwo orin kan jáde tó pe àkọlé àwo orin náà ní dna ìṣàyẹ̀wò ẹ̀jẹ̀ ọmọ sí bàbá ó lóun mọ̀ọ́mọ̀ gbé àwo orin yìí jáde ni láti lè fòpin sí gbọ́ yìí sọ yìí àhesọ ọ̀rọ̀ táwọn ènìyàn ń gbé kiri nípa òun wípé olóògbé alhaji sikiru ayinde barista kọ ni bàbá òun wípé ó kọ òun lọ́mọ nígbà tó fi wà láyé àti wípé òun kì í ṣọmọ ẹ ó ní ọmọ tó bá jọ bàbá ó lóun lè rí ìyá oníṣẹ́ ẹ̀rọ òun ni ẹ̀rí bóun ṣe gbé bàbá òun mi ni ó ní pẹ̀lú bóun ṣe jọ bàbá yìí tó olóògbé alhaji sikiru ayinde barista blessed memory bàbá yìí tóun jọ wọn tó ó ní kò màtún tẹ́wọn lọ́rùn ó ní wọ́n tún sọ̀sọ̀kùsọ̀ náà ni ó ní bàbá òun kò fìgbà kọ́kọ́ kọ òun lọ́mọ rí nígbà tí alhaji sikiru ayinde barista fi wà láyé ó ní òun ṣe àwo orin dna yìí láti lè fi ṣe àtúnṣe sí èròǹgbà àti láti lè fi pa ìsọkúsọ tí wọ́n ń sọ káàkiri ó ní lẹ́yìn àwo orin yìí ó ní fídíò ẹ̀ ń bọ̀ ó ní fídíò ẹ̀ ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ó ní níbi tí wọ́n ti máa rí òun àti bàbá òun nígbà ayé bàbá òun adéwálé àkànjì tó fi orílẹ̀-èdè amẹ́ríkà ṣebùgbé ó ní àwo orin yìí ó ní òun ló máa pa wọn lẹ́nu mọ́ tí wọn ò ní máa sọ ìsọkúsọ wọn mọ́ ó látún jẹ́ kí wọ́n mọ òótọ́ ọ̀rọ̀ ẹ wo wálé àkànjì bari ṣókì sọ pé òun ń bọ̀ o láti wá ṣe àkójáde orin dna yìí lórílẹ̀-èdè nàìjíríà láìpẹ́ olórin náà ti wà káàkiri orí ẹ̀rọ ayélujára bó ṣe ń lọ lẹ́tọ̀ bond fm 92.9 ń ṣe ni gbajúgbajà òṣèrékùnrin ni ọdúnladé adékọlá ń ṣe ló fo odi ìyẹn fẹ́ǹs nígbà tí ọkọ òun fẹ́ yìnbọn fún un òṣèrébìnrin olúwa fún mi láyọ̀ ọbáfẹ́mi mà ló tẹnubọ̀rọ̀ tó sọ bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹ̀ nígbà tí àwọn òṣèré tí wọ́n kóra wọn wá sí agbègbè lẹ́gbẹ̀ẹ́ ilé àwọn tí wọ́n wá ń ya iṣẹ́ kan ńbẹ̀ àmọ́ ilé tí wọ́n ti ń ya iṣẹ́ yìí kò dára tó kò tẹ́wọn lọ́rùn kò fún wọn ní nǹkan tí wọ́n fẹ́ débi wípé àwọn ohun àmúyẹ tí wọ́n fẹ́ ń bẹ̀ kò sí nínú ilé náà ni òun bá sọ fún wọn wípé kí wọ́n máa bọ̀ nílé àwọn nígbà tí ọkọ òun ò sí nílé tí òun sì lérò wípé kí ọkọ òun tó dé lálẹ́ wọ́n á ti parí fíìmù ìyẹn iṣẹ́ tí wọ́n fẹ́ yà torí òun ò sọ nǹkankan fún ọkọ òun kò pẹ́ ẹ̀ náà ni ọ̀rọ̀ bá yí padà ó lọ́rọ̀ yí padà o ó ló dàbẹ̀ ni pé àwọn ará àdúgbò ni wọ́n pe ọkọ òun tí wọ́n lọ ṣòfò fófun pé a bàbá wọn máa ti ń ya fíìmù nílé yìí ó ní bí ọkọ òun ṣe ń bọ̀ nìyẹn ó ló ń bọ̀ pẹ̀lú bínú ó ló wọlé pẹ̀lú ìbínú débi wípé ibi tí wọ́n ti ń ya fíìmù lọ́wọ́ yìí ó ní bí ọkọ òun ṣe lọ gbé ìbọn jáde nìyẹn o ó ní bó ṣe kọ́kọ́ yìnbọn yìí sókè bó ṣe yìnbọn yìí sókè látọjú fèrèsé ó ní bí ọdúnladé adékọlá ṣe gbọ́ ìró ọmọ báyìí ó ní ló bá fò fẹ́ǹsì tó sọdá sódì kejì ó ní bó ṣe sá lọ nìyẹn ó ní ló kó ọdúnladé adékọlá yọ lọ́jọ́ tí à ń sọ yìí òṣèrébìnrin olúwa fún mi láyọ̀ ọbáfẹ́mi ló tẹnu bọ̀rọ̀ bí ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀ ó ní inú ilé àwọn gangan lọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ bó ṣe ń lọ lẹ́tọ̀ bond fm 92.9 làwà mò ń bọ̀.

0: ló tún kó gbogbo ẹrù lé rẹ lọ.
1: Àbẹ́ yìí ni báyìí.
0: Ọmọ tí mo kó fún kó bá mi ra aluminium roofing.
1: Àṣegbàrọ̀ gbùdù ló lọ ra wá.
0: Ni gbogbo ilé mi bá ń jó.
2: Ha, ṣé wọ̀ sí nílùú yìí ni? Iléeṣẹ́ Big City Aluminium ló yẹ kó o ti lọ tẹ́lẹ̀. Gbogbo ojúlówó èròjà ilé pátá ló péjú síbẹ̀. Bẹ̀rẹ̀ látòrí aluminium roofing sheet, Gerard roofing sheet, aluminium ridges and gutter, aluminium sliding window and casement window, imported door and steel door, ojúlówó stainless hand railing, tiki dípẹ́ta, Gerard gutter and pipe, plastic glass, electric security fence wire and accessory, àti Akobon lóní ìrànràn. Big City Aluminium kì í tajà gbàrọ̀ gbùdù. Number 34, Sàgámù Road, Ìkòròdú, Lẹ́kọ̀ọ́ ni wọ́n wà. Hello, Big City, 0803-318-0052, 0803-318-0052. Tí ò bá tí ìdè Big City Aluminium, má tí ìrà ìròyìn àìkọ́lẹ̀ rẹ̀ o, torí kò mọ́ta lọ́wọ́ ẹ̀
3: Bond FM 92.9 lórí ètò bó ṣe ń lọ láwà. Ká máa pé àwọn onílé iṣẹ́ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yellow color ẹ̀ tí gbogbo àmọ̀ sí MTN àti aláwọ̀ ìwé glow tí àkíyèsí àwọn agbègbè tí nẹ́tíwọ̀kì wọn tó ti kù díẹ̀ káàtó. Àwọn olùgbé agbègbè Tòtòwú, Ọ̀dàn Àbújá, Akínlàjà, Ìtẹ̀kùn, gbogbo àwọn agbègbè yìí pátápátá tó fi lọ sí Ìgbésà, Ìpínlẹ̀ Ògùn. Wọ́n bèrè fún ẹ̀rọ agbọ́rọ̀ káyé network antenna mask yín níbi tí a dárúkọ yìí kí àwọn náà lè máa pè dáadáa láìsí network problem. Tí ẹ bá fẹ́ mọ̀ nípa àwọn agbègbè yìí tàbí ibi tí ẹ lè gbé network antenna mask yín sí, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè sí rèé 08090954555. A máa retí yín o. Bóyá ìwọ ní abandoned vehicle yálà ti engine rẹ̀ tàbí gíà rẹ̀ tí kò ṣiṣẹ́ mọ́, wọ́n ní ká ẹ má jẹ́ kó di waste property. Bó sì jẹ́ mọ́tò tó ń ṣiṣẹ́ tàbí èyí tí kò ṣiṣẹ́ mọ́ ni. Ìwọ àwọn tó wà nílé mẹkáníìkì tó ti gorí odó síbẹ̀, wọ́n ní ká ẹ má jẹ́ kó jẹrà síbẹ̀. Wọ́n ní ká ẹ ya àwòrán irú mọ́tò bẹ́ẹ̀ kẹ́ ẹ fi ránṣẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí máa pè yìí. Kí mọ́tò yìí kó má dilé ilẹ̀, wọ́n ní kẹ́ ẹ tà á, kẹ́ ẹ fowó ẹ̀ ṣe nǹkan gidi pẹ̀lú iléeṣẹ́ Ọlá Dixon. Wọ́n máa rà á ní kíákíá pẹ̀lú owó tó jọjú. Ẹ fi fọ́tò mọ́tò náà kẹ́ ẹ fi ránṣẹ́. Àtàwọn mọ́tò tó wà nílé mẹkáníìkì tó ti bàjẹ́ síbẹ̀, ẹ fi ránṣẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ WhatsApp tí máa pè yìí 070-58-88-82-50 tàbí nọ́mbà kejì 070-89-87-72-50 lẹ́ẹ̀kan sí 070-89-87-72-50 a ó máa retí yín o. Bó ṣe ń lọ lẹ́tọ̀ Bond FM 92.9 láti ìgbà tá a ti jọ ń ṣọ̀rẹ́ mi ò fìgbà kankan sọ pé báwo ni fún wọn rí, kódà a ò jìjọ bọra wa lọ́wọ́ rí. Gbajúgbajà ọkùnrin onífuji ni Alhaji Sula Alao Malaika Madiba Alayeluwa Ìmẹ̀kú Fuji Omar ló tẹnubọ̀rọ̀. Ó ní láàrin òun àti Alhaji Wasu Ayinde Alabi Pasuma Ibawasi Gausu Fuji ọmọ ìyàwó Ànábì Ẹwò orúkọ ọkọ rẹpẹtẹ táwọn ti jọ ń ṣọ̀rẹ́ láti kékeré lòun ti ń bọ̀wọ̀ fún dáadáa. Olóhun tẹ ẹni tóun pọ́n lé ni olóhun bọ̀wọ̀ fún un. Kódà àwọn olólùfẹ́ àwọn wọ́n máa ń sọ pé Pàṣúmà ò lè jo òun lọ, Pàṣúmà ò lè jo ẹ lọ jàrémàlà. Ó ní lójú ẹsẹ̀ lòun máa ń fún wọn lésì wípé Pàṣúmà ju òun lọ dáadáa. Ó ní òun ò gbọ́dọ̀ torí pé àwọn jọ ń kọ Fuji kóhun má mọ àgbàlẹ́gbọ̀n. Ó ní ibi tóun bọ̀wọ̀ fún dé ó lóun ò sọ wípé báwo ni fún rí, òun ò sì náwó sí i rí pé káwọn jọ gbọwọ́. Ó ní oríṣiríṣi ọ̀rọ̀ ni àwọn olùtẹ̀lé àwọn olólùfẹ́ àwọn ni wọ́n ń sọ, pàápàá jùlọ tí wọ́n bá ti fẹ́ràn olórin kan. Ó ní wọn ò ní fẹ́ gbà wípé olórin kan tún wà tó tún ju òun lọ. Alhaji Sula Alao Malaika ó mà tẹnubọ̀rọ̀ wípé òun bọ̀wọ̀ fún Alhaji Wasu Alabi Pasuma dáadáa débi wípé òun ò lè náwó sí tabi ko won so pe bawo ni olohun o to so be e wo Bond FM 92.9 lawa lori eto bo se lo e je kin fun yin ni number alaji alago ni dimu bus stop gbogbo en te fe ra agoju lowo ka jo gidi to je gold tabi silver tabi agwara ogiri nla tabi kekeke fun ile ijosin ile itura ile ise ile unje igbalode eyi to ni alarm tabi eyi ti ko ni tabi eyin fe ra ago lati fi se ebun fun ololufe yin lokunrin tabi lobirin e fe ra ago fun mommy tabi daddy yin odo alaji alago ni dimu post stop ni ka e ma bo bakan na won tun tun ago se tabi e fe change engine ago battery ago e fe change housing ago yin alaji alago ni dimu post stop odo won ni ka e ma lo e ra ba ni soro won re 091 65 22 68 98 le kan si 091 65 22 68 98 ago te bara lodo won oju lowo ni e gba be mo ma kede vacancy kan ni isin yen ni ibi ti won ti fe gba osise papa julo yin te nwa ise awako yen ise driver e je ki muro yin na ki won ka vacancy yen fun en ti en wa se e ma tete le ko opolopo awon osere yoruba ni won ko lati se atileyin fun eto isinku temi tope ko fowo ro la osoba osere benin to jade laye lojo kerin osu yi leyin aisan olojo pipe to nba finra ama aisan lo se wo a o ri tolojo se eto isinku re lo ti wa di nkan tawon osere to ku ti won fe daada awon molebi e lai fe se atileyin kokan fun osere benin to yo si Adesanya lo menuba oro na wipe nse ni awon osere to ku so pe tori pe igba ti tope osoba fi wa laye ki ise omo egbe Theater Art and Motion Picture Practitioner Association of Nigeria iyen tampan idini yi ti won fi so pe awon oni sha ti leyin

ìdí tí ìtọ́jú àyíká wa ṣe ṣe pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́ráàlú a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn tí a bá bójú tó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹ̀gbẹ́ àti ìdọ̀tí àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè ti bẹ̀ wọ ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdaminù wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru àrùn ìwọ̀sí sínú ìgbìnlà wa iná ló ń wọṣọ onídà ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni iléeṣẹ́ Born 92.9 FM ló mú kéde yìí wá sétí ìgbọ̀yìn.

ìjúlẹ̀ dáńgbà kò sọ́jọ́ tá ajé tí ò rẹra o àìsówó lóde ọrọ̀ ajé tí kò bára rẹ ìpèníjẹ́ ètò ààbò a ṣe ọkàn rẹ láàrẹ ọ̀rẹ́ má ro jìnà o má bọkàn jẹ́ bí ẹkún bá da lẹ́kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ o àforítì ló lo ohun gbogbo mú ọkàn rẹ le kí o sì mú ọwọ́ le pẹ̀lú fẹ pamọ́ṣẹ́ dájíjọ gbé orílẹ̀-èdè yìí dókè àforítì àti ìfaradà la nílò ọjọ́ abárakọ́ láàrin o ọjọ́ abágùn kọ́ là kọ̀run ìsún tẹ́rẹ́tẹ́rẹ́ ló máa ń dibú ní àforítì díẹ̀ díẹ̀ lẹ̀dá gòkè o akẹ́kọ̀ọ́ níwọ oníṣẹ́ ọwọ́ ni ẹ́ oníṣòwò ni ẹ́ òṣìṣẹ́ ìjọba ni ẹ́ ìgbéga ò ti ìlọ ọ̀run wá o tàbí ìwọ oòrùn ọ̀dọ̀ elédùnmà ló ti ń wá ó sì fẹ́ ká ní ìforítì àti ìfaradà yorùbá nìwọ ni haúsá ni igbo àti gbogbo ẹ̀yà tó wà lórílẹ̀-èdè yìí ẹ jẹ́ ká ní ìfaradà fúnrara wa bond fm 92.9 ló ní ẹ jẹ́ ká ní ìfaradà kí orílẹ̀-èdè wa nàìjíríà kó lè gòkè àgbà.

ẹwọ ọdọ ìwọ yìí tó lúwẹ nínú odò adágún ọtí ìwà èrí àti ìmẹlẹ tó da gbogbo agbára ìjẹ ọdọ rẹ nù sínú kòtò ẹwọ ọdọ ìwọ yìí tí ó sọ ìbẹrù àgbà nù tí ó kúrò nínú ipa ọnà òótọ àti ìwà rere alẹ bá mi wo ọdọ ìwọ yìí tí ó gbàgbé pé ìgbà ò lọ bí òre tí àsìkò sì dúró dé ìgbà àtijọ́ yóò kọjá lọ ìgbà tuntun yóò sì dé ǹjẹ́ bí ìgbà ọ̀tún bá dé irú èso wo ni irúgbìn rẹ yóò gbé yọ ìwọ ọdọ ìwọ yìí ò bá gbéra nílẹ̀ fún àyípadà rere kí o sọ òkun ayé di ìmọ́lẹ̀ a mọ ìrètí tí a fi ìmísí rere mọ ni ọ́ ò bá gbéra nílẹ̀ ìwọ ọdọ akíkanjú onílà tútù ìwọ ọdọ onírẹ̀lẹ̀ kí o fi ọwọ́ ẹ̀yẹ rẹ méjèèjì kó fi kan iṣẹ́ àti òṣì lé mọ̀ kí o fi gbogbo okun rẹ lé ibi dànù láwùjọ ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ló kúnlé ayé ò bá di àmúrí rẹ ìwọ ọdọ òní kí o wá ojútùú sí àwọn ìṣòro wọ̀nyí kí ayé lè kó kíkí rẹ kí àwọn ọ̀run gan kọ́ gbé sàdánkátà rẹ ilẹ̀ bàbá rẹ ń pè ọ́ o ò bá gbéra nílẹ̀ ìwọ ọdọ iṣẹ́ yá

Chevron FM 92.9 àwọn náà làṣíwájú àwa ní bàbá àwà níkàlẹ̀ gẹ́gẹ́ bí akéde ètò lénìí àwọn orin tá fún yìí a ní ká máa fi ṣara rìndì ní ètò ẹ̀kọ́ onígbọ̀wọ́ mi ló yẹ kẹ́ máa gbádùn àmọ́ fún ìdíkan tàbó mìíràn ètò náà ní wáyé lónìí tó bá ti di ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ ìdùmarè ní àǹfààní láti gbádùn ètò náà ẹ má yí kúrò nílẹ̀ṣẹ́ wa Bond FM 92.9 ìgbàládùn yìí iṣẹ́ tàwa ní ẹṣẹ́un 10 tẹ́tí sí wa bùkúnmi ilé sọmí lorúkọ tèmi onyeka nígboyà àjọwà níbi ìdí tọ́pẹ́ àgòrò àjọ ṣiṣẹ́ ní ẹṣẹ́un 10 tẹ́tí sí wa àwọn akẹ́kọ̀ọ́ wa náà wọ́n wà ń bí náà pẹ̀lú wa ẹ má yí kúrò nílẹ̀ṣẹ́ wa Bond FM 92.9

0: tẹ̀lé mi.
1: Bàbá wa, ṣọ́bọ yìí wà kéré jù fẹ́ rí.
0: Kí ló kò bẹ́ẹ̀? Ọ̀rọ̀ mi dẹlẹ́rù, ṣọ́bọ lé yọké.
1: Dádì wa, ọmọ yìí lè jọmọ yín. Ìjẹ́ tiẹ̀ mọ̀ pé kò dára rárá ká máa fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára, ká máa lò wọ́n nílò ẹrú tàbí ká máa fi ìyà jẹ wọ́n. Àwọn ọmọ wọ̀nyí, àwọn ni ọjọ́ iwájú wa lẹ́yìn wa ọ̀la. Àjọ àgbáyé yẹn United Nations pàápàá wọ́n fajúro gidi sí kí a máa fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára. Kódà ìjìyà tó gbókun ń bẹ lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà fún ẹni tí ọwọ́ bá tẹ̀ tó ń fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára.
0: Tọ́ ni ọmọ ni a jẹ́ pé mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o.
1: Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o, nítorí pé ojúṣe gbogbo wa ni, ojúṣe tèmi, ojúṣe tiẹ̀, láti rí pé a ò fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára.

gẹgẹ lago méjìlá ọ̀sán lù àkùṣe àtàárọ̀ ìròyìn àpapọ̀ ló ń dé sétí ìgbọ̀wá láti iléeṣẹ́ bond fm 92.9 ẹ̀ka ti rédíò nàìjíríà àtàwà nílùú onígbòǹgbò níkẹjà lẹ́kọ̀ọ́ àmọ́ ṣáájú àwọn kókó tó jẹ́ nínú ìròyìn ọ̀hún. Iléeṣẹ́ bond fm 92.9 gba giwa tuntun àwọn akẹ́kọ̀ọ́ gboyè tán tó ní 100,000 ìyẹn 20,704 wọ́n kẹ́kọ̀ọ́ gboyè jáde ní ilé ẹ̀kọ́ fásitì lásù. Gómìnà Adeleke kéde ọjọ́ ẹtì Friday gẹ́bí ọjọ́ ìsinmi fún àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún láti lè kópa níbi ètò ìdìbò ọjọ́ Sátidé. Orílẹ̀-èdè Lebanon gbégi dínà ìdájọ́ kí wọ́n yẹgi fún ènìyàn lórílẹ̀-èdè ọ̀hún. Wáyé èrò iná rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Fauzia Salako Sanni. Iléeṣẹ́ Bond FM ti tẹ́wọ́ gba adarí tuntun lénìí lẹ́yìn tí gíwá iléeṣẹ́ náà tẹ́lẹ̀ Alhaji Wahab Akosile parí sáà tiwọn. Gíwá tuntun iléeṣẹ́ Bond FM náà ni Ọ̀gbẹ́ni Gbẹ̀ngà Fatilé lẹ́ka ìròyìn àti ọ̀rọ̀ tó ń lọ. Níbi ètò náà ni adarí àgbà fún ẹ̀ka iléeṣẹ́ ìrédíò ìjọba àpapọ̀ FRCN ẹ̀ka Tìkó ọmọbabìnrin Adenike Adegoke ti gbóríyìn fún akitiyan àti ìlọsíwájú tí Ọ̀gbẹ́ni Akosile mú bá iléeṣẹ́ Bond FM lásìkò wọn. Wọ́n wá gbà á ládùúrà pé Ọ̀gbẹ́ni Gbẹ̀ngà Fatilé náà yóò ṣe àṣeyè tálákànṣe. Wọ́n wá rọ gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ náà láti túbọ̀ máa tẹ̀síwájú nínú iṣẹ́ eléyìí tí wọ́n ń ṣe ní ti dáadáa kí wọ́n sì mú kí àwọn aráàlú máa gbádùn iléeṣẹ́ náà sí. Àwọn alákòóso iléeṣẹ́ rédíò tìjọba àpapọ̀ FRCN ẹ̀ka Tìkó ti ṣàbẹ̀wò sí àjọ tó ń rí sí ìrìn àjò Hajj ní ìpínlẹ̀ Èkó ní Ìkẹjà lára akitiyan láti lè mú kí ìbáṣepọ̀ tó wà láàrin iléeṣẹ́ náà àti àjọ náà kó túbọ̀ máa nípọn sí. Ọ̀gbẹ́ni Abdul Hakim tó jẹ́ akọ̀wé àgbà àjọ náà dúpẹ́ pé òkun lọ́wọ́ iléeṣẹ́ rédíò ìjọba àpapọ̀ fún àkólé kan wọn láti túbọ̀ máa mú kí àwùjọ máa lékún nínú ìdánilẹ́kọ̀ọ́ nípa bí ọ̀rọ̀ iṣẹ́ ìjọsìn ṣe rí eléyìí tí wọ́n máa ń ṣe nínú ìròyìn wọn àti àwọn ètò tí wọ́n gbé wò. Ó ní àwọn ń retí pé ìpàdé náà yóò túbọ̀ so èso rere sí láàrin iléeṣẹ́ méjèèjì ní gbogbo ọ̀nà. Adarí àgbà fún iléeṣẹ́ FRCN ẹ̀ka Tìkó ọmọbabìnrin Adenike Wúrọ̀lá Adegoke lọ́léwájú ikọ̀ iléeṣẹ́ rédíò Nàìjíríà tí ó lọ sí àjọ náà. Láàrin àwọn tí wọ́n jọ kọ̀wọ́rìn náà láti rí gíwá iléeṣẹ́ Bond FM tẹ́lẹ̀ rí Ọ̀gbẹ́ni Wahab Akosile adarí àgbà lẹ́ka ìpolówó ọjà abilékọ Dorothy Muibi àti adarí lẹ́ka ICT abilékọ Latifa Ajanoku. Lára àwọn ikọ̀ Lagos State Muslim Pilgrims Welfare Board tó wà níbi ìpàdé náà ni ẹni tó darí fún ètò àwùjọ Ọ̀gbẹ́ni Lawal Taufik, igbákejì adarí ìlànà fún ohun tó ń lọ láyìíká abilékọ Khadijat Oluwa Adegbola, igbákejì adarí lẹ́ka Adwin ìyẹn abilékọ Maimuna Anilelẹ́jẹ àti adarí lẹ́ka Owó Ọ̀gbẹ́ni Muritala Yaya. Ìjọba ìpínlẹ̀ Èkó tún ti sọ̀rọ̀ ìdánilójú pé ìjọba kò ní kọ̀yìn sí láti máa ní àkólé kan lórí ṣíṣàgbélárugẹ fún ìtọ́jú ọkàn àti ṣíṣàdínkù níná owó gọbọyì lórí ètò ìlera. Bí àwọn tó jẹ àǹfààní ètò ìlera ọ̀fẹ́ eléyìí tí ìjọba ṣe àgbékalẹ̀ bí wọ́n ṣe fi ẹ̀mí ìmoore ràn sí àtìlẹ́yìn eléyìí tí ìjọba ṣe fún wọn tó fi dóòlà ẹ̀mí wọn. Lára àwọn tí wọ́n jẹ àǹfààní náà ni ọmọ ọdún 19 kan Lydia Ogunbayi, ọmọ ọdún 24 kan Moshood Muritala àti ọmọ ọdún 3 Ayọ̀ Ifẹ́ George ni wọ́n ṣàbẹ̀wò sí alákòóso fún ètò ìlera àtàwọn òṣìṣẹ́ lẹ́ka náà láti wá fi ẹ̀mí ìmoore ràn sí wọn. Lásìkò àbẹ̀wò náà Ọ̀jọ̀gbọ́n Àbáyọ̀mí ni àṣeyọrí ètò ọ̀hún ló ṣàfihàn bí ìjọba ṣe mú pípèsè ètò ìlera ní ìbádà tí wọ́n sì ń kówó lé ètò ìlera tí wọ́n sì ń rawọ́ ẹ̀bẹ̀ tí wọ́n ń ra àwọn irinṣẹ́ ìgbàlódé pàápàá fún ètò ìlera kí ètò ìlera máa lè wà ní àrọ́wọ́tó àwọn èèyàn àti pé ètò mádàndófò ìlera náà ò gbẹ́yìn lára ètò ilé ìrànlọ́wọ́ tí ìjọba ń ṣe fún aráàlú pàápàá jùlọ ní ẹsẹ̀ kùkú. Alákòóso fún ẹ̀ka tó ń rí sí ètò ìlera wọ́n tún lu Ọ̀jọ̀gbọ́n Bọ̀dé Fàlàṣẹ lọ́gun ẹnu àtàwọn ikọ̀ ẹ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe yàn án láti rí pé iṣẹ́ táwọn lọ sókè òkun lọ kọ́ wọ́n padà wálé láti wá lo iṣẹ́ náà fi fún ìdàgbàsókè ìpínlẹ̀ yìí àti orílẹ̀-èdè wa lápapọ̀.
won ni ohun to je ti ojogbon fala sese yi o je ohun to dun ma won pupo wi pe won lo kawe loke okun sugbon odiko ki won duro sohun won wale lati tu wa se orilede baba won lore bakan na ni won ni akowe agba fun eka to nri si eto ilera ni ipile Eko dokita Dayo Lajide sapejuwe alafia awon to je anfani eto ofe ilera ijoba na gege bi ohun to mu inu awon dun to si je koriya ele to ntumo si pe eto ilera ti won gba o se anfani fun won ajo to ri si awon tere rape nija ni ipile Eko la soda ategbe awon agbejoro to ni ipenije ara iyen association of lawyers with disabilities ti ni awon ti setan lati tubo tempelemo sise ajosepo pelu awon ajo toro okan nipa eto alale ati ilana ile ti yo mu ki alaafia tubo de ba gugu awon ti eya rape nija ore dani loju na jade lasiko ipade kan to waye laarin egbe na ati are egbe association of lawyers for with disability iyan ogbe ni tosan ene ati giwa ile ise ajo la soda abileko adenike oyetunde lawa ile ti won se ni office ajo ohun ogbe ni ene ni pataki ipade awon ni lati jo wo ona abayo ti awon ma wa si ibasepo ile to ti wa laarin ajo la soda to si so eso rere ati bi pe ona mi iwo lo ti le gba ton fi le mu ki awon te ya rape nija ni ipile yi kon ti bo ni agbe aye to ni itumo ninu oro ti wa tire giwa ajo la soda abileko oyetunde lawa salaye pe gugu awon ise eto alale ti ajo la soda nse ati bi awon se nsise papo pelu awon ajo mi to yato si ti ijoba lo si je wi pe awon tun mu ise sise pelu ajo Lagos State Motor Vehicle Administration Agency MVAA awon tun to igbese lati pese number ndanimo oko fun awon teya rape nija eleyi to juma je pe kun tete da won mo ti won to won ba nlo lori popo na o wa mu ba o wa mu da egbe na loju wi pe awon ti setan lati fowo fowo po sise pelu ajo la soda lati le ri daju pe awon teya rape nija gbogbo bi kibi ton ba wa ni ipile yi won gbe igbese aye so ni itumo awon akeko gboye ti won te ni egberun lona ogun le yen 20604 ni won ma akeko gboye jade ni ile eko igba giga ifasiti lasu won ni awon akeko irinwo le ni 4,494 ni won yo jade gba first degree pelu first class ni bi eto ikeko jade gboye ohun eleke dogbon iru e fun ti ile eko giga ohun oga agba ifasiti ni ojogbon ibiyemi olatunji bello si so loju oro yi lasiko ton ba awon oniroyin soro ibi ti won ti so bi awon eto yo se lo fun sa 2024/2025 ati 2025/2026 won kede pe ajilara lawal olawale ti eka eko project management ni akeko to gba marki ju fun ti sa 2024/2025 pelu ami 4.96 to si ni first class nigbati Adebanjo Samuel Oluolamide ni eka eko aerospace engineering gba ami marki to poju ni sa eko 2025/2026 pelu marki 4.97 to si gba first class bakan na ojogbon Olatunji Bello so wi pe eto nla ni eto ayeye na je tori pe eleyi ni akoko ton ma ko meji ti sa meji papo to si je ayeye eleyi ton won ma se keyin to di pe awon ma lohun ni di oga university ohun won ni lara awon opeko goye ton tun ma gba ohun na ni oye diploma postgraduate diploma master ati be lo won ni lego kiga university ohun ni awon ti ri daju wi pe awon akeko ti won jade nbe won gba eko to to ati ti oye loju na lati mu ke eto itoju ati eto ilera tubo nsenu re lawon ese kuku papa julo lawon agbegbe ti ibu omi yalu won ti we pe wo surround won ka ajo Lagos State Primary Health Care Board LSPHCB pelu ajosepo Directorate of Community Health Services ni won ti ni won ti pin awon machine eleyi ti won fi ma won weight awon omo ikoko ati life jacket ni awon ekun mefa ni ipile Eko won ni machine ohun ti awon gbe wa ohun lati fi le ri daju pe awon osise eto ilera won ri lo lati fi mo
bi awon omo ile awon omo kokoko na bi won ti se ri ati pe nipase eto ilera won won le mo ohun ti won ma se si won won ni nigba ti life jacket ohun ta won gbe wa ohun lati fi le daabo bo awon osise leto ilera ti won rin irin ajo lori omi lenu ise won bi won ti se pese eto ilera lawon agbegbe ti omi kun won ibe eto pinpin machine ohun ati awon irinse eleyi to waye ni ile ise ajo na to wa ni yaba akowe agba ajo LFPACB Dr. Ibrahim Mustafa ni igbese ijoba yi tumo si pe ijoba ko gbagbere lori mumu ni okukundun lati pese eto ilera to koju osun papa lawon agbegbe bi epe ibejuleki agbadarigi ati ikorodu bakan na lo gosuba sadankata fun akowe agba ajo Directorate of Community Health Services abileko Simbias Sanusi Alaka ati iko won fun ise takun takun eleyi ti won se fun awon olugbe ipinle Eko ti won gbe lati ese odo bi won se npese eto ilera fun won ninu oro ti re abileko Sanusi Alaka ni ajo ohun koni tati lati tubo ma tempele mo pipese eto ilera to peye to koju osun fawon ti won wa ni agbegbe yi tawon si se atileyin to da fun gogo awon eleto ilera ni ipinle Eko tori pe oju lala kan fi nsori ati pe papa ilera lo gun oro iroyan papo le n gba lati le ise Bond FM 92.9

0: wa iroyin apapo nte siwaju alagodo ti agodo nilu egbe dimu oba mudashiru salahuddin alade odejobi ti gborin fun alaga ijoba idagbasoke egbe dimu ogbani idris balogun ti gbogbo eniyan mo si olu omo kafata fun awon asiyoro iran ile ti alaga na ti nse laarin odun kan to ti gunle ori alefa oba odejobi soro yi wuru yi lásìkò tí wọ́n fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn ní àfihàn wọn ní àgùdù ní egbè ìdímù ibi tí wọ́n ti mẹ́nuba àwọn iṣẹ́ ìdàgbàsókè àti ọgbọ́n ọnú tí alága náà ti ń gùnlé láti mú kí agbègbè ọ̀hún kó wà ní àlàáfíà wọn ní lára ìgbésẹ̀ akin tí ọ̀gbẹ́ni balógun ti gbé ni ṣíṣàbẹ̀wò sáwọn ẹ̀ka àti ẹkùn kọ̀ọ̀kan tán wà ní ìjọba ìdàgbàsókè ọ̀hún láti lè mọ kí ni ohun tí wọ́n fẹ́ àti ohun tí wọ́n ní láti ṣe kó lè máa mú ìrọ̀rùn bá gbogbo àwọn olùgbé agbègbè yìí wọ́n ṣàlàyé síwájú sí i pé wọ́n tẹ̀sí tún ṣèlérí wípé àwọn ọ̀nà eléyìí tí wọ́n nílò àtúnṣe lágbègbè ọ̀hún ní gbogbo àwọn òpópónà pàápàá jùlọ ti òpópónà mudashiru àtàwọn èyí tó kù làwọn máa gùnlé láti rí pé wọ́n ṣe àtúnṣe wọn bákan náà ni wọ́n mọrírì àtìlẹyìn tí ọ̀gbẹ́ni balógun ti ń ṣe fún àwọn lọ́balọ́ba ní egbè ìdímù ìpèsè mọ́tò àti owó ìrànwọ́ oníkò gbẹ̀yìn lára ìgbésẹ̀ tí wọ́n gbé wọn ni alága náà tún gùn lé ìpàdé lónìrànran lóòrèkóòrè pẹ̀lú àwọn cda cdc àwọn ìyálájẹ́ bàbálájẹ́ tó fi kan àwọn alẹ́nu lọ́rọ̀ káàkiri egbè ìdímù lcda lákòótán ọ̀rọ̀ wọn wọn ní nípa ti ètò ààbò wọn ní ọ̀gbẹ́ni balógun tún gbé àwọn ìgbésẹ̀ oríṣiríṣi pẹ̀lú àwọn lẹ́rù lọ́rọ̀ nípa ètò ààbò lójú náà láti lè rí dájú pé àìlú àgbòdo àti egbè ìdímù lápapọ̀ wà ní àlàáfíà wọn ní ìpàdé pẹ̀lú àwọn neighborhood watch vigilante àti bẹ́ẹ̀ lọ tó fi kan àwọn ọlọ́pàá ní ìgbésẹ̀ tí wọ́n gbé gómìnà ìpínlẹ̀ ọ̀sùn ọ̀gbẹ́ni adémọlá adélékè ti kéde ọjọ́ ẹtì friday ọ̀la gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi fún àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ náà lójú náà láti lè jẹ́ kí wọ́n kópa níbi ètò ìdìbò tó máa wáyé lọ́jọ́ sátidé gómìnà adélékè sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan tí ó agbẹnusọ rẹ̀ ọ̀gbẹ́ni ọláwálé rashid tari síta nílùú òṣogbo wọn ní ìgbésẹ̀ yìí ni káwọn òṣìṣẹ́ náà ní ìpínlẹ̀ ọ̀hún lè láǹfààní láti rin ìrìn àjò lọ síbi tí wọ́n ti máa dìbò ní ọjọ́ sátidé gẹ́gẹ́ bí òfin ṣe là á sílẹ̀ káwọn bá má dùn wọ́n ní ládàá wọn ní gbogbo òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ náà ni ìsinmi náà wà fún yàtọ̀ sí àwọn tó jẹ́ pé iṣẹ́ wọn kò ṣeé fi sílẹ̀ bí àwọn tó ń ṣiṣẹ́ iṣẹ́ pàjáwìrì tàbí bẹ́ẹ̀ lọ wá rọ àwọn òṣìṣẹ́ náà láti lo ìdìbò ọ̀hún láti lọ dìbò láláì fòyà káàkiri ìpínlẹ̀ ọ̀hún wọ́n sì gbóríyìn fún àwọn tí wọ́n yẹ kí wọ́n gbóríyìn fún kí wọ́n rí kó lè ṣe ètò ìlú náà dáadáa. Eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù chelsea ti ní ọjọ́ jimo friday ni wọ́n ti ní gbèǹdéke fún ikọ̀ kíkọ̀ tó bá fẹ́ nífẹ̀ẹ́ sí láti ra agbábọ́ọ̀lù enzo fernandez láti kówó lé ní 100 million euro agbábọ́ọ̀lù ọ̀hún tó jẹ́ ọmọ argentina ni wọ́n ní wíwá rẹ̀ ní stamford bridge kò fẹsẹ̀ múlẹ̀ tó láti bí oṣù kẹta ọdún yìí tí wọ́n sì ti nírètí pé ó fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ ikọ̀ real madrid ejenti fernandez tí wọ́n korúkọ rẹ̀ ní javier pastore ló sọ ọ̀rọ̀ náà tó sì ń sọ wípé oníbàárà òun kò rí owó tó gbà tó níbi tó wà níbẹ̀ làwọn ti ń rò wọ́n wò wípé wọ́n ò rí ẹnì kan tàbí ikọ̀ tí ó kówó lé ẹni náà bákan náà lọ ní ikọ̀ real madrid kò ní ilákòólé kan láti buwọ́ lu fernandez bó tilẹ̀ wọ́n mọ bẹ́ẹ̀ sì ni wọ́n ní man city náà kò tí ì sọ bóyá 100 million euro ọ̀hún tí chelsea ń bèrè fún yìí àwọn ní láti kó o sílẹ̀ fún olórí agbábọ́ọ̀lù ọ̀hún bó tilẹ̀ jẹ́ pé abọ́dọ́lù táwọn fojú sọ́nà fún láti rà òun náà ni agbábọ́ọ̀lù ayub buhadi ìròyìn ilẹ̀ òkèèrè àwọn ilé ìgbìmọ̀ asòfin lórílẹ̀‐èdè lebanon ti dìbò kí wọ́n yọ ìdájọ́ ìpànìyàn kúrò nínú ètò ìdájọ́ wọn ìgbésẹ̀ ọ̀hún tí wọ́n túmọ̀ sí pé lórílẹ̀‐èdè náà ó máa jẹ́ orílẹ̀‐èdè àkọ́kọ́ ní middle east tó máa kọ́kọ́ gbé ìgbésẹ̀ láti dẹ́kun mímọ yẹgi fún ọ̀yàn ní ètò ìdájọ́ wọn ni 128 àwọn asòfin ló fọwọ́ sí kí wọ́n yọ kúrò lára ètò ìdájọ́ wọn ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí wọn ní ìgbésẹ̀ náà tí wọ́n gbé kò sí látàrí wípé àwọn asòfin wọn ti gbé ìgbésẹ̀ náà wọ́n sì ti gbé lọ sí ilé asòfin àgbà láti lè rí dájú pé wọ́n wò ó kó tó di pé ààrẹ orílẹ̀-èdè ọ̀hún ìyẹn joseph ahun máa wá buwọ́lù kó tó lè di òfin wọn ní láti oṣù kínní ọdún 2024 orílẹ̀-èdè lebanon ni ó ti ní àwọn tó jẹ́ pé ó ti ń gbé ìgbésẹ̀ pé kí wọ́n yọ irúfẹ́ ìdájọ́ báyìí kúrò nínú òfin wọn wọn ni bí wọ́n tẹ̀ ti ṣe ń sọ yìí ó méjìdínlọ́gọ́rin ni wọ́n ti wà lórí tábìlì pé wọ́n fẹ́ yẹgi fún wọn. Ìròyìn àpapọ̀ sóyí kó ní jù bẹ́ẹ̀ lọ láti iléeṣẹ́ Bond FM 92.9. Ṣùgbọ́n kí a tó máa lọ, a mú àwọn kókó tó jáde nínú ìròyìn wá sí etí ìgbọ̀yìn lẹ́ẹ̀kan sí. Àmọ́ wá sí etí ìgbọ̀yìn pé iléeṣẹ́ Bond FM gba àgíwá tuntun. Àwọn akẹ́kọ̀ọ́ gboyè tí wọ́n lé ní 80 ìyẹn 20,604 ni wọ́n máa kẹ́kọ̀ọ́ gboyè jáde ní Fásitì Lásù. Gómìnà Adeleke kéde ọjọ́ Ẹtì Friday ní ọjọ́ ìsinmi fún àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ náà láti lè kópa níbi ètò ìdìbò ọjọ́ Sátidé. Bákan náà la mú wá sí etí ìgbọ̀yìn pé orílẹ̀-èdè Netherlands ti gbégi lé ìdájọ́ kí wọ́n máa yẹ igi fún ènìyàn nínú ètò òfin wọn. Ọpẹ́lọwọ́ olótú ròyìn yìí Frank Ọlọ́runníṣọlá àti Olúwaṣèyí Ayọ̀ Mákindé. Fauzia Ṣàlàkọ́ sọ lórúkọ tèmi tí mò ń tiwa pé àkúṣe ni Ọlọ́run yóò fún wa lérè.
1: Ejumaro lodiri ewa fakuko.

Le, we are out. Mazu konule, we are out. Efra nyamule.

Abeba 92.9 on the FM.

to drop to watch.

0: Abuba 92.9 Bond FM. Happy on the 92.9
1: Bond FM.
0: Happy on the 92.9
1: Bond FM.

0: Happy on the 92.9
1: Bond FM.
0: Happy on the 92.9
1: Bond FM.

0: 92.9 Bond FM.
1: Yes, sir.

92.9 Bond FM Igirigindo.

Abueva 92.9 Bond FM. Hapo ya na 92.9.

0: àǹfààní lọ́wọ́ ọlọ́run tí wọ́n tún fún èmi àti yín ní àǹfààní láti gba ara wa lérò sáyé obìnrin tòní o àánú la rí gbà ìṣe mímọ̀ ṣe wa o olúwa ẹ ṣe o fọlọ́ṣadé káàdì lórúkọ tèmi pẹ̀lú ọ̀rọ̀ àti ìdúró fi ń kí yín káwọ̀ sórí sáyé obìnrin tòní láti ilé iṣẹ́ bọ́ọ̀dì fm 92.9 tó fi kalẹ̀ sí nọ́mbà 1a adékúnlé fàjìyìnwé dr nílùú ìkẹjà tó ìdílé gbogbo wa kò ní dàrú o wọn sì ní bọ́wọ́ tààrà ìbànújẹ́ ìṣẹ̀nà ọ̀nà wa láṣẹ ìdùmarè lẹ́ẹ̀kan sí ẹ̀ka bọ̀ sórí ìsàyè obìnrin o.
1: gbogbo ọpẹ́ gbogbo yìí gbogbo ògo sí adániwáyé lọ́wọ́ adániwáyé la fi gbogbo ọpẹ́ fún ọba tó wò ó nù àánú rẹ̀ tó tún kàwáyẹ láti wà lórí ètò ayé obìnrin lọ́jọ́ tòní ọlọ́run tó dá wa lákọ lábo ó mọ pàtàkì tá a jẹ́ fúnra wa ẹ ṣe o àmọ́ rírì yín o ẹyin olùgbọ́ wa kí yín káàbọ̀ sórí ètò ayé obìnrin láti bọ́dọ̀ fm 92.9 atọ́kùnrin àtobìnrin ayé gbogbo yóò ní bàjẹ́ ìdílé yóò ní dàrú o gbogbo etí tó ń gbọ́ wa lágbára ọlọ́run ẹ ní dààmú ilé ayé tẹ wáyé elúgbàjọ abiodun lèmi jẹ ọtúnba fún gbogbo federation àti kalẹ̀ lórí ètò ayé obìnrin èmi pẹ̀lú sisi mama.
0: Ṣé iṣẹ́ ayé obìnrin ó dá lẹ́nu gbogbo tó jẹ́ mọ́ ìgbésẹ̀ ayé obìnrin àti ìdílé rẹ̀ ó sì jẹ́ ètò fèyíkọ́gbọ́n bẹ́ẹ̀ni dádì tí ẹ̀ bá fi dágun láàrú kókó tí à ń gbéyàwó lónìí ọtúnba ṣe ká lọ nílé agbára wa lọ́hùn padà dé.
1: Ẹ jẹ́ ká tàbádé náà káwa tàbádé káwa tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kókó tá a gbéyàwó lónìí.
2: Stay after me. Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
3: Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
4: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
5: Àmọ̀pẹ́ kí ló fẹ́ra yẹn? Olórí ìṣègùn ni mo fẹ́ra jù lọ. Olúwa bùrọ̀ tí òun lórúkọ owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
6: Àmọ̀pẹ́.
5: Wọ́n ti pé ìpamọ́ apanilákòyà o. Olóró wo ló wọ́n fẹ́ kí n rà báyìí?
6: Olóró Devon Kings ló yẹ kó o ra.
5: Ó jẹ́ olóró ìṣèbẹ̀ tó kójú owó.
6: Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
5: Olóró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
6: Bẹ́ẹ̀ni o pààrọ̀.
5: Ó lè rẹ ìbọn bá ti owó rẹ bá ká kóhun sí mọ̀ pé wàá gbádùn.
6: Oúnjẹ aládùn tó bá fi róró náà sí.
5: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olóró ìṣèbẹ̀ Devon Kings ni olóró ìṣèbẹ̀ tó dára.
6: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
5: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
7: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
6: Yay!
7: I like to have my golden morn in a bowl first. Then pour some warm water. I just said I watch it turn into milky, nutritious enjoyment.
8: But when did you add milk?
7: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
9: So delicious, mommy!
10: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today.

0: time of it.
1: It's Chivo Crema.
2: Chivo Crema.
3: Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí ọmọ tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, ó ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
4: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
5: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
6: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́rọ̀ ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi starch àti látara ẹ̀wà sóyà, àlùbọ́sà abẹ chili àti kòlófìrì.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi starch yóò sọ gbogbo oúnjẹ tá a sì dán ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nì gbàgbé.
8: Àmọ̀pẹ́ kí ló fẹ́ ra yẹn? Òróró ìṣègùn ni mo fẹ́ rajà lọ. Òróró àbúrò tí òróró kọkẹ́. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
9: Àmọ̀pẹ́.
8: Wọ́n ti pé ìpamọ́ apanilákòya o. Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
9: Òróró Devon Kings ló yẹ kó o ra.
8: Ó jẹ́ òróró ìṣègùn tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
9: Òróró ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
8: Bẹ́ẹ̀ni, o pààrọ̀. Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká. O sì mọ̀ pé wàá gbádùn
9: oúnjẹ aládùn tó bá fi òróró náà sí.
8: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi, wọ́n rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìṣègùn Even King ni òróró ìṣègùn tó dára.
9: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
10: Even King, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
11: Ẹ káàbọ̀ padà sórí ètò ayé obìnrin láti iléeṣẹ́ Bond FM 92.9.
12: Mo ní àtijọ́ àtijọ́ olóńgbò bá ń gbéyẹ̀wò lónìí.
11: Ẹ sọ̀rọ̀ ní owó ni kíní kan àbí kíní kan.
12: Owó ni dá sí gbogbo.
11: Ok.
12: Àbí.
11: Bẹ́ẹ̀ ni.
12: Àbí owó lóògùn.
11: Owó lóògùn.
12: Ìjẹ̀bù fún ọwọ́ ojú. Kókó dá ń gbéyẹ̀wò lónìí lórí ètò ayé obìnrin. Tí ẹ mọ̀ pé Adéyẹni wáyé bó ti wù ló ń dára àti ẹ̀. Tó bá dá ẹlòmíì, ìyàwó aga, ọkọ̀ akúrú. Ẹyọ fọ́dẹ̀ dá ẹlòmíì náà, ọkọ̀ aga, ìyàwó akúrú. Ìyàwó lè pupa kọ́kọ́ dúdú. Ìyàwó lè rà ní fẹ́ẹ́fẹ́ kọ́kọ́ náà.
11: Ó dàbẹ́ ìfẹ́ yẹn tó àyàn ọkùnrin tó dúdú ẹsẹ̀ fún yóò dà pé àwọn ọkùnrin obìnrin tó mọ́ra lé máa ń fẹ́
12: Ìdúdú. Ọ̀rọ̀ owó ni ọlọ́run wá jẹ́ kí ọkọ ìyàwó ní bíríjì di ọkọ lọ ni ó máa ń ṣẹlẹ̀ látijọ́ ìdálé. Àwa ń wo ǹjẹ́ ìyá ọ̀rọ̀ rẹ̀ ṣé àǹfààní wà ń bẹ̀ àbí àléébù ni ẹnìkan lóríkà wò ó pé kí ni wàhálà kí léwu tó wà bẹ̀ gan kí ló burú jù kan.
11: Ṣé ọwọ́ ìyàwó kó lọ sókè ju ọkọ rẹ̀
12: lọ? Ọkọ
11: mo tẹ̀dẹ́ àdúgbò kan láńlẹ́dì ló pọ̀ ìlú ńlẹ̀. Mo ṣe gbọ́dọ̀ yàtọ̀ wọn ti kú orí náà.
12: Ó dé àdúgbò kan tó wà o.
11: Wọ́n jọ ń gbé náà ní àtọ̀padà ṣùgbọ́n àwọn obìnrin ló kọ ilé yìí. Ṣùgbọ́n àkíṣí mi ní wá ti ẹ̀dùn sí ni pé àwọn ọkùnrin púpọ̀ náà ọkùnrin ọ̀fẹ́ rìn kọ́ máa ń pè à kóbìnrin yẹn kọ́ ní káwọn wá kó lọ síbẹ̀. Ṣùgbọ́n ilé yìí wọ́n jọ ń gbé.
12: Obìnrin kọ́lé ó lè ti àkàkọ́lé kò túmọ̀ sí pọ́lọ̀ gbé ẹ̀rọ lọ́wọ́ sókè ní ọkọ̀ lọ. Eléyìí ọlọ́run dídí yọ̀ǹda kínní fún ni wọ́n dídí gbé wa ni ọlọ́run dídí gbé fún ni ó gbé kínní ká
11: wúlò. Ó sọ́kọ́ wọn
12: ní ìjì bẹ́ẹ̀ ní ọkọ̀ ẹ̀ lọ. Kí ni àwọn
0: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and dream more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
2: Ohun èlò tuntun kan ti wà fún sísè àwọn oúnjẹ aládùn.
13: Ṣé lóòótọ́?
2: Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavour ni o. Tí wọ́n ṣe pẹ̀lú àwọn èròjà àbáláyé láti sọ gbogbo oúnjẹ tá a sè dàjẹpọ̀nù lá. Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavour á fàdùn ara máa ń dà tó ń jẹ.
13: Mo ti gbà ti Tasty Cube Chicken Flavour lẹ́sẹ̀kẹsẹ̀.
2: Tó bá jẹ bẹ́ẹ̀, á já fara o. Sáré lọ ra Tasty Cube Chicken Flavour tiẹ̀ lónìí láti máa jẹ̀gbọ́n oúnjẹ àjẹpọ̀nù lá. Tasty Cube Chicken Flavour. Òun fún wa lóúnjẹ tó gbádùn. Tasty Cube Chicken Flavour. Ó wà lọ́gọ́rùn-ún gíráàmù, ọlọ́gọ́rùn-ún mẹ́rin gíráàmù, àti ọlọ́gọ́rùn-ún mẹ́fà gíráàmù. Ó tún wà ní ẹ̀fun.

0: my moment.
1: It's Chivo Crema.
2: Chivo Crema.
3: Adura ati awe ọlọ́dọọdún wa wọlé wẹ́rẹ́.
4: Ìjọ The Salvation Church of the Lord International.
3: Fíjì fẹ́sìfẹ́ pé gbogbo ènìyàn.
4: Síbi 21 days annual fasting and prayer.
3: Àkòrí ti ọdún yìí ni.
4: Ọlọ́run tí kò láfiwé
3: incomparable God.
4: Ọjọ́ kìíní sí ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ.
3: August 1st to 21st.
4: Ní aago mẹ́fà ìrọ̀lẹ́.
3: Ní ìsọjí alágbára yóò máa wáyé.
4: Olúwa máa ṣiṣẹ́ ìgbàlà.
3: Ìwòsàn
4: ìtúsílẹ̀
3: àti ìbùkún láti ọ̀run wá fún gbogbo ènìyàn.
4: Láti ọwọ́ àwọn ìránṣẹ́ rẹ̀
3: bíi Bàbá wa Bishop Dr. E.O.
4: Adéhùnmọ́sùn.
3: Apostle Emmanuel
4: Sọfẹ́lá.
3: Prophet Elijah.
4: Ṣàkóìkì.
3: Pastor Ṣẹ́gun Òkìkíọlá.
4: Prophet Prince P.O.
3: Oyewole.
4: Ọlọ́run lọ̀gá.
3: Pastor Ìlúwọ́ Ọlátúnjì.
4: Prophetess M.
3: Ogunmiladé.
4: Venerable Dr. E.O.
3: Fábùsọ̀rọ̀.
4: Olùgbàlejò ni màmá wa Primate Professor V.O.
3: Fábùsọ̀rọ̀.
4: Founder
3: Archbishop Dr. P.O.
4: Fábùsọ̀rọ̀ J.B.
3: Àwọn olórin ẹ̀mí tí Olúwa máa lò ní.
4: Ìfẹ́gò
3: àti Ways of Inspiration.
4: Tí wọ́n di akọrin ìjọ wa.
3: August 21st ni grand finale.
4: Bẹ̀rẹ̀ láago mẹ́wàá alẹ́ nínú gbọ̀ngàn ìjọ wa.
3: Kọ́kẹ́lẹ̀ sí Road 1.
4: Iṣẹ́ rí ọ̀sùn ro.
3: Ìyànà iṣẹ́ rí Boston.
4: Second Estate.
3: Òkè Afẹ́ Ìdìgbò Lagos.
4: Ìwọlẹ̀ Ríkà.
5: Àmọ̀kọ̀ yìí ló fẹ́ra yẹn. Olórú ìṣègùn ni mo fẹ́ra jà lọ. Olórú àbúrò tí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
6: Àmọ̀ pé.
5: Wọ́n ti pé ìfàmọ́ apanilákòyà o. Olórú wo ló wá fẹ́ kí n rà báyìí?
6: Olórú Divine Kings ló yẹ kó o ra.
5: Ó jẹ́ olórú ìṣèbẹ̀ tó kójú owó. Ó sì kún fún èròjà aṣara lóore ti fa mi.
6: Olórú ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
5: Bẹ́ẹ̀ni o parọ́. Ó lè rẹ ìbọn bá ti owó rẹ̀ bá ká ohun tì mọ̀ pé wàá gbádùn.
6: Oúnjẹ aládùn tó bá fi ronú náà sí.
5: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìṣèbẹ̀ Divine Kings bí òróró ìṣèbẹ̀ tó dára.
6: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
5: Divine Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

0: time moment with Chibo Crema.
1: Chibo Crema.
2: Àmọ̀ kò ti lo fẹ́ra yẹn. Olórí ìṣègùn ni mo fẹ́ra jà lọ. Olórí ọ̀bùn ó tí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wá rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
3: Àmọ̀ pé.
2: Wọ́n ti pé ìpamọ́ apanilákòyà o. Olórí òun ló wá fẹ́ kí n rà báyìí. Olórí o Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórí ìṣèbẹ̀ tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore fítámì A. Olórí ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi. Bẹ́ẹ̀ ni o parọ́. Ó lè rá ìwọ̀nba tí owó rẹ̀ bá ká òun sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi róró náà sí.
3: Òótọ́ ló sọ.
2: Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olórí ìṣèbẹ̀ Devon Kings bí olórí ìṣèbẹ̀ tó dára.
3: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
2: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
4: Orí ẹ̀ta ayé mi wá ṣe láti lè ṣe Bond FM 92.9. Kókó tí a ń gbé yẹ̀wò òun ni wípé
5: àlébù
4: ló wà ní pé kí ọwọ́ ìyàwó
5: kó lọ sókè
4: ju ti ọkọlọ kí ìyàwó lówó lọ́wọ́ ju ti ọkọlọ àti pé tí ìyàwó bá lówó lọ́wọ́ ǹjẹ́ ó yẹ kí ọkọ bínú sí èmi rò pé ó yẹ kí ọkọjọ
5: fọwọ́sowọ́pọ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ míì ọkọ míì tó bá ti ń wo lọ́rọ̀ ọkùnrin ní ìyàn kíní kan gbà náà pè ní ẹ̀yìn lára tó máa ń wà lọ́rọ̀ ọkùnrin náà kò sí nǹkan tí obìnrin yẹn lè ṣe sínú ẹ̀ máa dùn sí.
4: Ebi ṣe ti wá gbọ́ nípa obìnrin tó jẹ́ pé ó fẹ́ ṣe business tó máa ṣòwò ṣùgbọ́n ó ní ọkọ òun kò fẹ́ pé gbogbo òwò tóun fẹ́ ṣe tóun bá ti rọ́pò fẹ́ ṣe lé ló ṣe tán ó jẹ́ kóun ń ṣiṣẹ́ ó ní kódà àbúrò òun tọ́bí ní òun fẹ́ ṣiṣẹ́ òfin pé ọkọ òun gbà pé òun sì mọ̀ pé nǹkan tó ń ṣe ni wípé kò fẹ́ kí òun lówó ṣe ọkọ lè ní wá ní pé èmi ò rò bẹ́ẹ̀ wípé bóyá ó fẹ́ kó ní ààyè kó lè rí ààyè tọ́jú àwọn ọmọ tó nígbà tá à ń sọ ìyá àwọn ọmọ wọn sì ó kéré
5: ó lè jẹ pé torí gba àwọn ọmọ ni ò sì jẹ kó gba mí ẹwẹ tó fi nípa ti lówó tí ọkùnrin mi ó ní lára náà jẹ ọkùnrin bí ẹgbẹ́ gan máa lára ọkùnrin ẹgbẹ́ kámọ̀ tó wá sọ pé obìnrin tó ti jẹ́ra
4: rẹ
5: ọkùnrin náà máa ní lára ọkùnrin náà ní lára tí àwọn ẹ̀bá lówó jùlọ kò ní òyìn gbà kò ní gbà lọ́wọ́ ọ̀rọ̀.
4: Ẹ̀rọ̀dà ní ṣókí àtọkùnrin àti obìnrin ìyàwó tó lówó lọ́wọ́ ju ọkọ ẹ̀ lọ ẹ bára fún
5: wọn. Ìyàwó tó lówó lọ́wọ́ ju ọkọ ẹ̀ lọ èmi ìbá wù yín nítorí pé igba pẹ̀lẹ́ kì í fọ́ àwo pẹ̀lẹ́ kì í ya ẹ̀bùn ni kí ní iye ọ̀rọ̀ ló lè ṣe o tẹ́ bá gbàdúrà ọlọ́run tó fún yín lówó yẹn náà tó bá bà lè fún yín ẹ̀mí rẹ̀ àtẹríba a ti lọ dájú mọ́mí ẹ ti máa bíjì fojú so fit for you
4: na ẹ. owó tẹ ní ìjọba lè ní ẹ̀mí
5: rẹ̀ ẹ̀mí rẹ̀ lẹ̀ pẹ̀lú ìbá ẹ̀yin ọkùnrin tí ìyàwó yín náà lówó jì lọ ẹ dákun ọlọ́run ló ṣòwò o bẹ́ẹ̀ ọlọ́run ló ṣòwò o èmi ń gbèdéke àkìtàkìtà kìtàkìtà.
4: àti kọ́ńkádàlà pé
5: mi ò lọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ẹ ní láti ṣe kí o kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìyàwó yín ni àti pé gbogbo wa wà ẹ má sọrọ ìpọtù lówó àwọn máa ṣe lára ẹ ibi ẹni pé èèyàn bínú ọlọ́run ni ẹni wàá bẹ̀ bínú ọlọ́run àlòmúgbà náà lórú ẹ ayé ọlọ́run nínú àwọn àlòmọ́gbà èmi ìyá ọ̀rẹ́ ìbájọ wà kí láti bá ti mọ̀ ọmọ mi.

0: eléyìí gan bá wí lówà kò ní jẹ́ kí a ṣe àṣìṣe láyé ní agbára ọlọ́run.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land though.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Now double rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: No carry last though. Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Me and Maggi,
1: so good together.
0: Lónìí lórí ètò ọ̀rọ̀ mọ̀ afẹ́mẹ́nuba bí àwa òbí bá ṣe lè ran àwọn ọmọ wa lọ́wọ́ nípa ìgboyà tàbí bí wọ́n ṣe lè ní ìgbẹ́kẹ̀lé nínú ara wọn. Ṣé mọ̀ pé ọba òkè kò pé nǹkan wọn pé nǹkan yìí ìdọ́gba ọlọ́run ò pé ìdọ́gba ìgbẹ́ ìgboyà tí táyé ní ó ṣeé ṣe kí Kẹ́hìndé má ní, ṣùgbọ́n ó pè fún àwa òbí àti alágbàtọ́ láti rí wípé ìwọ̀nba ìgboyà tí ọmọ kọ̀ọ̀kan bá ní àwa òbí wá ran ọmọ náà lọ́wọ́ láti lè jẹ́ wípé ó ń lo ìgboyà yẹ láti ṣe é ní àǹfààní. Àti wípé àwa òbí àti alágbàtọ́ a gbọ́dọ̀ kíyèsí wípé a pa ìgboyà tí Ọlọ́run tó fún ọmọ. Ṣeré àwọn nǹkan wà tí a máa ń ṣe nígbà míì gẹ́gẹ́ bí òbí tó yẹ pé tá a bá kíyèsí ẹ̀ a máa pa ìgboyà tàbí ìwọ̀nba ìgboyà tí ọmọ ní yálà nínú ara ẹ̀ tàbí fún àwọn tó bá wà ní àyíká. Lára àwọn nǹkan tí a lè ṣe gẹ́gẹ́ bí òbí tàbí alágbàtọ́ láti ran ọmọ lọ́wọ́ láti lè mú kí ìgboyà kó dàgbà, yálà ìgboyà tó ní nínú ara tàbí èyí tó ní fún àwọn ẹlòmíràn, pàápàá jùlọ ìgboyà ìgbẹ́kẹ̀lé èyí tó ní nínú ara tàbí tó yẹ kó ní nínú ara. Àwọn nǹkan tá a lè ṣe tàbí tó yẹ kí a máa ṣe láti ran àwọn ọmọ wọ̀nyí lọ́wọ́ lára ẹ̀ ni wípé àwa fúnra wa gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń ṣohun gbogbo pẹ̀lú ìgboyà. A gbọ́dọ̀ jẹ́ òbí àti alágbàtọ́ tó ní ìgbẹ́kẹ̀lé nínú ara wa. Àwa ni àwòkọ́ṣe fún àwọn ọmọ wọ̀nyí. Ṣẹ̀rẹ̀ nígbà tí wọ́n bá rí wípé àwa fúnra wa ní ìgboyà nínú ara wa, àwa fúnra wa ní ìgbẹ́kẹ̀lé nínú ara wa, ohun gbogbo tá à ń ṣe pẹ̀lú ìgbẹ́kẹ̀lé tá a ní tàbí ìgboyà tá a ní nínú ara wa, a kì í ṣe ẹni tí ó máa ń tijú tàbí tí ó máa ń sá sẹ́yìn tàbí tó máa ń rò wípé òun lè ṣe àṣìṣe tàbí òun ò lè ṣe àṣeyọrí láyé. Tá a bá rí ara wa bí ẹni wípé kòkó sóhun tí mo lè ṣe dáadáa nígbà yẹn àwa fúnra bá ń fi ìgboyà àti ìgbẹ́kẹ̀lé nínú ara ẹni à ń fi hàn gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún àwọn ọmọdé wa ni. Ohun mìíràn ta tún lè ṣe ni wípé nígbà táwọn ọmọ wọ̀nyí bá ṣe àṣìṣe, ẹ má jẹ́ ká máa jágbe mọ́ wọn. Ẹ máa rí òbí mi nígbà tó mọ́ bá ṣe àṣìṣe kékeré èyí tó jẹ́ pé òun fúnra rẹ̀ lè ṣe ìwé tó máa ṣe yí ọmọ yẹ nígbàárùn tó máa ṣe la lábàrá báyìí ẹ̀rọ ọlọ́run á bà wá. A jágbe mọ bí ìgbà tá a bá ní wípé òun fúnra rẹ̀ ò tí ì ṣàṣìṣe yẹn rí. Ta ni ẹ̀dá wo ló wà láyé tí ò ṣe àṣìṣe rí tàbí tó kọjá àṣìṣe lẹ́yìn Ọlọ́run Elédùmarè tó dá gbogbo wa? Tí àwọn ọmọdé wa bá ṣe àṣìṣe, ẹ má jẹ́ ká máa fìbínú hàn lọ títí. Ẹ jẹ́ kí a máa fi ààyè sílẹ̀ díẹ̀ díẹ̀ fún àṣìṣe tàbí ìkùnà. Eléyìí a máa jẹ́ kí ọmọdé mọ̀ wípé gbogbo èèyàn pátápátá ló lè ṣe àṣìṣe o. Ṣùgbọ́n ohun tá a máa wá fi ràn wọ́n lọ́wọ́ ni wípé ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé lẹ́yìn tó bá ṣe àṣìṣe tán, ó lè dìde kúrò nínú àṣìṣe yẹn, ó lè tún ṣe. Òyìnbó tó ṣe pẹ́ńsìl ló ṣe ìrẹ́zà. Kí ni ìdí tí wọ́n ṣe ṣe ìrẹ́zà sí ara pẹ́ńsìl? Òun náà ni wípé nígbà tá a bá ṣe mistík, we can clean up and make corrections. Tá a bá kọ nǹkan tí a ṣe é kọ tàbí tá a rò pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe yẹ kó rí, a le fi razor to wa ni ori pencil ye abi abe pencil ye a le fi pa ohun ta ko ye ka fi pa re ka ko imi.
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Now double rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: No carry last o. Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Me and Maggi,
1: so good together.
0: Ajeka omo won yi mo ri pe mistake is inevitable. Anybody can make mistake. We pe shugun to daraju to ni ewaju to ni ewaju ni we pe nipa ta ba se asise yetan ejeka tun se ejeka se lona mi ka gba ona mi se eyi ti a ma fi ri esi ti am very gogon. Ohun mímọ̀ ni wípé ṣeré nígbà tí wọ́n bá ṣe àṣìṣe tí wọ́n wá ń gbìyànjú àti tún ṣe. Ẹ má jẹ́ kí a sọ fún wọn wípé ó ti tó èyí tó ṣe ẹ̀ náà ti tó ó lè ṣe. A máa pa ìgboyà wọn, a máa pa ìgbékèlé tí wọ́n nínú ara wọn wípé táwọn bá tún ṣe àwọn lè ṣe dáadáa ju tàtẹ̀yìn wa lọ. Yes, ẹ jẹ́ ká máa boríyìn fún ìgbìyànjú wọn, ìfaradà wọn nínú ṣíṣe títún ohun tí wọn ṣe dáadáa nínú títún ṣe. Ẹjẹ́ ká máa gbóríyìn fún wọn wípé yes, that's good, ó fẹ́ tún ṣe àbí go ahead, you can do it. Ẹjẹ́ kí wọn ká máa sọ àwọn ọ̀rọ̀ tó máa mú wọn máa tún lè máa tẹra mọ́ àti ṣe àṣeyọrí nínú gbogbo ohun tí wọ́n bá ń ṣe. Ọ̀nà mìíràn ta tún lè gbà láti ran ìgbẹ́kẹ̀lé ara ẹni lọ́wọ́ nínú àwọn ọmọdé wa, òun ni wípé ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ láti máa tẹra mọ́ ohun tí wọ́n fẹ́ láti ṣe. Yes, wípé nǹkan wọ̀nyí ni mo mọ̀ wípé o like. Ta bá ti kíyèsí wípé o like láti máa bóyá láti máa to àwọn ilé kó máa to ní tẹ́nìkan bá ti dá lérú òun á ṣáà máa tó. Ẹ jẹ́ ká fi sílẹ̀, ẹ má jẹ́ ká fún ta bá kíyèsí wípé ó ti ń to ilé yẹn àbẹ́ níṣẹ́ ó dẹ̀ ń àríjẹ. Ẹ máa ráwọn ọmọ mi wọ́n máa pick toys even níléèwé tí wọ́n bá da táwọn ẹlẹgbẹ́ wọn bá da toys sílẹ̀ tí gbogbo wọn ti lọ jókòó nígbà tó lùkọ́ ni pé kí wọ́n break ti parí. Ẹ máa ráwọn ọmọ mi wọ́n máa pick toys yẹn wọ́n máa pick ẹ̀ wọ́n máa kó sínú ibi tó yẹ kí wọ́n kó sí. That is a very good sign láti sọ wípé ilé máa mọ nǹkan tó ó máa mọ àwọn iṣẹ́ tí wọ́n bá fẹ́ láti tẹramọ́ láti máa wípé ó wù wọ́n láti ṣe. Ẹ jẹ́ ká máa tún ràn wọ́n lọ́wọ́ láti túbọ̀ máa fojú sí i. Ó ṣeé ṣe kí wọ́n ti pàṣẹ bẹ́ẹ̀ láti yan iṣẹ́ tí wọ́n máa ṣe lọ́jọ́ iwájú. Àti wípé pẹ̀lú ẹ jẹ́ ká tún máa fún wọn láyè láti gbìyànjú ohun tuntun bó tilẹ̀ jẹ́ wípé ohun tí wọ́n fẹ́ láti máa ṣe ó dáa pé kí wọ́n tẹramọ́ ká ràn wọ́n lọ́wọ́ láti tẹramọ́. Ọ̀nà mìíràn ta tún lè fi fún wọn mú kí ìgboyà wọn dàgbà sí ni wípé ohun tí wọn tiẹ̀ tí ìwà gbìyànjú rárá ẹ jẹ́ ká gbà wọ́n níyànjú láti gbìyànjú ẹ̀ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ láti gbìyànjú ẹ̀. Ó ṣeé ṣe kó jẹ́ wípé wọ́n máa wá fẹ́ràn ohun tuntun yẹn ju èyí tí wọ́n ti ń tẹra mọ́ látẹ̀yìn bọ̀ wá wọ́n máa fẹ́ràn ẹ̀. Àti wípé láti mú wọn ní ìgboyà wípé àwọn lè gbìyànjú nǹkan tuntun ẹ jẹ́ ká fi àyélẹ̀ fún wọn láti máa gbìyànjú àti ṣe nǹkan tuntun. Tó bá fẹ́ dáwọ́ lẹ ẹ má jẹ́ ká sọ pé ṣé o ti ṣe rí ni kúrò bẹ́ẹ̀ jẹ́ kẹ́ni tó mọ̀ ṣe máa ṣe. A máa pa ìgboyà àti ìgbẹ́kẹ̀lé tó yẹ kí wọ́n ní nínú ara wọn. Ọ̀nà míì ta tún lè gbà láti máa mú kí ìgboyà ọmọ kó kún sí tàbí ìgbẹ́kẹ̀lé ara ẹni kí ó máa dàgbà sí nínú ọmọ òun ni wípé ẹ jẹ́ ká máa sọ fún wọn pé kí wọ́n máa kọ ìlépa wọn sílẹ̀. Kí ni ìlépa wọn? Let them set goals. Kí ni ohun tí wọ́n fẹ́ achieve? Bóyá on daily basis ní ojoojúmọ́ bí alágbájá ṣó ti mọ àwọn nǹkan tó máa ṣe lénìí óyá jẹ́ kí n gbọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹ jẹ́ máa fàyè sílẹ̀ óyá kí ni àwọn nǹkan tí o máa ṣe lọ́la óyá sọ fún mi. Let them set goals débi wípé káwa náà gbìyànjú tí wọ́n bá padà taba pada dele lowo oro le male boya jade ni eh bi pe oya gbogbo awon kan to ni o ma se ye oya so fun mi ewo lo ti se nibe abi ewo lo le se nibe.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Now double rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: No carry last though. Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Me and Maggi,
1: so good together.
0: Ka ma ye won wo ni ore kore bi pe on to pinu lati se so ti se so ti se ka de ma ran won leti eleyi a je ki won ma ni atejumo igbe ninu ohun ti won ti gbekele won ni atejumo lati le pori ati lati le se ilepa won bo ti ye ki won le se lati achieve goals won won ma ni atejumo ye they will be focused on achieving their set goals. Oh, me ati atule se lati ran won lowo ni wipe je ka ri daju wipe ninu gbogbo asise won a je ki won mo wipe aye opin sibe teyan ba se asise o le tu se to dara ju be lo ati wipe ohun ti ojo ori won le gbe e je ka fi won le lati se ohun ti egbe won se ti won ba fe dawo le e je ka fi won sile lati le dawo le e ma je ka ma pa igbiyanju won lati se ohun ti won fe lati se e je ka ma ran won lowo obo ki a ran gbogbo wa lowo patapata ito romantic si waju lori social media Facebook, Instagram, Trend, TikTok ati bebe lo obo ki a je ki ase yori ani chebi ni odo lori oro mo ti an se ani chebi ni agbara oboke ope pataki lowo olorun oba to mu ki tutu ni ko sese adupe lowo gbogbo eyi olugbo wa patapata oboke a toju ile ati ona wa a si wo awon mo wa dagba won a se oriire awon ni ojo ola wa o ojo ola wo ni baje ni agbara olorun titi nigba ta o tun ma pade emi ni ti ni tutun mo dupe oluwa adedeji aya won nilu lanlate afayo pade.

night.

yeah, yeah.

0: Travel Santos. Ile-ise alalaji to gbonje fe gbagbawo bo. Nibi ka ba ni seto rin ajo. Lo si aja ti humura. Olorun lo fi ran won. Awon alasile atetu olokan jokan na ni fun gbogbo eni to ba fe ba won rin ajo. Ti won si sise ase pe balu ti se re pe ile itura to bagba mu. Bus ati gbadegba. Fun ziara gbogbo awon ayowo ni Makkah ti Madina. Awon afa ti mo won jido ninu esin. Ti won gbo sunna Nabi wa Muhammad sallallahu alaihi wasallam ye. Ni won ma to yin sona. Bako na ni won ba ni gba ticket. Local and international hotel reservation. Ajan Umrah Fisa ati bebe lo anfani sunday die fun Hajj 2026 ti bere ni ile ise won bako na ni awon eto umrah olosoosu dawo duro eyin na ba won do po leni e oni kabamo suit 337 ikeja plaza mubolaji bank antony way ikeja ipinle eko ni assembly travels and tours sikale si ero bani soro won ni 0913895-6599 tabi 0802303-2696 assembly travels and tours lo so pe think travel think assembly.
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين akira wa kabo si ori eto ti ati ma ndara wa leko ti awon olumo wa ti won ti ma fun wa ni awon idanileko olokan ojoko ile ti le se assembly traveling tours ti won se onigbowo ra assembly traveling tours won kale si keja plaza iyen ni Mobolaji Bank Anthony Way Ikeja ni ipinle ti Eko ben na ba fe ba won se aja ti umura odun 2027 inshallah aye isisile o tori pe osu September na ni gbedeki sisan gbogbo owo Hajj odun 2027 ni yo kasele umura olosoosu iyen na nbe lodo won pe ba ri oju opoye mu nigba ti won kale kan 0913895-6599 no ni ojo opo ileise assembly travel and tours ni eni gege bi ati mbabo ni ati bi ijo melo kan ijejo awon olumo won da wa leko lori nti a npe ni ogun pinpin ninu esin islam awon ilana ipele olokan ojo kan ele ti a ma fi pin ogun e to wa nkan e fi dile fun ti ron lesin loruko star blessing aloko ti won je olowo button abdul wasin salahuddin na loruko ti bin je ustaz wa ustaz for the lord sheikh ahmed aliyu muhammad sole e won wa nbi pelu wa lati ma tesiwaju bismillah ya sheikh
2: na a'udhu billahi shaitanir rajim bismillahir rahmanir rahim الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين ثم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته
1: وعليكم السلام ورحمة الله وبركاته
2: أيو لبوا بدا بتا بيكي بتاعتين بومي كي الله أتي الله الله كم أبا بقوا أني بيكي بتاعا وا
1: اللهم آمين
2: بلو قوا الله هذا إذا نلقوا تام بابو لا تسير تلو
1: بني
2: tan soro nipa
1: ogun pinpin na
2: to ni olorun fi si
1: be ni
2: bawo olorun se yen na yen de bawo
1: ba
2: do
1: se yen na na
2: adesso amu yanileko latara ola to mo bi on to mo bi rin ni islam tu ti islam ba ti islam di tan so ba yi pe tele tele mo bi rin oni tumo mo bi ju mo gan jo
1: won po nkan mo gun ni na
2: to n lo hun na fun ra re
1: allah akbar
2: to wa wa mo ni pe ibi to olorun fun mo bi no la di olorun se pe ogun na o de to njogun tetere won na njo ko njogun awachara yin pe islam to di achalaye yin but islam wa di tan
1: be ni
2: bawo no la won o la menu ile ni ose to lo ni ose to wa ni ese yin pelu ogun olohun a tun menu ile hikmatu min at-tashri' al-ith hikma wo lo nbe nbi ogun pinpin tolorun tolorun soro tolorun soro kini hikima ti olorun fi soro nipa ogun pinpin kini hikima
1: la ka iwo ni nbe nbe
2: nbe ti olorun fi soro tolorun fi salaye ogun pinpin fun rare ti o fi to fi ran mi eniyan kankan akoko an fa so wa yi pe tahqiqul adl bainal waratha ni pe ise deede laarin awon ti won ojogun
1: naam
2: ikima ninu ikima be ni pe ise deede
1: check and balance
2: balance wa laarin awon to fe jogun
1: na
2: ku ma di pe en ti o to si la n fun en to to si a fun elekeji
1: o bo lo soju saaju
2: be ni ẹlẹ́kejì hibzul amwal mina diya òun ni ká mójú togun kó gbọ́n bá sọnù ká mójú tó dúkìá
1: kó má di tí ó fa yẹlẹyẹlẹ
2: náà babalagbaja kú ó ní lepo báyìí síbi báyìí ó ní kọ́mpìnì báyìí síbi báyìí bàtú wá kú tán kò sí nǹkan kan mọ́ débi pé ọlọ́run ṣe kí mẹ́ débi pé téèyàn bá kú tí ò bá níyà kò ní bàbá kò níyàwó kò lọ́mọ kò lẹ́gbọ́n kò lábúrò wọ́n dàá tó jogún ẹ̀ kò níyà kò ní bàbá kò lọ́mọ àmúlẹ́gbọ́n àbí ó lábúrò ó lẹ́ ó ní tán pé irú wọn ní islam àlùkòrán ṣàlàyé irú wọn èrò náà pè ní alikalaala
1: alikalaala
2: ó ní káyọ̀ tí wọ́n ní pé ẹni tí ò lẹ́ni kankan àfòun fúnra rẹ̀ obìnrin ni kò lẹ́ni kankan kò lọ́mọ kò níyàwó
1: ọ̀dásùn dáàndé
2: ni bẹ́ẹ̀ni
1: ó
2: náà wọ́n tó jogún ẹ̀ kò lọ́mọ kò níyàwó kò níkan kò lọ́kọ́ ó ní kankan irú wọn pè ní
1: alikalaala
2: nítorí pé kí mo pe kí dúkìá wọn bá ṣòfò kó má di pé dúkìá yìí wà di tó ń láre ó kọ́ pé wọ́n nílé kan sí mi kan wọ́n àbádọ́ lẹ́yìn síbẹ̀ wọn ò mójútó kò ní sí yẹn ń bẹ̀.
1: ìdílé wa ń dàlà pa
2: oríko odi méjì ẹlẹ́kẹta mọ́nú ní zaat wà kìlà fàtí bẹ́ẹ̀ àpárí òun ni pé kó má sí ìfàǹfà kó má sí jà láàrin àwọn alábàtà àwọn fámílì kò ní sí pé àwọn ọ̀fẹ́ mi wọn fún wọ
1: wọn rẹ mi jẹ mi wọn fẹ tọ mi dùn mí
2: wọn bọdá mi yẹn
1: mi yẹn jẹ
2: wọn wá jẹ wọn wá fẹ mi yẹn mi mà lọ bílẹ òun ló mú yẹn tẹ mi gbà á kò sí yẹn bẹ tó o bá rí pé wọn fún ẹ islam ló ní kọ fún ẹ tó o bá fún ẹ
1: islam ló ní wọn fún ẹ
2: asọlọsẹ tó lọ a ní ó láwọn ìpele márùn kan tí wọn ṣe é gbá kúò níbi dúkìá àkọkọ ń bẹ a ní ìyá ẹ̀kejì bàbá ẹ̀kẹta ọkọ ẹ̀kẹrin
1: ìyàwó
2: ẹ̀kaàrún ọmọ obìnrin àbọ̀mọkùnrin ṣe rí pèlè márùn yìí kò sẹ́ni tó tó bẹ̀ tí ó gba wọn kú níbi dúkìá
1: ìyá bàbá ọkọ àti ìyàwó
2: ọmọ kò sẹ́ni tó lè gbá wọn dànù àwọn ló pè ní ashabul furuj àwọn tọ́lọ́ àwọn tọ́lọ́ gbé dandan wọn gbọ́dọ̀ jẹ́ àpò ní ashab nínú ogun
1: àwọn ènìyàn bàbá ń pè ní onítúláàsì
2: onítúláàsì àní ashabul furuj àdéní ashab taasi àwọn aláwọ tó ń jogún onítúláàsì àdéní àdépo táwọn ilé yorùbá sí ń bẹ àwọn ní ó kàn yín àmọ tẹlẹ yorùbá wà ń bẹ kò tí ì kàn yín àmọ tẹlẹ yorùbá sì sí ń bẹ ní ó kàn yín ló ẹ máa tó pé wọn máa pè yín kò tí ì kàn yín wọn máa ń sọ tò tí yorùbá tí ì kàn yín tẹlẹ yorùbá ní bá wà ń bẹ ẹyin ò ní kankan kí gbogbo ìwọ́kọ́ lè mọ̀ náà pé tó lè gbé bàṣẹ aláìsí tó bá bímọ ọkùnrin tó bá bímọ ọkùnrin ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn ẹ̀gbọ́n ló gbé àbábòrò ló gbé ẹ̀rí kankan.
1: ẹ ṣe sùúrù fẹ́ mi ara yín
2: kò sí kankan mọ́ tó bá ti fi lè bímọ ọkùnrin tó ti fi lè bímọ ọkùnrin kárẹ̀ ẹgbàgbé tó bá pín itan yín tó bá kù nílẹ̀ because ọmọkùnrin náà ẹtọ tiẹ ni wọn ò fún un ẹtọ tẹ ọ ní kọ fún un ni wọn ò fún un so ẹyin ẹgbọn àbábúrò tó bá kú ẹyin ẹgbọn olóògbé àbábúrò olóògbé ni wọn ṣe wàá fẹyìn wọn bá wọn àdébìsọ báyìí pé alihi kò lè fọrọ àdìyí la alihi ọmọ abẹ́kì afọlẹ awolẹ arọjù ló zaka àdébì ni ẹ fáwọn tó lẹtọlẹtọ wọn.
1: ẹ má jojú mẹ́rin
2: ọmọ abẹ́kì yìí tó bá kú fọlẹ awolẹ arọjù ló zaka òun ni ó tọ́ sí ọmọkùnrin àgbà abọkùnrin ọkùnrin inú fámìlì ló tọ́ sí ìyẹn lọ bẹ́ẹ̀ ẹlẹ́kàrún ríáyẹ̀tò lọ ọ̀ṣọ́rà bàdọ̀ fátìlì mọ̀rọ̀s ríáyẹ̀tò lọ ọ̀ṣọ́rà àti mójútó fámìlì bàdọ̀ fátìlì mọ̀rọ̀s nígbà tẹ́ ń tó bá ní dúkìá bá kú èèyàn olóògbé ṣaláìsí àwọn ó dé àwọn ọmọ kalẹ̀ nítorí káwọn ọmọ wà nù ẹbí kó mọ wà nù wàhálà kó mọ wà nù ìṣẹ́ nítorí wà fílẹ̀ nìyẹn máa fi tọ́jú wọn
1: nítorí
2: bá kó lẹ̀ òun náà fi sanwó sukùn wọn owó ilé ìwọ̀n agbé owó lẹ́sìn ní wọn oúnjẹ tí wọ́n máa jẹ owó admission wọn nítorí bá bàbá wọn bá fi ilẹ̀
1: ọ̀rọ̀ pa fẹ́ tọ́jú ẹ̀ kẹ́ fi pọ́ mọ ọgbọ̀n ọdún kẹ́ fi tọ́jú
2: bọ́ ìyẹ́kọ́ ẹ máa yọ ńbẹ̀ títí tí wọ́n bẹ táwọn mọ̀ tí wọ́n fi tẹ́ fi lè àǹdù ẹ̀ lé wọn lọ́wọ́ ẹ má ní pé oyin tó bá dàgbà dákẹ́ tó àǹdù ẹ̀ lé wọn ìyẹn kọ́ n tí wọ́n fi lẹ́yìn rẹ́ mọ̀ fi tọ́jú wọn and hikimọ̀ bẹ̀ ni pé ẹ̀yìn mọ̀ fi tọ́jú wọn ẹ̀ dẹ̀ máa lọ tí bàbá wọn kó lẹ̀ yìí ẹ̀ máa lò ó fi ṣe business kí zaka bá bá a fa lẹ̀ torí tí wọ́n ti fi ṣe business tó bá ń yọ lẹ́ẹ̀ níbẹ̀ ọdún ìyọ̀ 1 million ọdún ìyọ̀ 2 million ọdún ìyọ̀ 3 million yóò tán tó bá tó wá dé Zakao batie, Zakao kutanle, komo se dagba, kouni ma kakane mo.
1: Yen, awo pega kwani andu, dukia.
2: Beni.
1: Awo lobe ni, yani.
2: Beni.
1: Allahu Akbar. Jalla ila jalalu.
2: Awo to ni wopi, to la manna. No handu, du la handu, dukia, amo lobe, kwenche ni body. Ono wza po, waman kaina gani hiyan, fali ya staafik. Waman kaina fakiran, fali ya akulu bil maruf. Ono ni po, waman kaina gani hiyan, kala yan tomu gitu dike amoy, kala no woni. Fali ya staafik, kuja mwa ba. Mwa ba. Waman kaina fakiran, to ba jeta la kani, fali ya akulu bil maruf. Ko jembe pa ludidi. Manibe.
1: Allahu Akbar.
2: Jembe pa ludidi.
1: Allahu Akbar.
2: Manibe baba chala esita. Oko dike awon mo kare pe abu Firdaus baba awon ejo awon isikere o baba won ni 500 million ri ati ile omo fi renti baba gbo renti jawon mo yi iwo le elekede ri abi se business ku wa je pe nigba ti won gbo dike ni won lowo ni won fi se business igba lo fe won sina
1: la ilaha illallah
2: igba lo ni bayi fade igba yen lo pe awon ti e to bi o yo ko ni school joba o lo fe fi school lo lala o ti jamba mo na
1: ka ona le meet up standard
2: owo ti ye ko
1: la ilaha illallah
2: owo ti ye ko
1: o gboro ropa ayokele nga yen
2: ma ni pe gba yin o moto ko wu mi be ha ti je na moto yi owo olowo ni olodun ni gbogbo en to ba nje wo mo orun kan to nje kuje ino nje si de onje si onje no lenu e ni
1: la ilaha illallah
2: na ja ile nlo nje how
1: la ilaha
2: illallah so fun mi olodun so pe en to ba nje to na wo mo orun kan onje na lenu ni en to wa po mo ruko da nko
1: o pe ki kini ene ba je ti e
2: yo padanu
1: pe se bi gba to kuku alaye de mi
2: je se mo te bo wala lo fi nba mi du
1: la ilaha illallah
2: ito to wala anu die
1: yo
2: ya were
1: o tun la anu die
2: nu la anu die nu
1: ngba to po lo ba kuku pe ko ni ra o
2: ya
1: awa ba mi ya o ni nkan kan sibi kankan o
2: e ja beru olohun
1: Allah
2: ayi mo yen to ti pada nto yo gun to te ri to ri ro mo
1: wa pe lo mi sa ye ko ja la ye ko je ro o
2: je erun mo
1: ni sa wa lori akete aisan na ni
2: a
1: ri nti se
2: ko a ri nto se
1: la ilaha illallah
2: won gbori baba bi a ke won gbori ka mo fun baba moju to igba ni ori moto ekere igba lo fe se masini yawe na keji igba lo yawo amo ti e ku oni ni ere ijoba o lo fo si to lowo
1: ani wa lawa lo mi a to ma ka won mo lo mo seyin odi kan ma ranti
2: ko ba ti le mo
1: la ilaha illallah
2: ala ni innal ladina yakulu amwal yatama zulman innama yaqfi fi butunihim nara wa sayasluna sa'ira olani en to banju mo ruka lori jamba ku mo yi pe inanu nje si kun e wa sayasluna sa'ira olani pe ni pelepele afi sina sa'ira afi sina sa'ira
1: ipele na kan ni inu na mejeji to lo ba da
2: be ni ani lazo ani hawiya ani jahannama ani sa'ira ara ile ipele na kan lo nwa be lo to
1: la ilaha illallah
2: Olorun fe kulu ko mo ka ki olugbe sha laisi ka mo wa didakuda ko mo toro bara ko de pe se ko gbe gbe baba o ma se o omo o je
1: ah o ma pe abo mo lagbaja ko yi ni
2: igba ni o ma wa pa awon omo se lo so family eleyo gboro kan baba won si de baba de dukia
1: nitori ki dukia ri baba to so
2: o
1: mo
2: ma la ki o ma pin o ka kiri
1: we bi na sa mu so do e fe mi na e to
2: mi so waju en to ba laanu tontohun laanu
1: o
2: ni o ya nwere
1: la ilaha illallah
2: elu bi a pada yo po modanu ni ko sin to kan yo gbagbe won gbagbe eniyan
1: la ilaha illallah
2: o mo pe ibi ti baba to dukia lo iwo na o lo
1: won ti tiro mo mi o ti rogbe won ire dukia wa ni gbagbe e sibe ogun odun ogbon
2: bakan na sheki ni Silatul Arham wa taqiyat rawabit al usra shekin Silatul Arham ima sokun e bi po wa taqiyat rawabit al usra atilat deki okun e bi ko le kokoko e ma de ka mo taraka e ba ki baba ko la omo egbon bi omo e ki aburo ko la omo aburo omo egbon aburo bi omo e ala ndo pe ni sokun e bi po sokun okun bi ponu leyin na sheku ani kukuku terika bẹni ni pe ogun ta fi le igan dukia baba ku dukia yi kini awon iwo to wa lori dukia o fi moto le o fi lele o fi company le kila awon right to wa lori moto to fi le yi ile to file yi ki la won ra to fi ko to gbe ko to re si pin eyo ko le ku nsin e ko gbe duke ke be si pin no oni right oni right ko te ma fun duki aye ke to be si pin akoko shekini teji yezu ni mayit min tariki bil ma'ruf olobe sharaisi oni o to file yen
1: wa
2: to be la county abi sunu le nu bagi ninu e le ti mu te bi se pale mo hun na a fe raso ni o
1: won ri won ta le ri
2: a fe
1: sisi
2: ni mo to fi le yen le ti yo moto tu o fi gbe na si cemetery ni o de le ti yo awon ti o we te ba mo we owo to fi to fi le yen ibe le ti yo awon to ba nge koto te ba mo nde owo to fi le yen ibe le ti yo bin ma'ruf pelu de pelu daada boya bi to tin tale cemetery be won tale 500,000 e ma lo le 3 million
1: Yeah, I feel like you are
2: bossing that. I'm big man. They are in the lake. I believe I want to. I'm for the fund that he me. He like giving for that. What are the 3? He 10 million.
1: What are the 10? What are the less? This new cemetery.
2: What are the new bafu? I'm lucky. Move. Nyako. Oh, if you go soon, if you buy new sari, you get jadu. When you go soon, see. If you go buy new sari, you get any?
1: Oja.
2: Oh, no jadu.
1: La ilaha illallah
2: aba won ti o gbere awon kan de aba gbe sare inu le gba won le ko 50,000 awon kan wa de awon no wa awon gba aba 200,000 you can into le ma bo be yin ma gbe 200,000 yin ma gbe ara 50,000 na ikan kan na ni e ma gbe tun woju e se ni won ba nitori gini e ma na wo etan ka awon mo le ni kan de ba
1: e ma na na apa
2: e ma na na apa
1: wa ko la lo lo lo
2: ni wo wa kuku ni e ma na na apa ikanu ekeji sidadu duyun
1: sidadu duyun
2: owo ni ke san gbese olugbe awon data wa yi ale nbe die tin ba sara isi ke to sin e bere ta lo je lowo ta lo je lowo ta lo je lowo ke to gbe wole
1: naam
2: ta la di je lowo ta le nto je lowo ta lo je lowo e ko bere na tori te ba san to te to ti en to je lo wa nbe te je keni yen soro to bi duju kanun o ko eyan ti e family ni o
1: la ilaha illallah
2: e ti ko ba o
1: la ilaha illallah
2: e ti ko ba o e ko ko bere en sita alaji se won je e te gba gbe gbe ni won je mi lowo e ri da won na mi e ri wa ki lo pa yin po business ni e lo lo pa yin po e lo lo je iwe ohun da won si wo we lo to to ba je wo lohun puro ni o ku oko lohun
1: la ilaha illallah
2: to ba won puro ni to ba gbo to to ne fun le to e aya fi to ba lohun ya fi iluku to ba na mo yonda mo fun alaji alaji da po si mi alaji yan gidi ni won alaji business won da alaji da bayi mo yonda tori olohun alhamdulillah
1: alhamdulillah
2: ama to ba lohun mo yonda e ma ri ge be yan buruko fun lowo e
1: Ya la du ori ta baji wa se
2: ah ti won ko wa
1: ko yo ko la
2: business ni e de ma wo alaji lo e bu e o alaji lo ni school e ma school e se gba iyan e bi story yan e ti lo e be te san wo e lo ku be te san be se ta yi jele o lo bi afere pe e won awon sha nu e a lo wa se fun go ko si gbogbo yan o le se se boya month yen boya month re ti e ka ki alaji society bi se awon staff alaji ku e ma ni gbogbo alaji wen sai awon osise ni sai sai na osise
1: ke ngba to kuku be lojo aye ki kuku je lowo eyin na ya fi
2: e ya fi e awon ya fi ko e so sai ni awon osise nu wa to chu ba di pari ko da ku ti ma di pari ko do iwon ba igba ta ba ji to sise bi ese meji e so se meji yen fun won ko bi gberaro tori o positive pe ka wa ti resume si bi se
1: emi le wa balance bo laaro
2: ibeta elomi ibise yen boya company o ti ma ise bi company ni owo se meji yen so fun won ko bi gbe ragu o le
1: allah akbar
2: o ti di bese
1: allah akbar
2: asaris eleketa tanfidhu wasiya fi hudud thuluth li ghairi warith shekil tanfidhu wasiya ohun ni ka mu oro asore alaji olo gbe ka mu ise fi hudud thuluth lábẹ́ 1/3 lè gẹ́rẹ́ ìwà rẹ̀ kò sẹ́ni tó bá ń jogún bẹ́ẹ̀ o alhaji nílé ó ní kó dówó wọn sọ pé ó wà ti sọ ni pé tí n bá kú dúkìá mi ẹ bá pè sí 1/3 ẹ bá kó fáwọn ọmọ òru kan 1/3 ibẹ̀ ẹ bá kó fáwọn ọmọ òru kan àbí kó ní pé dúkìá mi ẹ bá kó gbogbo ẹ̀ṣẹ́ orí ilé mi tó wà bí báyìí ẹ bá fún senior driver mi tó ti ń sìn mi ti pẹ́ ó ti pẹ́ pẹ̀lú mi ẹ bá ń fún àbí ilé mi tó wà bí báyìí ẹ wọ̀ ṣé ilé tọ́lọ́kọ́ fún senior driver yẹn ṣé kò tó 1/3 tàbí ṣé kò ju 1/3 property àdájú lọ tó bá ju 1/3 lọ àdájú wọn ò ní fún wọn ọmọ àbú bẹ́ẹ̀ ni wọn ọmọ yọnu ilé yẹn fún ni. Lè gẹ́ ìwà rẹ̀ àmọ́ ẹni tó bá lẹ́tọ̀ọ́ ní ogún èèyàn kì í sọ àsọlẹ̀ fún.
1: Pé ẹ bá fún ìyàwó mi ẹ bá ń kó bàtà fún.
2: Èkó sí yẹn bẹ́ẹ̀ ẹni tó bá lẹ́tọ̀ọ́ dem already ó ti ní láti ń bẹ̀ already. So ẹ tún ní fóun òun àlájì o ò ní sọ pé kó pẹ́ ilé mi tó máa ń bí báyìí ẹ bá fún ìyá ilé mi nítorí
1: nígbàtí n tó bá ti bèsè ya bó lójú ayé rẹ kó tó lọ
2: lójú ayé kó tó lọ mo fẹ́ fún ìyá lágbájá and wọ́n ti ní pé tó bá níyàwó mẹ́ta àbí ìyàwó méjì tó bá fún ìyá ilé mọ́tò ìkéjìlẹ̀ fún mọ́tò tó bá fún ìyá ilé ìwòye fún ìyá ilé bẹ́ẹ̀ fún ìyàwó ká nípa ìyàwó kan làlájì yìí wá ní ọ̀rọ̀ kan péré ló ní ó wá fẹ́ fún ìyàwó ẹ̀ ní mọ́tò kó jẹ́ kí fámìlì mọ̀ pé àyè mọ́ o ìmọ̀ fún ìyàlágbájá mọ́tò ilé yìí báyìí tó wà mí báyìí àbí mọ́tò mi báyìí mo ti fún ìyàlágbájá ẹ jẹ́ kó máa gùn ibi wo fún tó gún bá tún wá dé yóò ti pín bẹ́ẹ̀ because ìyẹn ò sí ní
1: ogún wá ó ti dẹ̀bùn
2: tó ti dẹ̀bùn lójú ayé ó ti dẹ̀bùn. Àlọ́ àbẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ni tẹ̀sínù máa bẹ́ kí àlẹ́lúwẹ̀ ra àtà ìyókù nígbà kí ló kù ẹ ṣe wá pín nǹkan tó kù lẹ ìgbà ẹ lẹwà pín nǹkan tó kù lẹ tó bá lẹsẹ tó mọ pẹlú
1: ìgbà tá a ti yọ gbà owó lẹ
2: owó lẹ owó aṣọ oṣù tó gùn jẹ
1: àdéhùn 1/3
2: àdéhùn gbogbo ẹ yókù ní pé ẹ ṣe wá jókòó ẹ wà bẹ yòókù ẹ wà wọn pé àwọn olóúnjẹ kó lógún àwọn akẹ́kọ̀ọ́ kó focus lórí wọn ni ìyá bàbá ìyàwó ọkọ àbọ́kọ àtàwọn ọmọkùnrin àtọmọ obìnrin àwọn èèyàn lẹ́kọ̀ọ́kọ́ bù sẹ́gbẹ̀ẹ́ tẹ́fọ́tọ́ bá àwọn èèyàn sẹ́gbẹ̀ẹ́ automatically àwọn àbúrò olóògbé àwọn ẹ̀gbọ́n olóògbé àwọn òní kankan àyàfi ntẹ́ bá pínkù ń bí báyìí tó bá gbọ̀n rẹ̀ lẹ̀
1: lẹ́yìn tí kálukú ti gbẹ̀ tó ẹ̀
2: tó ti gbẹ̀ tó bá gbọ̀n rẹ̀ wà gbé fọmọkùnrin
1: àwòdí túláàsì bára
2: fọmọkùnrin àgẹ́gẹ́ báyìí gẹ́gẹ́ bí iṣọ́ síwájú nínú àwọn àbúrò olóògbé a ní ìtọ́pẹ́ ìyá àti ọmọ ìyá kan bàbá kan náà a ní bàbá kan náà a ní ìyá kan náà ẹ̀wẹ̀ gírèdì mẹ́ta nu tó ìyá kan àti bàbá kan nọmba 1 lẹ́yìn ẹlẹ́kejì owó ní bàbá kan nọmba 2 ìyá kan nọmba 3 yẹtí ìyá kan bàbá kan owó ní power jù ọmọ ìyá ìyá ọmọ ìyá ẹ̀rì ìyá kan bàbá kan ó lágbára ju ọba kan lọ ọba kan lágbára ju ìyá nìkan lọ bí islam ṣe ṣètò ẹ ni kọlọ́run ọba aláṣọ ọ̀nà wọ́tàhálà kó jẹ́ kí a lè ṣètò
1: kálẹ̀ ṣe bó ṣe lọ́wọ́ bá ṣe
2: tó bá lẹ́sẹ̀ tó ń bọ̀
1: inṣọ́ọ́lá
2: àwọn aṣàlàyé àwọn kí ló ń fa téèyàn fi ń jogún gan
1: àwọn nǹkan tó ń fa
2: tá a lè dúpẹ́ mo fẹ́ jogún bọ̀dá mi kí làwọn nǹkan tó máa jẹ́ kí n lè jogún ẹ̀ kí làwọn nǹkan tí ò jẹ́ kí n lè jogún ẹ̀ mo fẹ́ mo kì í mo lógun mo lẹ́tọ̀ọ́ sí oṣooṣo nígbà míì ọmọ ogun bàbẹ́ ọmọ ni bàbá tó bí inú ni a lè ní fún ológun gbà míì a lè ní fún ológun.
1: Òwúrọ̀ ló bí ẹjọ́ rẹ
2: bí ẹni kò ní gbógun.
1: Ọlọ́wọ́ apá ẹ̀gbọ́lọ̀ mi ṣètò yìí lọ́jọ́
2: bẹ́ẹ̀ jọ. Kò ní gbógun. Bẹ́ẹ̀ ni tí ọmọ àti bàbá bá ní tọ́lá bá ní iṣu. Mo bínú sí ẹ máa gbé ṣe pé tí n bá kú ẹgbẹ́ fọlọ́gùn ìrọ̀ ni ọlọ́run ló fún un. Ẹsẹ̀ àwọn ọba pàdé yóò
1: jò bá ti bọ́ sínú
2: kàtà tọ́lọ̀ sọ pé ọba má fún yẹn kò sí tẹ̀wé ṣe ẹjọ́ bá.
1: Allah akbar.
2: Kí ọlọ́run bá sọ̀rọ̀ wọ́n ta ara àkókò wa mọ̀ ṣe.
1: Asalaamu
2: alaykum wa rahmatulahi wa barakatuh.
1: Wọ́n aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Pàtàkì fún àwọn ustaz wa Sheikh Aliu Muhammad Saleh láti iléeṣẹ́ Assembly Traveling Tours tí wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ láti bi ìṣẹ́jú díẹ̀ ó dín ní ọgbọ̀n ìṣẹ́jú. awon anfani ti o ma je ri be ina ba lanfani ati tele assembly lo si irajo arch tabi o ma to ri pe awon afa ti won dan to bi eleyi na won yo ma ko wa se ziara tun yo ma to wa ma fi ona mo wa lawon to je ojuse orike arch gegege fara re e o lanfani ati darapo ma assembly ti won wa ni keja plaza ni mo bolaji bank anthony ibe ni assembly traveling tours ti won kale si 0913895 6599 loruko sister blessing aluko lago pe brother bota ola o yodo ko ti wa ja toku eto e ba nbe lori owo ni alafia ara ni won wa o awon stars wa ali o dope jelo to ba pa de ma yiku ni nkan ni bond fm abdulwas eh salahuddin na loruko ti bi je wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh
3: أعوذ بالله من الشيطان الرجيم
4: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا
5: السلام عليكم gbogbo muslimi ta ba fe rin rajo aja ti umra to lalafia o se pataki ka mo ile ise alalaji to ni iberu olohun to se fokatan ta ba lo assembly travels and tours limited gbonje fe gbegba wo bo ninu ka ba ni seto irin ajo lo si ile mimo holy land iwo to ba le ro ngba lati lo si aj odun 2027 assembly travels and tours limited ti seto leje won leje won Arch visa, flight ticket, ile itura to suma aramu peki peki to fini loko bale, onja ati gbadigba, oko bokun oloye, awan ebun, loloko ojoko, ziara lo sibi awan ayami, awan afa to dato, nwo ma shewa ase funwari wogbogba, kwa ban barie, oni ti afani sandye die, Arch 2027, bako no ni e dinwo discounti wa, feni to bali te sonwo, oye kasile shi Assembly Travels and Tours Limited, ni suit 337, Ikeja Plaza, Mubola Jibak Anthony Way, Ikeja Ipele Eko, Hello Book Me Down, 080-2303-2496 tabi 070-8885-2341 www.assemblytravels.com lori takun agbaye assembly travels and tours limited your ultimate travel partner
6: Assembly Travels and Tours. Ile ise alalaji to gbonje fe gbegbawo bo. Nibi ka ba ni seto irin ajo. Lo si aja ti humura. Olorun lo fi ran won. Awon alasile atetu olokan ojokan na ni fun gbogbo eni to ba fe ba won irin ajo. Ti won si sise ase pe balu ti se re pe ile itura to ba gba mu. Bus ati gbadegba. Fun ziara gbogbo awon ayowo ni Makkah ti Madina. Awon afa ti mo won jido ninu esin. Ti won gbo sunna Nabi wa Muhammad sallallahu alaihi wasallam ye. Ni won ma to yin sona. Bakan na ni won ba ni gba ticket. Local and international hotel reservation. Ajan Umra Fisa ati bebe lo anfani sondie die fun Arch 2026 ti bere ni ile ise won bakan na ni awon eto umra olosoosu dawoduro eyin na ba won do po leni e oni kabamo suit 337 Ikeja Plaza Mubolaji Bank Anthony Way Ikeja Ipinle Eko ni Assembly Travels and Tours kale si ero bani soro won ni 091-3895-6599 tabi 080-2303-2696 Assembly Travels and Tours lo so pe think travel Think Assembly.

0: gẹ́rẹ́gẹ́ lagomeji aṣálẹ́ lu ẹkùn ìrọ̀lẹ́ àsìkò ṣó ní ìròyìn àgbá ìrè láti lè ṣe rédíò bond fm 9.9 onígbùngbùn ìkẹjà nípìnlẹ̀ èkó ṣáájú ẹgbẹ́ ohun kókó tó wà nínú ìròyìn náà gómìnà bàbá jíde sanwó-olu ṣe ìfilọ́lẹ̀ ibùdó ìtajà ohun jíjẹ lọ́pọ̀ yanturu síjọba ìbílẹ̀ agege ilé-iṣẹ́ aṣọ́bodè ilẹ̀ wa bímọ ti sọ wípé ìròyìn òfegè lásánlàsàn tó jẹ́ wípé kò sóòótọ́ kan náà ni ìròyìn tó gbòde kan ò wípé ọ̀rọ̀ ètò ìṣúná ní ilé-iṣẹ́ ọ̀hún pé ó mẹ́hẹ̀ bákanbákan ò ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti sọ di mímọ̀ wípé òní ni yóò jẹ́ ọjọ́ tí wọn yóò gba ọ̀rọ̀ tàbí ohun tí àwọn èròǹgbà àwọn aráàlú nípa agbékalẹ̀ ilé-iṣẹ́ ọlọ́pàá tó jẹ́ ti àwọn ìpínlẹ̀ gbogbo pé òní ni ọjọ́ òun yóò mọ̀ ọ́ nílẹ̀ òkèrè èèyàn tí ó lé ní ẹgbẹ̀rún lọ́nà mẹ́rin ó lé ọ̀ọ́dúnrún ni ó ti fara kááṣá nínú ìtànkálẹ̀ àrùn ebola báyìí wáyé ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu pa indo francis gómìnà babájídé sanwó-olu ti ṣe ìfilọ́lẹ̀ ibùdó ìtajà ohun jíjẹ kan èyí tó tóbi gan gidi o sí ìjọba ìbílẹ̀ agege ibùdó ọ̀hún ló jẹ́ ẹlẹ́kẹta irú ẹ̀ lẹ́yìn tí èyí tí wọ́n gbé kalẹ̀ sí àgbè ìjíròrò ní mushin àti abijọ èyí tó wà ní àjá lẹ́yìn àwọn méjèèjì wọ̀nyí nínú ọ̀rọ̀ rẹ̀ níbi ètò ọ̀hún gómìnà babájídé sanwó-olu sọ ọdún mọ̀ pé pàtàkì ìgbésẹ̀ yìí ni láti lè rí wípé àwọn èrè oko ń wọ agbègbè èkó bákan náà ló ti jẹ́ wípé àwọn èèyàn ìpínlẹ̀ èkó ń láǹfààní sáwọn èrè oko lọ́pọ̀ yanturu àti lówó tí kò gani lára jùlọ gómìnà ìpínlẹ̀ èkó wá sọ ọ́ di mímọ̀ wípé ìgbésẹ̀ yìí yóò tún ṣe ìrànwọ́ aláìlẹ́gbẹ̀ẹ́ fún ètò ohun jíjẹ nítorí pé yorùbá bọ̀ wọ́n ni ti èmi bá ti kúrò nínú iṣẹ́ ìṣẹ́bùṣe nìyẹn bákan náà ló fi àsìkò wọn fi tó àwọn aráàlú létí wípé láìpẹ́ láì jìnà o ibùdó ìtajà ohun jíjẹ ńlá èyí tó gbẹ̀rẹ̀gẹ̀jẹ̀gẹ̀ ni wọn yóò tó ṣì níyẹn èyí tó wà ní agbègbè ìjìnrìn ní ẹ̀pẹ́ nípínlẹ̀ èkó ṣáájú nínú ọ̀rọ̀ rẹ̀ kọmíṣánná fọ̀rọ̀ ètò ọ̀gbìn tòun ohun jíjẹ nípínlẹ̀ èkó arábìnrin abisola olùsanya sọ di mímọ̀ pé pàtàkì ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ èkó yìí ni láti lè rí wípé ohun jíjẹ pọ̀ lọ́pọ̀ yanturu nípínlẹ̀ èkó àti láti tún fi lè ṣe kóríyá fáwọn àgbẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ lórí pàtàkì àgbékalẹ̀ ọ̀hún arábìnrin abisola sọ di mímọ̀ wípé pàtàkì ìgbésẹ̀ èkó yìí ni láti lè rí wípé ohun jíjẹ pọ̀ lọ́pọ̀ yanturu àti láti tún fi lè ṣe kóríyá fáwọn àgbẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ lórí pàtàkì àgbékalẹ̀ ọ̀hún arábìnrin abisola sọ di mímọ̀ wípé ó jẹ́ ìgbésẹ̀ tó dára jùlọ bákan náà ni tó ń sọ̀rọ̀ alága ìjọba ìbílẹ̀ agege ọ̀gbẹ́ni vinod ọba borí ìfúnjọba ìpínlẹ̀ èkó fún àgbékalẹ̀ ètò ọ̀hún ìgbésẹ̀ lọ́rọ̀pá ìgbésẹ̀ àti rí dájú wípé ètò èyí tí ó jẹ́ iṣẹ́ ọwọ́ túbọ̀ gẹ̀rẹ́gẹ̀ jíjẹ sí lọ jùlọ sí ní agbègbè ìsọlọ ìjọba ìbílẹ̀ òṣùdì ìsọlọ máa ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ tó ń kọ́ nípa ìmọ̀ èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ tá a mọ̀ sí vocational and technical education training láti fi lè jẹ́ kí àwọn èèyàn ìjọba ìbílẹ̀ ọ̀hún túbọ̀ ní ìmọ̀ dáradára nípa iṣẹ́ ọwọ́ léyìí tó kà sí pé yóò jẹ́ ìgbésẹ̀ kókè tí yóò jẹ́ kí àwọn èèyàn yóò túbọ̀ agbára wọ àwọn èèyàn ìjọba ìbílẹ̀ yóò túbọ̀ mú ìdàgbàsókè bá ètò ọ̀rọ̀ ajé sí ètò ọlọ́sẹ̀ ọ̀hún èyí tí wọn yóò ṣe lásìkò ìsinmi lẹ́nu ìkẹ́kọ̀ọ́ tí a wáyé ni wọ́n pe àkórí rẹ̀ ní ètò ìṣọ̀wọ́ ní ti mú ìdàgbàsókè bá ìjọba ìbílẹ̀ ọ̀ṣọ́ ẹni tí lára àwọn tí wọn yóò ṣe níbi ètò ẹ̀kọ́ ni ọ̀hún àti rí kíkọ́ni ní ẹ̀kọ́ ìmọ̀ nípa makeup wíwé àti irun ṣíṣe tó fi mọ àwọn ohun mìíràn nínú ọ̀rọ̀ ilé ìbẹ̀rẹ̀ ètò ọ̀hún èyí tó wáyé lọ́lẹ́ṣẹ́ ìjọba ìbílẹ̀ yorùbá ìsọlọ ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ ọ̀hún ọ̀túnba kẹ́hìndé olóyè sọ ní pé ìgbésẹ̀ ọ̀hún yóò túnbọ̀ mú ìdàgbàsókè ọ̀túnba olùgbé ìjọba ìbílẹ̀ náà bá pàápàá jùlọ àwọn ọ̀dọ́ bákan náà ló rọ àwọn òbí àti alágbàtọ́ tó fi mọ àwọn tó jẹ àǹfààní ètò náà láti lo àǹfààní rẹ̀ dáradára kí wọ́n sì lò ó fún ìdàgbàsókè ètò ìyẹn ètò ajé níjọba ìbílẹ̀ ọ̀hún.
1: Fún benefit àwọn ará òṣòdì àti àwọn tó ń gbé ní agbègbè.

0: àtúnṣe tún fún àwọn ọmọ kéékèèké tí wọ́n fẹ́ ṣe GC tí wọ́n tó máa ṣe summer coaching. Bákan náà ni àtúnṣe fún àwọn tí ara wọn ó kù díẹ̀ káàtó pé káwọn náà kan lè máa ṣe sí ibi.
1: Nígbà tó ń sọ̀rọ̀ darí ètò ìkọ́ni níṣẹ́ ọwọ́ àwọn ọ̀gbẹ́ni Afeeza Adesanya rọ àti wọ́n jàǹfààní ètò náà láti gbìyànjú bójútó ohun tí akẹ́kọ̀ọ́ tàbí òmíràn tí wọ́n jẹ níbẹ̀ kí wọ́n má sì sọ ọ́ di ohun àlòpàtì.
2: GC training fún àwọn tí wọ́n parí secondary school of Emmanuel 60 wọ́n ń ṣe primary school teaching fáwọn primary schools náà wọ́n ń ṣe ètò ẹ̀kọ́ fún àwọn ọ̀dọ́ oṣù ìṣòro local government láti lè jẹ́ kí wọ́n wà engaged láàrin olùdé.
1: Pàtàkì àgbékalẹ̀ ètò ọ̀hún òun ni ó jẹ́bi pé ó wà rẹ̀ wípé wọ́n gbé agbára wọ àwọn ọ̀dọ́ láti àwọn àgbààgbà ní ìpínlẹ̀ ọ̀hún. Iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ BFM ti gba àwọn tí wọ́n jẹ́ alákòóso tuntun fún iléeṣẹ́ ọ̀hún lónìí pẹ̀lú gbígba ẹni tí ó jẹ́ gíwá tuntun níléeṣẹ́ ọ̀hún ọ̀gbẹ́ni Gbẹ̀ngà Fàtìlẹ́kà lẹ́yìn tí ọ̀gbẹ́ni ìyẹn gíwá iléeṣẹ́ ọ̀hún tẹ́lẹ̀ ọ̀gbẹ́ni Wahab Akọ́ṣílẹ̀ ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ níbi ètò ìdá ipò padà sọ́wọ́ ẹni èyí tó wáyé ní iléeṣẹ́ BFM níbí lónìí ni ẹni tí ó jẹ àwọn èèyàn ìyẹn àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Bond FM tó fi mọ́ ìgbìmọ̀ ìṣàkóso ríyìn rabandẹ bẹ́ẹ̀ náà sì gbóṣùbà rabandẹ ó fún gíwá iléeṣẹ́ wọn tẹ̀lé ní wàhábù akọ́ṣílẹ̀ fún iṣẹ́ takuntakun èyí tó ṣe àti pé bí ó ṣe gùn dé iṣẹ́ ribiribi èyí tí ẹni tí ó gba ipò lọ́wọ́ rẹ̀ tí ó ṣe nígbà tó ọ̀gá àgbà yìí olùdarí àgbà iléeṣẹ́ rédíò àpapọ̀ ilé wa ìkẹ́kọ̀ọ́ ọmọbìnrin Adenike Adegoke dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ fún ìfọwọ́sowọ́pọ̀ wọn pẹ̀lú gíwá iléeṣẹ́ ọ̀hún èyí tó ṣe kúrò ló tún kí ẹni tí ó jẹ́ gíwá tuntun ọ̀gbẹ́ni Gbẹ̀ngà Fàtìlẹ́kà sẹ́nu iṣẹ́ pẹ̀lú àrọ́wà sí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Bond FM láti gbìyànjú sowọ́pọ̀ pẹ̀lú ìṣàkóso tuntun yìí kí ìlọsíwájú tó lọ́rùn kó túbọ̀ lè máa dé ba iléeṣẹ́ ọ̀hún ìyẹn iléeṣẹ́ Bond wájú sí ó rọ àwọn òṣìṣẹ́ o láti gbìyànjú tẹ̀síwájú nínú ìgbésẹ̀ wọn ní ìtẹ̀rẹ̀rẹ̀ wípé Bond FM tí ó pé ọdún mọ́kàndínlógójì láìpẹ́ ìjìnà yìí ní tẹ̀rẹ̀rẹ̀ wípé àwọn àkànṣe ètò lọ́lọ́kan òjọ̀ kan tó ti ń ṣe èyí tó mú ìdàgbàsókè bá iléeṣẹ́ ọ̀hún pàápàá jọ ní ti ṣe àgbélárugẹ aṣàtòhun ìṣe ó tún lọ tẹ̀ síwájú sí.
3: Ohun tí a fojú sọ́nà fún ní ìfẹ́pọ̀ gbogbo àwọn olórí ẹ̀ka jẹ̀ka ní ilé ẹ̀fẹ̀ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú olórí tuntun kí ohun gbogbo kó lè máa lọ bó ṣe yẹ kó lọ kí ilé iṣẹ́ wa kó lè lọ sókè.
1: Nígbà tó ń sọ̀rọ̀ gíwá tuntun ní Gbẹ̀ngà Fàtìlẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ lọ ó sì ké sí àwọn òṣìṣẹ́ ọ̀hún ní ìṣàkóso láti sọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìṣàkóso tòun kí iléeṣẹ́ rédíò Bond FM tó máa lọ síwájú dáradára sí.
4: Ẹ nípa ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn pẹ̀lú àwọn ìjọba pẹ̀lú àwọn tó tóyàn ọ̀tọ̀ ṣùgbọ́n láàrin ìgboro jẹ́ pé wọ́n lè bá wa dowópọ̀ wọ́n lè gbárugẹ láti rí ohun tó yẹ níléeṣẹ́ yìí àti láti débi tó yẹ kí gbogbo àwọn èèyàn láti lè bá wa ṣe ohun tó dára níléeṣẹ́ yìí.
1: Ní Gbẹ̀ngà Fàtìlẹ́ ṣèlérí wípé ìṣàkóso tòun yóò túnbọ̀ ṣiṣẹ́ ribiribi yẹn rí ìdàgbàsókè ọ̀tún túnbọ̀ dé bá iléeṣẹ́ rédíò Bond FM 92.9 Ìkẹjà nípínlẹ̀ Èkó. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣèlérí o wípé àwọn ti ṣetán láti rí wípé ẹnìkan gbé ìwà ìbàjẹ́ bá ṣe lórí wípé ó wà lára àwọn tó ń dúkokò ní pàápàá jùlọ àwọn tó ń lo ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó jẹ́ ọkọ̀ aládàá lópin náà márosẹ̀ lẹ́kí sí ẹ̀pẹ́ wọn ni níbẹ̀ yóò fi náwó ju òfin o. Ẹni tó jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó Dókítà Mi Hamzat ló sọ èyí tí mọ̀ lákòó tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ bó ṣe sọ ó ní ìgbésẹ̀ ìwàláàbí yìí látọwọ́ àwọn èèyàn ló ní pàápàá jùlọ lópin náà lẹ́kí sí ẹ̀pẹ́ ó jẹ́ ìwà tó burú jáì tó àbùkù bá ìjọba ìpínlẹ̀ Èkó pàápàá Dókítà Alábù ẹnu àtẹ́lu irúfẹ́ ìwàláàbí yìí léyìí tó ṣàpèjúwe gẹ́gẹ́ ìwà tí kò tọ́ láàrin àwùjọ ẹ̀dá ó ṣàlàyé síwájú sí wípé lọ́wọ́ báyìí o ẹrú ayàwòrán ti wà léyìí tó jẹ́ wípé àwọn òṣìṣẹ́ àbò pàápàá ṣiṣẹ́ lé lórí láti fi lè rí wípé wọ́n fi ń wà ń hùwà láàbí irúfẹ́ ìwà burúkú báyìí tó sì jẹ́ wípé ẹnikẹ́ni tí àgbẹ̀ ìwà ìbàjẹ́ yìí bá ṣe lé lórí yóò rí wípé ó fi náà wojú òfin. Ìròyìn àgbáyé ńlá ń gbọ́ láti iléeṣẹ́ rédíò Bond FM 92.9 ní Gbọ̀ngàn Ìkẹjà nípínlẹ̀ Èkó.

ati share idaju pe idagbasoke ti mo de ba ise awon sele to ilera nile ise to ilera ran ti ipinle Eko eto ile ise awon ti se eto lolokan ojokan fa awon osise ile ise na baye nipa to nsoro ni bi eto awon eyi to waye ni first act eni to je ijoba nile ise eto ilera ekun karun ti ipinle Eko ta aladapo aseun bi sabmo pe pataki igbese eto ni ati eto ni ko awon lo wa de ibamu pelu erongba isakoso gomina ipinle Eko lodi ti leyi to ni se eto ilera ni tori daju wi pe ijoba asoke ti mo de ba eto ilera to lori telemu ni ipinle Eko dokita aseun bi sapejuwe ile eto idanileko ohun gege bi ogbonta leyi ti o tun mu da leyi ti o tun je ki eto ilera papa julo awon agbalagba ati tawon ogowere omoyan lori se daradara ni ipinle Eko nigba to n na nsoro oga leka to n re se ayewo iwowo ni ile ise ohun ogbeni Taiwo Joshua Adekunle sadimo wi pe eto idanileko papa julo leyi to tun je wi pe lara e wa lati dale leyi to da le lori eto ayewo iwo oni yo tumo je ki ohun gbogbo lo boti ye ni ise ohun ile ise asobode ile ati sade bi mo o si ti so ti mo fun awon ara ilu wi pe ki won ko ti ku si iroyin fike kan yi ti gba ori ero aliye ilu jara kan wi pe eto le ise ohun pe ko lo daada ati wi pe oro fayawo yen osise o po sugbon to si je wi pe owo pe sabayi ohun naa ni o n wole ni ile ise ohun eni ti o je agbonisọ ile ise naa ọgbẹni iwa iwada lo sọ èyí ni mo bẹẹ ló ń ṣàpèjúwe àhesọ ìròyìn ọhún tó wọ ìròyìn fege ọhún gẹgẹ bí èyí tó burú jẹ ìtọ sí lè ta àbùkù tó ń lè ta epo sí aṣọ àlà ilé iṣẹ náà gẹgẹ bó ṣe sọ ó ṣáájú ní ìròyìn ti gba orí ẹrọ ayélujára kan wí pé ilé ẹnu bóde sẹmẹ ní badàgbé nípínlẹ Èkó ń bí àti ní ti ìdínkù ìlàró ìpòkíá nípínlẹ Ogun tó fi mọ ti ìgbẹ́tì pé wọn sọ àwọn ìròyìn ọhún sọ di mímọ fáwọn aráàlú wé ètò ìṣúná láwọn ilé iṣẹ ọhún pé kò lọ níbo ti tọ́ níbo ti yẹ ọ̀gbẹ́ni Maiwada wá sọ di mímọ wípé ìròyìn fígi lásánlásán ni òun pé kí aráàlú kí o kọ ètò ìkùnsí iléeṣẹ rẹ orílẹ̀-èdè yìí mà ti kéde báyìí ìwé pé òní gangan òun náà ni yóò jẹ òpin bí àwọn yóò ṣe máa tẹwọ gba èròǹgbà aráàlú lórí ti àgbékalẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá èyí tó jẹ́ ti àwọn ìpínlẹ̀ pé òní gangan òun yóò jẹ ọjọ́ tí yóò jẹ ọjọ́ tó kẹ́yìn tí wọn yóò fi gba èròǹgbà aráàlú ẹni tó jẹ olórí àwọn òṣìṣẹ́ níléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Fẹ́mi Gbajàmíàmílà lọ́sẹ̀ ìdímọ̀nà àtẹ̀jáde kan èyí tí ó fi síta gẹ́gẹ́ bó ṣe sọ onípàtàkì gbígba èròǹgbà aráàlú lórí àgbékalẹ̀ èrè wípé àwọn aráàlú pàápàá ní ipa tí wọ́n kó lórí àgbékalẹ̀ ó rọ̀ mọ́ òfin tó rọ̀ mọ́ jíjá iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wọn ìpínlẹ̀ gbogbo sílẹ̀ ó rọ àwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà wípé níwọ̀n bá kúyẹ̀ tó kúyẹ̀ àwọn tó sì ní ìfẹ́ se láti mú èròǹgbà wá àti ìrú wọn wá àgbékalẹ̀ ọ̀hún pé àǹfààní ṣì wà o láti gbé wa. Wáyọ̀ ìròyìn ilẹ̀ òkèrè olùdarí àgbà àjọ ètò ìlera àgbáyé World Health Organization ọ̀gbẹ́ni Tedros Adhanom Ghebreyesus ti sọ ọ́ di mímọ̀ wípé ìtànkálẹ̀ àrùn ebola lọ́dún yìí pàápàá jùlọ lórílẹ̀-èdè olómìnira congo pé ó ti ń gbé pẹ̀lẹ́ sí o ṣùgbọ́n gẹ́gẹ́ bó ṣe sọ ó sọdúnmọ̀ nínú fáwọn oníròyìn wípé èyí ọdún 2014-2016 ó gbẹ̀rẹ̀ gẹ́gẹ́gẹ́dẹ́ ibi tí ó ṣe pé ó gbẹ̀mí èèyàn tó lé ní ẹgbẹ̀rún lọ́nà mọ́pá sọ di mímọ̀ pé ti ọdún yìí èyí tí wọ́n kéde rẹ̀ ní ọjọ́ kẹẹ̀ẹ́dún oṣù karùn-ún ọdún yìí ní èèyàn tó lé ní ẹgbẹ̀rún lọ́nà farakáṣá tí èèyàn tó lé ní ẹgbẹ̀rún lọ́nà méje sí ti gbẹ̀mí mi látara àrùn ebola ọ̀hún ó wá ń rọ àwọn èèyàn ìlú láti rí dájú wípé wọ́n ṣe ohun gbogbo léyìí tí yóò mú wọn rí wípé wọn ò kàgbákò àrùn náà ẹyin ará àgàn lọ̀rọ̀ ìgbàsókè lónà saipa tirẹ̀ yóò ṣeéṣe òkà tó mú ìrè ọ̀hún wá sópin gbọ́ àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni babájídé sanwó-olu ti ṣí ilé ìtajà èyí tó gbẹ̀rẹ̀ gẹ̀jígẹ̀ yẹn ilé ìtajà oúnjẹ tó gbẹ̀rẹ̀ gẹ̀jígẹ̀ tó sì tóbi dáradára síjọba ìbílẹ̀ àgègè àmọ́ ìròyìn wá fún yín wípé ilé iṣẹ́ torí sí ìyẹn iléeṣẹ́ aṣọ́bodà ti sọ wípé ìròyìn òfin gẹ̀pá tó gbá òun ní ìròyìn tó gbọ́rí ẹ̀rọ ayélujára kan wípé ètò ìṣúná iléeṣẹ́ ọ̀hún pé ó mẹ́ẹ̀ bákànbákan yọ àbújá àwọn ìròyìn wá fún yín wípé ìjọba àpapọ̀ ti kéde wípé òní ni wọn yóò ení náà ni ó jẹ ọjọ́ tí ó kẹ́yìn láti gba aráàlú lórí ti àgbékalẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá tó ti àwọn ìpínlẹ̀

nípa ilé àti ìṣẹ̀dá ẹ má gbàgbé ọgbọ́n olúwa káyé so aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá lórí ìkànnì bond fm 92.9 ní gbogbo ọjọ́rú wednesday láti aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá ẹ kú ìkàlẹ̀ o.

ti de eyan ni mimo ayo oni gbagbo ayo emi ayo emi ayo.

I'm a woman. I would not think I got you.

Punt FM 92.9.

Ìṣẹ̀ṣẹ̀ àgbò wá o àṣẹ.

ẹni ifáṣe ní ogun alias onísọlọ abọrẹ gbogbo ṣòdì ó fi ń pe gbogbo èèyàn síbi ọdún ìṣẹ̀ṣẹ̀ ọdún yìí èyí tí ó wáyé ní ọjọ́ Thursday 20th of August 2026 ní number 37 Agojaye Street orílẹ̀ Oshodi bákan náà ni wọ́n tún ń kí gbogbo ọmọ orílẹ̀ Oshodi nílé lóko kú ìpalẹ̀mọ́ ọdún ìṣẹ̀ṣẹ̀ ọdún yìí pé lásìkò ọdún ìṣẹ̀ṣẹ̀ yìí ara tu gbogbo wa o wọ́n ní tẹ́gun bá lọ́ṣọ́ aṣọ ẹ̀ máa ṣẹ́kù ni wọ́n ní a ò nípa sówó a ò nípa sí ọmọ a ò nípa sí àìkú tí ṣe baálé ọrọ̀ ìṣẹ̀ṣẹ̀ agbègbè gbogbo wa o olùkéde ìfàṣẹ́ ní ogun alias onísọlọ̀ abọ́rẹ́ gbogbo

0: calamity befalls, but I believe of Allah. And whosoever believes in Allah, He guides his heart. And Allah is the all-knower of everything.
1: Abala ki tin benbe adua yo na ni wa akhlif li khayran minha
2: wa akhlif li khayran minha
1: eleyi ni loba pe a fe fi gba ore mi latodo Olorun ore tuntun wa la wa nbere ambere ore to lola ju ami wo to ba wa lo tabala mi wo to ba wa itume ni pe ore to Olorun gba lowo wa
3: ore to Olorun gba lowo
1: ta wa wa tuma re se pe ami wo lojo fun wa awan biri ore to da julo
3: ore to da julo awan biri re
1: ma ahsana sunnatan nabawi sunna nabi ma da po
3: sunna da po
1: ori ri wa le nto ro mballu to bali ma lu sunna ya ma dupe ti en le o
2: alhamdulillah
1: to je kan en to tele sunna nabi sallallahu alaihi wasallam awan so fa fi latara adua yi eni keni to ba fe ki owo un ko te ore to lola ju ami wo ti Olorun oba fi kan lo ko ya ma se zikiri ke ni zikiri na
2: allahumma ajirni fi musibati
1: wa akhlif
2: li khayran minha
1: to ti ori la nko wa anabi gbe adua kale
2: sallallahu alaihi wasallam
1: lata ya anabi wa ni won ti kokko lo gbogbo èèyàn tó lò ó ní ọ̀kábàmọ́ gbogbo wọn ní àríbá náà bí ṣòro yẹn sọlọ́lá
3: ọ̀sán
1: wọn a mọ wá wo ẹni tó wá gba àdéṣe wáyé òun wá gbà wá ní tiẹ̀ ó tún wá sọ bóun tún ṣe lò ń tún kò tún wá lò lórí ẹ̀dá mi ẹni tó sọ̀rọ̀ gan ló lò lórí ẹ̀ ta lọ sọrọ ganga annabi wa muhammad
2: sallallahu alaihi wa sallam
1: ya wa ummu salama
2: radiyallahu ta'ala anha
1: wa qalat ummu salama radiyallahu anha oni e ummu salama so pe leyin gba ta nabi kon le adua yi tan olorun wa pe kun kese won odu
3: olorun
1: ni kese won odu
3: kon wo le practice re
1: bawo lo se practice oni fa lamma tu fi abu salama
2: lamma tu fi abu salama
1: nbati ọkọ misalaisi ọkọ ẹwọ náà wọn kí èsì ó lè pẹ́ níta fẹ́sọ̀rọ̀ rẹ̀ ọmọ kí lápẹ́
2: sálámà
1: ẹbá sì ní àbú sálámà ó ti mọ̀ pé bàbá ọkọ ẹ̀ náà nígbàtí ọkọ misalaisi níbi ogun onígbà ti fún ní rò báyìí lọ́nà bá sọ pé kóltù mo bá sọ
2: kàmá àmàrà ní rasulullah sallallahu alayhi wa sallam
1: gẹ́gẹ́ bí òjìṣẹ́ ọlọ́run bá ṣe kọ́ mi ìwọ náà máa lo súnà
3: gbogbo
1: ohun tó lò yẹn ní kóbọ tó fi ń lẹ́yìn
3: òun ló
1: gbogbo to ba bo ni musiba
3: ti
1: o gba pe musiba yin
3: njo
1: ba ti ngbo bayin ko so pe inna lillahi
2: wa inna ilayhi raji'un allahumma ajirni fi musibati wa akhlif li khayran
1: minha bayin ko to ba ti wi mamika
3: mamika
1: to ba ti wi de ka ba fi o si eye pe awon o fi o si eye to bayin emi ko olohun mo wa ni o ti mo re bo wa fun tori de ile urugo mi alakun le e je ka pada si bi eri akoko evidence akoko ti won fi n se re pe ore eyan ni fun gbogbo mumin be ko se suru ti musiba bade ati pe odo ore eyan fun gbogbo mumin ni bi koko eko bo lohun o si ma se suru mo ni odo ore eyan fun gbogbo musumi ko ko lo le eko yi ilmu sabri inda al musiba ilmu sabri
2: inda al musiba
1: ore eyan ni
3: ore eyan ni
1: tori bi o le escape fun musiba kan si practice ore eyan ni fun wa tori to ba ti practice e o don leto si ya agegbe awon hadith n bo wa ba pa to ba ya pa ere yi na ni ele akoko ti won so fanu so tarabun ti won ka fun wa na aya kokala won so pe ara won ba subhanahu wa ta'ala so bi pe

0: calamity befalls, but I believe Allah. And whosoever believes in Allah, he guides his heart. And Allah is the all-knower of everything.
1: Edit one here. Ẹ̀rí ẹ̀ a wọ̀ ní ẹ̀ ọ ní ọlọ́run ọba sọ yìí pé má a sọ ọba mi ń mú sí ibà.
2: Má a sọ ọba mi ń mú sí ibà.
1: Wọ́n ní kò sí mú sí ibà kankan tó lè bá wa láyé yálà ó tóbi ní ó kéré ni a mọ̀ àti a fi ilé ẹ̀ ní nínú détílé àbá àtètè fi ilé ń bọ̀ yá a fi ilé ẹ̀. Ẹ lọ mọ̀ pé gbogbo mú sí ibà náà kò lè wá látọwọ́ ẹnì kankan ilá bí
2: ìnilá.
1: Pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba.
3: Pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run.
1: Ẹnìkan kọ́ ló fi kàn ọ́. Tí wọ́n bá ti lè gbàgbọ́ ẹnìkan ló fi kàn ọ́, ó ti já. Ọlọ́mọdé àwọn ọ̀jáǹtì. Wọ́n wá sọ pé wà máa ń.
2: Màmá Yúkmi Bílà ìyá Gidi Kọ́lbá.
1: Ẹnikẹ́ni tó bá wá ṣe sùúrù, wọ́n lo Yúkmi Bílà, wọ́n lo Yímánì fún iṣẹ́.
3: Wọ́n lo
1: ni imani
3: fún iṣẹ́.
1: Ìtumọ̀ nígbà máa ń yún mí bìlá ẹ̀wà máa ń yẹ̀ sùbẹ̀. Ó rí pé sábùrù wà nínú kí ni ṣọ́ábì lè mà. Ìyẹn làwọn onímọ̀ àwọn tó tẹ́kọ̀ yé tá à ń pè ní Àdìsúnà. Wọ́n á máa sọ wípé ẹ̀rí ìyá máa fi ṣẹ̀rí wípé iṣẹ́ ṣíṣe wọnú imani. Ẹnìkan ò ní pé ara ẹni múmìnì láìwà ní sùúrù. Tó bá ní múmìnì ní ọtún ní sùúrù, múmìnì rẹ̀ múmìnì náà kọ̀ rẹ̀
2: múmìnì.
1: Múmìnì. Láì pé múmìnì náà lọ jẹ́ báni. Àwọn ní sọ fún ayé pé ẹnikẹ́ni tó bá ní sùúrù, ó ti ṣe imani. Wà máa ń yọ
2: mílá.
1: Tó bá ti wá ṣe imani tí ṣe sùúrù yìí, yá di kọ́lbá. Ọlọ́run fi mọ̀nà. Kò mú òkun ọ̀rọ̀ tí ń bẹ́ máa yà yín a máa túmọ̀ ẹlẹ́kọ̀ọ́ tó ń bọ̀. Àti ọ̀rọ̀ tí tábì ń yà gbà yìí láàmú sí Alkọ́mà rahimahullah ta'ala tí wọ́n fi túmọ̀ àyà yín a máa yẹ̀wò lẹ́kọ̀ọ́ tó ń bọ̀ inshallah. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.
4: أهل السنة والجماعة
5: بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق
4: أريد تدي تطمد تقبع تنروني لي أكوا تتاتي واتي نقوني نقبع ما يجيلي أكوا إسلام فلو يجيلا برواتو يكورو Institute of أهل السنة والجماعة أني كي أجاك داري لو أيكا أمدو ومكي أكوا

0: nípínlẹ̀ Ọ̀ṣun.
1: Bẹ́ẹ̀ ka wọ́n tún wà ní White Mosque, Ìlúdùn area, Tessy Grand, Oshogbo.
0: Tàbí kí ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08-6816-0571. Mọ́d Ahlus Sunnah wal Jamaa, Al-Qur'an àti Sunnah Nabi àtẹ̀lé tiwa.
2: Ani mo kale agba therapy, mo ti fofo, ipe to mo pa iso mo re, ije ko wo tutu ara be, ije se
3: ko si gbogun aye se le le to, agbara adua ka, ko si bi ije se le ja to, Olorun oba lo kapa e, eyi ke yi isoro to ba n doju ko ni, igbagbo ninu igbiyanju, ohun ibe Olorun gan lasiri to n tu ogun aye pale, ta ba wa n soro nipa ni Olorun oba mi gba fun lowo lowo ti yo si ma gba fun titi lai lai animo kaye baba tapa oko gbogi ninu afadu ajagun lati tu ogun aye to ndani laamu kale na ni baba tapa je si waju ohunkohun eko address ati number isile number 61 Santos Avenue Abule Egba Nipinle Eko ni animo kaye baba tapa wa 08033735570 08033735570 number animo kaye baba tapa niye kini nkan ohun to n doju ko to fe mu aye su o awon isele wo lo nje ko ma kon mi loju were were bi igba tojo ba ma fun lo to opo ojo lo ti ro sile ti fi mu opo iji lo ti ja to si ti kani loru le amo tohun ti be ma sorun ko eni to mo nipa ba ti nbe lohun fun ni ti adura o si ma gba ni mona wa leyan gbodo kan si tori wipe owo ti ba ndun ni eyan ki kibonu aso o eni to si le so asiri ogun to ndani laamu gan leyan kon lekun odun e fun ibere ati alaye number 61 Santos Avenue Abule Egba Nipinle Eko ero ibanisoro won ni 08033735570 08033735570 animo kaye baba tapa Olorun fe nikan se je nikan lo
2: animo kaye agba therapy to ke fofo ipe to mo pa iso mo re
4: bimbo ore ko lanko
5: jẹ́ kí n fẹ́ ni tí ó wá ayé wà lára rẹ̀ ṣe.
4: Bí ti báwo.
5: Ojoojúmọ́ ló ń pín sí bíbí ìgbà tí mẹsẹ́ńjà bá ń fi lẹ́tà iléeṣẹ́. Ó ṣòwò, ó fìdí rẹmi. Bó ṣe ń ṣe àjò ló ń jò dànù.
4: Ṣó ti wá gbé ìlú Animokaye Bàbá Tágbà?
2: Animokaye Bàbá Tágbà.
4: Animokaye Bàbá Tágbà. Sọ̀pọ̀n náà gbóná ẹlẹ́gbọ́n rẹ̀ ló gbóná. Ó gbóná ojú gbóná ẹnu dẹ̀dẹ̀ ń jẹ bí ajẹrẹ. Ẹ̀wé ń bẹ ẹgbẹ̀rún wà. Gbóná wà àdúrà tó ń rún ogun ayé pa ń bẹ lọ́dọ̀ Animokaye Bàbá Tágbà. Gbogbo ẹni tó ń bẹ náà kọ̀ọ̀kan. Aya ọmọ rere ẹni tó ń ṣòwò tó fẹ́ jèrè. Ó wáṣẹ wáṣẹ ò ní ṣẹ́. Jẹ́ kí Animokaye bẹ lọ́hùn fún ẹ. Gbogbo ayé bá sọ̀rọ̀ rẹ̀ dọ̀rọ̀ mọ̀dìmọ̀dì tó sopọ̀ ẹ̀ lọ́rùn tó lóṣòro bàdájá. Ewé tó ń ṣe gbàtẹ̀dẹ̀ àdúrà Animokaye ò fi jáde-ànù. Number 61 Santos Avenue Abule Egba la Animokaye Bàbá Tágbà fìdí kalẹ̀ sí o. Bó ti ń fi ewé àtẹ̀gbò ṣe bẹbẹ 08033735570 08033735570
5: Ẹ̀rọ Fọlá fún oríire o, mo ti fẹ́ rọ́nà àbáyọ.

gbẹ́gbẹ́lá ọ̀túnbọ́dé ọjọ́ ṣe rí o àgbáwa yóò gbà o lọ́gbọ́n ọlọ́ọ̀ba àtijọ́ àti máa kò ní ṣòro iṣẹ́ títí ìrìnjà burata yóò jẹ́ o bí ètò yìí ẹ̀mí dọ́lá lọ́la lọ́la ìmọ̀ kárí ayé ìtàkùn ìmọ̀ ọpẹ́ ìmọ̀ ẹ̀mí ni o orúkọ ìkejì ní kéèpé pèlú jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ náà lè tẹ̀yẹ́ olúwa ní ọjọ́ tíwáṣídẹ̀ bẹ́ẹ̀ tó sàn lámọ̀ ọmọ ìbàdàn ìdúró ní igi ọmọ ìbàdàn ọmọ ìyẹn lẹ́kọ̀ọ́ ẹ̀tọ́ lẹ́kọ̀ọ́ kàkàdé ìkejì kọ́ lálẹ́ ètò ní o torí pé gbogbo ẹ̀ náà wọnú ara wọn ni ibi

0: 8 8 2 7 4 4 4 4. Wọ́n jẹ́ pàṣẹ aláàlọ́bọ̀ ni o. Wọ́n jẹ́ pàmò aláàlọ́bọ̀ ni o. Gbogbo nǹkan wọ̀nyí méjèèjì àtàdé àti ìwé wọ́n fi ń yanjú rẹ̀. Ọkà síwọ̀n ní sisi wọ́n sa tó ṣàfihàn ní o. Ní abúlé Ọ̀gbá ìyẹn ní ìpínlẹ̀ Èkó bímọ. Ẹ̀mí Lọlá Lọlá Lọlá rẹ̀ pẹ̀lú ara wọn náà ni o. Èkó lẹ́sẹ̀ tó ń bọ́ àdùkù tó sọ pípẹ́ gbólógbó pa lórí ọ̀wọ́ pa nígbà bí gbogbo ẹ̀ náà ni o. Aláwọ̀ nípa kádàrádà wọ́n kà wọ́n fọwọ́ ọgbẹ́ sẹ́yìn ni o. Gbogbo nǹkan wọ̀nyí ọ̀wọ́ nú ara wọn náà ni o. Kò ní pé gbogbo ọba wà lágídí lágbègbè náà tó wà ní tiẹ̀ kalẹ̀ lọ́wọ́ bọ̀ wá kọjá wá kọ̀jọ̀ká níbi kẹta ìgbé ká o. Lórí ètò náà làwà gba ilé ẹjọ́ tọ́sídẹ̀ láago mẹ́sàlẹ́ sí aago mẹ́sàn án bọ̀ ojú òpó oníbọ̀wọ́ àbátápá wọ ọgọ ẹ̀ tọ́gàrin ìbò tọwọ́ wọn fọ́rí o. Jọ̀wọ́ ló bí ìyá tó jẹ ọ̀pẹ́rẹ́ pété àpò bàjá ojú òní tọ̀pẹ́rẹ́ o. Kíló ọ̀ṣìrò 337 355 70 tàbí 070 892 7444. Kàkàsí iléeṣẹ́ anímọ̀ kárìwà tápá worldwide kẹ́ pàdé nípé yìí ní bẹ́ńtò sàlámì ọmọ àbàdàn méjèèjì o. Kẹ́ tó gbọ́ kíwọ̀n tó ní fún yín láti pàṣẹ dókítà kọ́sìn anímọ̀ kárìwà tápá worldwide oníyege ẹgbẹ́ ìdúrókọ tí mi jẹ́ o. Àdúrà wọ́n gbà o ẹgbẹ́ ká wọ́n gbọ́ra o. Ìwọ̀n náà bá ń fẹ́ o àǹgọ́rọ̀ àbáyọ sí pèsè ayé ẹni yóò dùn yóò mọ ẹgbẹ́ o etí o.
1: Animakaye Aga Therapy Dote Jojo Ukatoma Paisho Mura Ide Kuma Chochu Arare Ide Shere.
2: Animakaye Aba Spiritual Therapy ti gbogbo ayé mọ̀ sí Babatapa Worldwide. Wọ́n kalẹ̀ sí 61 Santo Avenue Abúlé Ẹ̀gbá Bus Stop nípínlẹ̀ Èkó. Wọ́n ní ara líle lògùn ọ̀rọ̀ ẹ̀dá tó bá wà lálàáfíà ohun gbogbo ló ní àgbo tó bá sì gbani lọ́wọ́ àbíkú omi inú rẹ̀ kò gbọ́dọ̀ gbẹ. Síwájú ohun gbogbo ẹ kojú òpó ìsílẹ̀ yóò ṣe yín láǹfààní 0803 373 5570 0803 373 5570 tàbí 0708927444 0708927444. Ohun tí àgbà fi ń jẹ̀kọ́ abẹ́ ewé báyìí ló wà adára máṣáṣẹ̀ kan kò sí bí sẹ̀rí àbá jẹ́ àjànàkú fẹ́rẹ̀ òun kan agbèdè ilé ayé ẹ̀dá tó porú kúrúmuṣu. Bẹ́ẹ̀ ni Ọlọ́run kò ṣe bí èèyàn ní kábẹ́ ara ayé kò lè pa kádàrádà ní tòótọ́ ṣùgbọ́n wọ́n lè fọwọ́ ago sẹ́yìn. Ọlọ́run yóò pèsè ọmọ alárùbáríkà fún gbogbo ẹ̀yin tẹ̀ ń sunkún àìrí bí ọmọ ṣọ́ṣọ́ṣọ́ báyìí nílé atarí kún atarí kẹ́kì di tiẹ̀ láàbọ̀ fún àṣírí gbígbàdúrà kálámù àdúrà. Bàbá Tápà Worldwide ní kẹ̀kẹ́ sí wọ́n wà ní Santos Avenue Abúlé Ẹ̀gbá Bus Stop Lẹ́kọ̀ọ́. Iléeṣẹ́ Bàbá Tápà Worldwide ní ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé àìsàn alálọ́bọ̀ tàbí àrùndínlé ló ń bá wọn fínra. Àwọn kòkòrò àìfojúrí májèlé oúnjẹ ìmọ́tótó ara ẹni náà máa ṣe pàtàkì. Gbogbo ẹ̀yin obìnrin tó jẹ́ pé ẹ wà nípasẹ̀ oyún níní Bàbá Tápà Worldwide ṣàdúrà pé ẹ ò jáwé àbíwẹ́rẹ́ lágbára Ọlọ́run Ọba ẹ̀yin àgàn ẹ ò tọwọ́ àlàbosùn ẹ ò fi pamọ́ lára lórí èyíkéyìí àìsàn àrùn alálọ̀bọ̀ àìróorunsùn àrùn pọ́júpọ́tọ̀ àrùn ọmọléegun tàbí fòníkúfọ̀ládìde kí gbèsè ayé ẹ̀dá kó wà pa kó rí ìkẹ́ mú lórí ìpẹ́. Ẹ pè sójú òpó Bàbá Tápà Worldwide 0803 373 5570 0803 373 5570 tàbí 0708927444 0708927444. Wọ́n kalẹ̀ sí 61 Santo Avenue Abúlé Ẹ̀gbá Bus Stop nípínlẹ̀ Èkó. Animakaye Baba Tápà Worldwide wọ́n ní mo tètè dé mo ríre mo pẹ́ lẹ́yìn àánú ṣe mí. Ọlọ́run kò ní fi iṣẹ́ ara wa gbé wa dé o. Bàbá Tápà ló sọ bẹ́ẹ̀.
1: Animakaye Aga Therapy Dote Jojo Ukatoma Paisho Mura.
3: Bímọ ọ̀rẹ́ ẹ̀kọ́ la ń kọ́.
4: Jẹ́ kí n fẹ́ni tí ọwọ́ ayé wà lára rẹ̀ ṣe.
3: Bí ti bá wo.
4: Ojoojúmọ́ ló ń pín sí bíbí ìgbà tí mẹ́sẹ́ńjà bá ń fi lẹ́tà iléeṣẹ́. Ó ṣòwò ó fìdí rẹmi. Bó ṣe ń ṣe àtò ló ń jò dànù.
3: Ṣé o ti wá gbìyànjú Animakaye Baba Tápà?
1: Animakaye Aga Therapy
3: ani mo kaye baba tagba sapa na gbo na legbo re gbo na o gbo loju gbo na lo deke jobi ajere ewe nbe egbo wa gbo wa dua ko ru ogun aye pa nbe lo ani mo kaye baba tagba gbo re to nbe lo koko aya omo rere eni to nsowo to be jere o wa se wa se o ise je ke ni mo kaye be lo fun e gbo aye ba so re doro modibedi to so pe lorun to lo so ro badaja ewe to se je atede adua ani mo kaye o fi ti ada no number 51 santos avenue abule da ani mo kaye baba tagba fi di kale si o ko ti fe wi ate gbuse be 08 3 7 5 5 7 0 08 3 7 5 5 7 0
4: Hello, Paula. How are you? What's your name?

0: ibẹ lọwọ àwọn baba wa tó mú wọn gbẹgbẹ ayé rọ tí wọn tó fi bọ lọwọ ilà ìlú ayé ewé àtẹgbò ni olódùmarè wa fẹnì kẹjẹ nǹkan lọ àgbà ìṣègùn tí wọn mọ nínú ewé àtẹgbò tí ọlọrun fún ṣe ni bàbá tápà anímọkàyé ọkàn pàtàkì ni wọn kí ni wọn là kọjá kí ló dojú kọ kí ló dojú kọ ọlọrun fúnra rẹ ti lànà àbáyọ fún gbogbo èèyàn láti bọ lọwọ ìdojúkọ ayé ìmọ̀sá ti kọ sí bàbá tápà anímọkàyé lónìí nínú yunifásitì wa santo zaveri abúlé ẹgbẹ alẹgà tàbí kẹ máa pe 08033735570 lẹẹkansi 08033735570 anímọkàyé bàbá tápà òkú méjì
1: ni. Ọ̀rọ̀ ìyànjú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbana Baobab.
2: Bàbá Adini Aisha Olalonpe Mosque.
1: Tí wọ́n wà ní títí láyọ̀ Egbe nípínlẹ̀ Èkó ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú
3: Imam Sulaiman Musbaudeen Akanni láìgbàgbé Míṣánná Aji Ashiru Ganiyu Oriyomi.
1: Ni wọ́n sọ wípé iná lọ àtọ̀yíbà lámìyà balùṣẹ́ ilé àtọ̀yíbà ọlọ́run ọba ọba tó mọ́ ni bẹ́ẹ̀ wọn ò ní gbà nǹkan lọ́wọ́ èmi àtẹ̀yìn. Àfi nǹkan tó mọ́ ẹ jẹ́ káwa náà gbìyànjú ká máa wà ní mímọ́ láyìíká àti láwùjọ wa torí pé ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru ká tó lọ sí lọ́hun a gbúdọ̀ wà ní ìmọ́tótó tá a bá tún sí lọ́hun tán a wà ní ìmọ́tótó ká jẹ́ káwùjọ wa wà ní mímọ́. Ẹ má jẹ́ á ṣèbàjẹ́ àfi ṣe ẹ̀gbìn sí àwùjọ nítorí wípé àjàkálẹ̀ àrùn a máa tàn látara àìsí ìmọ́tótó láwùjọ. Ìmọ́tótó ló lè borí àrùn gbogbo. Ọ̀rọ̀ ìyànjú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbana Baobab.
2: Bàbá Adini Aisha Olalonpe Mosque.
1: Egbe nípínlẹ̀ Èkó.
3: Kéèrè o, ìyẹn ẹgbẹ́ àpèdè Yorùbá, ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn àti Happy People's Club, Alhaji Agbemisola Ọlanu kan, alájẹ Twins Mother Food Canteen, akówọjọ ṣàṣálẹ́kọ̀, kí gbogbo oníbàárà wọn tí wọ́n bá wọn ra oúnjẹ, àpamọ́wọ́ owó, àtàjèrè ọjà. Bákan náà ni wọ́n kí gbogbo ọmọ ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn Land, láìgbàgbé Ìbàdàn Pillars Club, lọ́mọdé lágbà, Happy People's Club, ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá tòótọ́, àti ẹgbẹ́ àpèdè akúṣe ọpọlọ. A ò ní tọ́sájú o, a ó kó èrè òkò délé, ẹgbẹ́ yín ó máa lékún. A ò ní tọrọ jẹ, a ó máa ríná rílò, a ó tayọ nínú ẹgbẹ́ pẹ̀lú ẹ̀mí gígùn àlàáfíà la ó fi lò gbà ó. Àmì.
4: Èyí ni láti sọ fún gbogbo onímọ́tò pátápátá lójú pópó pé níbi gbogbo tí ẹ bá ti rí àmì sí caution ìtọ́ka sí pé mọ́tò bàjẹ́ ni o. Nítorí náà ẹ jẹ́ ká rí dájú pé a fi mítà mẹ́wàá sílẹ̀.
5: Bọ́ọ̀dì FM 92 gbọ́pọ̀ rẹ aráàlú ní ṣíládùú àfún gbogbo onímọ́tò pé àdélé bára ẹran akọrin akọya bíi kí àwọn onímọ́tò jẹ́ kí sí kọsọ̀ méjì máa wà lẹ́yìn púùtù wọn torí gbàkígbà ni mọ́tò lè bàjẹ́ lóko kọ́nà ẹgbẹ́ kìlọ̀.

0: Bond FM 92.9.
1: Band FM 92.9.

Bye.

0: o agboyele ni moju leja idaba bi aro ikin se moju opele se won na ti gbo nipa agbojo nisegun ibile ni baba foro lagba eni olodun dati o se farawe tolorun fun ni imo ijele nipa ba ti se fiwe atebo se toju eyike ya isara aro atari ara to ba nba ni farafinra teyin o si lalaafia pipe pe lati leyin olodun ti won na ba sakiyesi oniruru ipenija ninu agwara re makagulutuku kan si baba foro lagba ajogunba agbara nbe lowo won pela won ede oju orun ti won lo leyin odun meje ti ajagbe won ni oke ti won si pada seriwale asiri si awon baba wa ye atijo nbe lowo won iwo na kan si won lori ise ti o modede jankari wo ti ko ni loju losan gan abubo rere lo ni ruru oda won tun ba ni be lon lori igbega lori ise teda ba nse teyin o si ma tawara wara lai ni ni ipalara iwo na gbera nle mo sose baba foro lagba dagba iwogbe tiri na ri asiri ogun to nja ni atun gbogbo to pa mo kedere tona abayo si ntede leye osoka baba foro lagba nbe ni number 17 bass street ore lo pe bus stop egbeda leko telephone 09064833400 tabi 09083469898 baba foro lagba eku si ori na se kanakan ori roko ti fura kirakin agbigbo ori oda ti fura gajigi ragajigi
1: eku dede asiko yi eyin eyan mi oruko mi ni Mrs. Abike Amowo lati le ise Ambi Jewelries and Accessories oro yoruba ni mo tun wa fun wa to ni pe irini si ni so ni lojo ba de se rin la nko ni iyen tumo si pe you are what you wear papa julo awo obirin we have to look good always we must dazzle either married or single you may never tell what your husband or boyfriend falls for awon okunrin kan wa to je pe won like waist chain leg chain bold earring and the likes fa won yawo won at awon girlfriends won awon okunrin kan wa to je pe won ko ri rai please don't try to look like anyone but create your own fashion style awon jewelries wa ti mo de so nipa yi e le lo won lo church asala too party awon wa nbe e le lo won lo so fees e le lo won lo so ja e le lo won lo si awon shops yin awon store e le lo won ke look good ke ma dazzle e le pe Ambi Jewelries and Accessories sorry 08023496546 e de le tuba wa so lori WhatsApp bakan na lori number 08023496546 and awon Jerry's Rani gold replica to je pe e ma lo la lope to we o de tu gara e ma re won lori sirisi ni Ambi Jewelries and Accessories e ma ra lowo perete a de ma deliver e fun yin lowo perete e le pe Ambi Jewelries and Accessories sorry 08023496546 08023496546 e de le tuba wa so lori WhatsApp bakan na lori number 08023496546 e se gan
2: Fela ni kan play.
3: O ti aso la fe.
2: Hip hop ni te play jo.
4: Se yin le jo ni. En ti ro, en te pa. E wa n da soro ijo.
3: Ah, de ro nke lenu e. Emi ti so kanu ijo ale oni. E da yan mo.
5: E pele o, kilo fa to tonu.
4: Eh, baba, eyin o ti so panu.
2: Ohun ti awon eyan so ni pe ofa ara to ti pe lara yin ti ba isan, egungun ati eran ara yin je.
5: Baba agba te ni begi loju ise o. Mo lu egbogi baba agba dura mi gba. Mo so panu.
3: To je pa Olorun lo yo mi. Lowo an te koluba. Mo bo lowo ara tita. Oro si so mi jaga ara bayi. Atelese to mo mi le mo. Iye ti da fi seyin. Ni kayan mata gege bi keke mario olodun da wa lowo isan fini pamo awon finish esin ide mi ja oju to ba fakoko eni sofo ajegun wa lodo baba agba baba agba wa ni number 20 amoka street dele ara bus stop off abaroje road ikotun lagos state ero bani soro won 08068216859 le kan si 08068216859 de ronke o si regbon re lowo ko mu dodo baba agba ko na le so panu
6: gugu apata la mo wi pe alafia on lo se pataki lo se koko eda to wa laye ti o ni alafia ara bi eni ti o si laye na ni alejo pataki won ti wa lori eto leni baba wa e ba wa ki gbogbo awon ti won gbo wa ke si daruko yin
7: oruko mi ni baba agba teni begi loju ilu maka onisegun bile to nfe wi ategbo somara ilore mo ki gbogbo awon baba mama atawon aburo wi pe a o ni faisan logba
8: a wa ni number 20 amoka street Dele ara bus stop off abara jerol ikotun mo ni ero ibanisoro wa ni 080 6821-6859. 0806821-6859.
7: Lórí àwọn àìsàn kan sí kejì tá a máa ń sọ̀rọ̀ nípa ẹni àìsàn inú iṣan tàbí wọ́n tó ní àwọn káàbí aromọlẹ́gùn mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á torí pẹ́ lómi ò máa tó máa ń fà á bó ń ṣe ń rìn tàti rìn dogun òní pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí abẹ́ni tó ti ní jàǹbá mọ́tò rí abẹ́ni tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti rìn kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ṣàdúà kó di ọ̀ràn mo níwọ̀n tó bá ti rí àpẹẹrẹ pé bóyá ara ń ro mí apáríro ẹsẹ̀ kíkan ẹlòmíì ó máa rìn lọ́ba ìbà tó máa bọ́ lẹ́sẹ̀ tí ó fẹ́ jábọ́ tó bá ti rí àwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ nìyẹn àti rìn ó dogun ìbàdí kó máa bọ́ so ní gbogbo ìgbà káti rìn ó dogun kétí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹlòmíì àyà rẹ ó máa já ni ẹlòmíì apá kan ara láti òkè dé sálẹ̀ ní òkúta ìta ẹlòmíì gan gbogbo nǹkan ni ó máa ṣe pìpìpì inú àgọ́ ara rẹ tó bá ti rí àwọn nǹkan báyìí.
8: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, Off Abaranjẹ Road, Ikọtun. Gbogbo ibi tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé Ikọtun roundabout. Ẹ̀wọ̀ Marua tó ń lọ sí Abaranjẹ Road. Tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ Abaranjẹ Road ní kẹ́bẹ̀rẹ̀. Ẹ̀bọ́lẹ̀ ní Dele Ara Bus Stop, apá ọ̀tún yẹn lẹ́yà sí. Nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, Off Abaranjẹ Road, nílùú Ikọtun, Lẹ́kọ̀ọ́.
9: Bàbá àgbà tẹni fẹ́ bí lójú ni kẹ́ ẹ máa sọ pé Ikọtun jìnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín náà. Kẹ́ ẹ gbéra fáìlù báyìí pé Ikọtun yá lọ́dọ̀ bàbá àgbà tẹni fẹ́ bí lójú ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, Off Abaranjẹ Road, nílùú Ikọtun. Ẹ bá ti dé Ikọtun.
7: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pè mí.
8: 0806821-6859.
7: Ẹ̀yin náà máa bọ̀ gan ní àfíjì ìròyìn òta fojúbà. Àwọn àmì ò tiẹ̀ láwọn òfẹ́ lògùn bílẹ̀ mọ́ ẹ mọ́ sọ bẹ́ẹ̀. Ẹ mọ́ sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ iye owó tó ń san lọ́dún sí ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ìjágun ara rẹ̀ ǹjọ́ tọ́jú ẹ̀. Tẹ̀bá wa dé mà ní nàláì náà. Má bá a sọ pé nàláì bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójó bá ti dé nta kọ́ máa fún ẹ tọ́ bá ti lónú àgọ́ ara mo lóògùn kò sí ṣé ò sí bẹ́ẹ̀ ìwọ náà dánwò kọ́ máa bọ̀.
8: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, Off Abaranjẹ Road, Ikọtun. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821-6859. 0806821-6859.
7: Ìwọ táti rìn dogun fún bóyá ọ̀rìn wọ́nkú wọ́nkú. Ọ̀rin ọ̀ǹtẹ̀ kò lóba ẹlòmíì etí ẹ̀ máa pariwo ni ẹlòmíì bí ṣe ń rìn lójú ọ̀nà ni ó máa jókòó bí ṣe ń rìn ni ó máa jókòó ẹ wo gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ń wò tó jẹ́ pé bá ṣe ń rìn ẹ máa fẹ́ rẹ́rìn ẹ má rẹ́rìn bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di òun nìyẹn kì í ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ tọ́wọ́ ẹ̀ ń kú àbẹ́gbẹ́ kara ń kú tó tètè jáde báyìí kó máa bọ̀ wá fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétégbò.
8: Ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, Off Abaranjẹ Road, Ikọtun.
7: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkú wọ́nkú ọ̀rìn ọ̀ǹtẹ̀ kòlùbà àti ìrìn di ọ̀ràn fún wọn ìwọ gan gbogbo òbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà ẹlòmíì máa ń bọ̀ lọ́kàn bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa má jẹ́ kí tiẹ̀ ó di bẹ́ẹ̀ tó bá ti rápẹ̀rẹ̀ kéékèèké tètè gbéra báyìí.
9: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà.
8: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, Off Abaranjẹ Road, Ikọtun.
7: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821-6859. 0806821-6859. Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìrìn dogun ni àti ṣègbọ̀nsẹ̀ dọ̀ràn ni tẹ́lọ̀mí tí bàbá náà ṣàánú wa. Tó bá gbé wọn ń gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni bẹ́ ṣe ń gbọ́ mi pàdélé mẹkáníìkì ni ẹlòmíì ẹ̀ nílé bá sọ̀rọ̀ nítorí pé ẹlòmíì ò lè náwó ságọ̀ rẹ̀ àfi oríṣi kò sí nítorí kó rà fún náwó tí ò ní ṣe ẹ má fira yín ṣeré àgọ́ ara ẹ ṣe pàtàkì láti tọ́jú ẹ jáde bá ẹ jáde kẹ́ máa bọ̀ gbogbo ẹ̀yin dẹ́ rò pé bóyá mo ti lo eléyìí kò sì ṣe ẹ má sọ bẹ́ẹ̀ gbogbo wa la lóògùn kò sí ẹ tí ò lóògùn ṣùgbọ́n ọlọ́run ọba fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́ ọlọ́run ṣe máa kò sí ẹ tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà á ti mọ̀ pé àdúrà ti gbà kó o tó gbéra lé ni tó bá ti ń rápẹ̀rẹ̀ pé bóyá ọ̀nrin bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ ẹ̀ pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìndògun apá romi ẹgbẹ́ kara romi àti gbéra gan bábá ní patíyà ìwò òlè lọ ogun lónìí ogun mo ní ọlọ́ọ̀bù òní já rogun à ń gbé ni ṣùgbẹ́nitọ̀ àmì rí o à ń dìmọ́ gidi mọ́ pẹ̀ ká tó rìn ọlọ́run ní jẹ́kẹ́rí ṣùgbọ́n àdúrà lásán ràn jù ká gbé ìgbésẹ̀ ìkọ́tọ̀ ń wojú ọlọ́run tó ń bẹ gbogbo ọ̀nà tí ṣòro kan sí kejì bá fi wà lágọ̀ ara tó ń fura sí tètè máa bọ̀.
8: Nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, Off Abaranjẹ Road, Ikọtun.
7: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú.
8: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821-6859. 0806821-6859.
7: Ẹ tètè kọ́ lẹ̀. te ba ngbo lale e jide be ndaji te ba ngbo losan e ma ti je pari ke fi ma bo ke ma bo e wa fun imoran atalaye ati ona abayo lori tewe tegbo ti o mu kara yin o se kebe kebe sagbade we marugo ta kebe lodo baba agba te ni be gi loju ilu maka onisegun ibile to nfe we ati gbo so marai lori elomi ni mato ti o toju mato eyin lo ri bi o se ri gege be na loro ara wa ara da bi mato ni ta ba gbe mato so na ta ba nlo bada bibi ta ba nlo ta ba service e mo ko le ta ku soju ona odun wo ni wo ti wa laye to tin je to tin mu to n gbadu to ijo toju ara eri tan mo wa soro pe bye bye le ra wa o ti won ju do iro na ma npa ma ba so be o baba agba teni be glo gbogbo bi ti mo n de pata adua na ma se femi boya gbogbo ara lo n teni ara yin eni owo nkan mi ni egbe kan ara ro mi ni to ba ti wa nri awon apere kan ogbodo gbe igbese lati wa toju ara
8: ni number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun.
10: Ero Ebani Surawa is 0806821 6859. 0806821 6859.
11: Baba gba teni begi loju. Opo lo ti nowo nowo towo ti tan kele. Kini imoran yin fun won lati gbera gija ki won ma bo ni ilu Ikotun. Tore lomi ma so pe Ikotun jina o.
9: Baba gba teni begi loju ni ke ma so pe Ikotun jina. Irewesi okan ni won pe be e kokko toju irewesi okan yin na ke gbera file bayi pe Ikotun ya lodo baba agba teni be gi loju
7: kini ndo laamu kini won ti nawo nawo nawo lere aisa agban ni lowo olodum ma jari ogun wahala ya nlu pipipi ayin to ejo bere nle te ngbo gbogbo ti mo so pata awon ni abi won so ron gbo obirin ni gbogbo tokunrin to obirin lo ni ta so yo sugba won to ba won wa oju olodum to nbe lo na to light kan si keji nu agbara iwo kan si baba agba teni be gi loju ona abayo olodum lo nse to ba ti de lori gbogbo nkan ko la le ma fenu ba gbogbo ti won na ba joko to ri to nse olowo lowo bayi mo pa isa tarun tan ba ti bimo ma bo si
8: number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun
7: tete ma bo ko ma bo mo se nsoro yi lokunrin lobirin lomode lagba olowo bo ni so wa den to ma tiro a to n se a ofi won se yeye sugba nkan kan lo se okun fa e te ba tin ri papa nku ni ese nku ni abi won to ti sise agbara ri iwo to ti ba won se idana ri lori sirisi ti na ti gbogbo ara o ma fa kichara abi eja o ma nje ko wiki ojo ori ma nfa ale to ba ti fa ti won tete ma bo sagbade we marugo ta kebe lodo baba agba teni be to ba ti de gan won no ah baba won ni itowo la ma do be a kin gbokere ma dunu obe te yan ba je obe labekuta loni to ba n gbe lu eko abibadan njo keji o ran ma lo pe e lo ba ara wa to ba ti dani re ma ti fo oro oye ko ko loju eyin e gbianju mo ti wa bi tele mo ti e ma so be o be se n gbo mi ba yen dide fia e ma bo pe ah o de je nti e wa e mu gbagbo yin lowo te ba tin bo soro baba agba teni be loju
8: ni number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun
7: e wa ke wa janfani ewe ati go gan ni afiji eyin na didi ke ma bo kilo nse o kilo yu elenu wahala ti damu oluwa nu agba re to ti fa isan boya ati ni dogun ati gbese bi wahala gbogbo egbe kan ara kuta ita jenje ni bi ni ele iwo si bi ni olodum oni je ka wa rogun ofa ofa buruku oni ba wa fefe buruku oni fe luwa orisirisi ona lo ngba wa elomi afefe ni ti e elomi ofa lo fa elomi ko tin ta ti e chairman to ba ti de eyin na o mo lori ba se bi ati ayewa tin to ba ye ka si pe kilo fa ti leyi soju orun lo ti sele ni abi ngba te n lo ni kankan ba e pi te mo boya boya awon le te ni mo to wa ti dagu ara to wa n baraje awon arun kan wa to je pe ma n baraje were were were ti o mo ba nu mi ara nu eje inu egungun olodum ni je kari sugbon te ya ba ti wa ri

0: gbogbo ẹni tó sọdọ ta àwọn ọmọ rẹ mo ń pa láṣẹ lónìí pẹ̀lú agbára ìpè mi wípé kí gbogbo wọn kí ayé wọn kó yí padà sí ti èrè tá a ti lọ tí a dín nínú epo gbígbóná tó kí gbà igbó ariwo ró gbóná lọ sálèdí ọ̀run ẹ̀ka alẹ́lẹ́ o ẹ̀kú àtàárọ̀ ẹ̀kú bó ṣe dá tí gbogbo yín bá kiri àní ṣìṣe o àní báláyé fọwọ́ tì ayé wa yóò sì dùn yóò ju tòyìn lọ bẹ́ẹ̀ ni yóò rí olódùmarè ọba alágbára olóṣèdó gbogbo lọmọ ohun gbogbo tó lè so ohun gbogbo ó ní mo fi ṣe àpáta ìtìyìn mi lónìí lórí tí mo tún fẹ́ sọ lórí ọ̀rọ̀ ńlá tí mo tún fẹ́ kọ́ bẹ́lẹ̀ gbòòlà lórí nǹkan tí mo fẹ́ sọ tí ó dàbí ìgbà tààrà sán lókè tí ó ariwo rẹ̀ ó gbàgbó tí ó gbàjù tí ó sì gba gbogbo òlú kankankan ẹnìkan òun ló pè mí láti manchester ó ní òun gbádùn ètò yìí dáadáa ó wá bi mí léèrè ìbéèrè kan ìbéèrè tó bi mí léèrè òun náà ni mo fẹ́ fi ṣe ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí olódùmarè tó dáyà tọ̀run tó sì ní gbogbo agbára òun ló ní gbogbo àṣẹ àti gbogbo àṣeyọrí lọ́dọ̀ ó dẹ ẹnikẹ́ni bó ṣe wù ú tí ò sẹ́ni tí ó bí òun ló lóyún ara rẹ̀ òun ló bíra rẹ̀ òun lọ sọra rẹ̀ lóko òun lọ jẹjẹ súná ara rẹ̀ ọba tẹ́nìkan kan ní control ọba tí ò dá tágbára rẹ̀ ọ̀ká ọba tí ń bẹ nígbà táyé ò tí wà ọba tí ń bẹ táyé ṣe wà tí mójútó wa inú sì tún máa wà nígbà tí ọba sẹ́nì kankan mọ́ tí egbò èèyàn ti tán tí egbò ti tán tí ọ̀dán ti tán tí omi ti tán tí òkun gbẹ tọ́sà gbẹ tí ò sí nǹkan kan mọ́ yóò kọ ẹnìkan ṣoṣo tọ́ dá gbogbo wọn tí ìṣe olódùmarè ọba ọlọ́run.
1: ayé mò ń tán ó tilẹ̀ kóró ó ti tán lọ́sàn.
2: ṣáájú wa máa
3: ọ adúpẹ́ ò kí lẹ fẹ́ òwe lẹ fẹ́ bá ara o.
2: ẹ jọ má bínú bàbá kan ni mò ń béèrè bàbá ayé.
3: bàbá ayé kò tọ́lẹ̀ ń sọ pé ẹ̀yẹ ọbọ olómi tútù.
2: exactly àwọn gangan ni.
3: ojú ni wọn wọn ìṣá ìmọ̀fọ́lọ́kọ.
2: ẹ jọ madam ṣe ẹ lè sọ díẹ nípa bàbá yẹn fún mi.
3: òjíṣẹ́ elédùmarè ni wọ́n ní lànà tẹ̀sẹ̀ ìbílẹ̀ níjọ ti dẹnu rí elédùmarè ti ń gbọwọ́ wọn ṣiṣẹ́ ìyanu fún gbogbo aráàlú.
2: láti bí báyìí nìsín báwo ni wàá fẹ́ délé ọ̀dọ̀ wọn.
3: ẹ wà wọn lọ́kadà tó tó sọ̀kan yẹn ẹ kàn mú ọkàn lára wọn kó ṣáájú mọ́tò yín.
4: abolomi tutu dé sílùú ìbàfò torí létà lejò ló ń dúpẹ́ fún elédùmarè fúnṣẹ́ ìyanu tó ń gbọ́ bàbá ayé kò tọ́ ṣe gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé àtọ́jú àìkú sannde ni bàbá wa múra kí yọ àkànní abolomi tutu yà sọ́tọ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ rí wọn láàrin aago mẹ́wàá àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 10 a.m. to 6 p.m.
3: ẹ máa gba káàdì
4: ìfúngbà àkọ́kọ́ tẹ bá wá nílé àdúrà múra kí olomi tutu traditional prayer temple international ìbàfò branch tó wà ní
5: number 7A ọba olomi tutu house
4: lọ́jà sọpẹ́ totoro street off toyin street ọ̀rẹ́ méjì bus stop lagos ibadan expressway ìbàfò nípínlẹ̀ ogun 08039147266 àti 08078774484 nílé àdúrà múra kí olomi tutu traditional prayer temple international olódùmarè ọba dẹ́dà ńlá ń ké pè. onírọ̀ olóǹkà olóòótọ́ ló sọ wọ́n gbogbo bí ló ti dé gbogbo ọ̀nà ló ti tọ̀ níṣẹ́ ló ń gbónírọ̀ pàdé olóòótọ́ sì ń bẹ lórílẹ̀ ṣùgbọ́n sọ wọ́n ni ìdí rèé tí gbogbo àwọn tó ti fojú gan ni bàbá ayé kò tọ́ ṣe fọpẹ́ fẹ́lẹ́ dùmarè ọba dẹ́dà tó rọ́ mọ rákìyọ àkànní ọbọlọ́mọ tútù sí wa lásìkò yìí nílànà ẹ̀sìn ìbílẹ̀ gbìyànjú bàbá ayé kò tọ́ wò kó wá fọpẹ́ fẹ́lẹ́ dùmarè tó ń gbọ́ ọbọlọ́mọ tútù ṣiṣẹ́ ìyanu nílànà ẹ̀sìn ìbílẹ̀ gbogbo ọjọ́ ajé mọ́ndé ìṣẹ́gun túwìsì àtọjọ́ ru wẹ́nẹ̀sì lẹ́mọ bàbá pàdé nílùú ìbàdàn ní ọbọlọ́mọ tútù compound kìlómítà 128 ìbàdàn lagos expressway ládojúkọ yana ti flower mill bolúwàjì ìbàdàn láàrin aago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. bákan náà ni gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé àtọjọ́ àìkú sannde ní ìbàfò branch
5: number 7A ọba olómi tútù house
4: ó jẹ́ sọpẹ́ totoro street off toyin street ọ̀rẹ́ méjì bus stop lagos ìbàdàn expressway ìbàfò láàrin aago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. fi gbàgbọ́ ẹ̀dọ́dọ̀ bàbá ayé kò tọ́ lónìí ó gbà pé olódùmarè ló ń rán ọba olómi tútù láti máa jíṣẹ́ nílànà ẹ̀sìn ìbílẹ̀ ẹ pè sórí nọ́mbà yìí 08039147266 tàbí 08078774484 nílé àdúrà múra kí olómi tútù traditional prayer temple international olódùmarè ọba dẹ́dà ńlá ń ké pè.
1: ayé mò ń tán ó tilẹ̀ kóró ó ti tán lọ́sàn.
0: ẹni náà tí mò ń sọ yìí kó máa gbọ́ mi kí ogbó ẹ̀yìn yẹn sì máa gbọ́ mi kẹ́ ẹ gbóhùn ẹnu mi. olódùmarè dá àwọn nǹkan abàmì sínú ayé bí ẹranko ọdẹ ẹranko tí ń jẹ ẹranko ẹgbẹ́ rẹ̀ ọdẹ àwọn kìnìún ọdẹ àwọn ẹkùn ọdẹ àwọn àkókò ọdẹ túrùpù àwọn ẹranko ńláńlá tí ń jẹ ẹranko ńláńlá ni àwọn tí ń jẹ tú wọn àpàgbọ̀n níjẹ bó ṣe wù wọ́n wọn á jẹ oríṣiríṣi wọn á jọ lọ́gẹ́dẹ̀ tí àwọn kìnìún tí wọn bá fojú wọn kan òkété wọn kàn mọ wò pé eléyìí kò tó nǹkan kan bígbà tí èèyàn bá ra irin àgbàdo tọ́ tó mú ẹyọ kan bẹ̀ tó jẹ́ ni mọ́ rí lójú wọn ó tún wá dá àwọn tilé ọdẹ àgbò ọdẹ ewúrẹ́ ọdẹ òbúkọ sínú ilé àwọn ń bẹ jẹ ẹranko ilé ọdẹ ológbò òun náà ni ẹranko tí ń bẹnu ilé tí ń jẹran ẹgbẹ́ ọdẹ àwọn ẹyẹ awon abami eye tin tin fo losan oda awon abami eye tin fo loru oda awon abami eye tin gbegbo oda awon abami eye tin gbelu oda awon abami eye tin gbori omi oda awon eye nla nla bi awon adan oru won riran atawon owiwi nigba ti awon asa awon kanakana awon aboju wanso wanso ti gboju ondo gbeyin eleyin awon oda won fosan o si ni ka awon ma je oba lori osan leyin leyi olodumare wa da awon kokoro sinu gbo an tin gbe nu le bi awon kan awon ijalo tabi erun inu le ni won gbe awon se igbesi aye won ninu le won si nlo igbesi aye won o si da awon kokoro tinu le oda lantakun oda omo le oda yan kokoro abele jopon awon orisisi awon kokoro nbe le awon lantete orisisi awon afupina awon esunsun gbogbo won won lo igbesi aye won ninu le o si da eranko sinu gbo o si da eranko sinu le o si da tinu le o si da tinu mi o da iru mi tin fojoju maye ti fin jo lori omi teni kan kun si foju kan ri eni tin lulu fun romi jo mo soro loni lori nkan tinu ile ti o le sugbon ti awon alagbara aye yan layo lati fi se ise odaju fun o ma ra aye nkan ti mo so loni o je kokoro ti a da sinu ile sugbon to le ti o ma ri si nlo lati fi se aburu fun o ma ra aye mo soro loni lori owu alantakun owu nla ni ti ko se ranso ti ko se di nkan ti ko se di nkan kan laye to leju n to le lo sugbon ti an fi di eniyan lati didakuda lati di re eyan lowo ti an fi di owo eyan mo bi kan ti o si ni lowo mo ti an fi di ole eyan mo bi kan won fi di omo mo nu obirin ti o si ni bi yo lo su mesan yo do su mewa yo do su mokanla ta e ba wa lo wa bo gba ba de lewosan won la won ri nkan kan sugbon mo nu ara re wi ko mo be nu a mo fi owo alantakun won fi di omo mo nu obirin ti o si ko ti ko ni bi ti won ba ti fi se eyan lagan owo alantakun oni won fi di to je wi pe ko si be yan se soto nile aye iwaju iwaju oni sinu oro ti e afi leyin leyin leyin bi ti kulu so oni ti o mo sele owo alantakun ti an soro nipa re yi awon alagbara aye won yan layo awon osorunga lo ganjo ta ba awon agbagba won yan layo won feran re toro rorun lati fi le ma de nkan ninu emi awon egbe ti won je oka ati odaju ati odoro won ma lo wa lantakun lati lo fun awon megbe won to dele aye tan to gbagbe orun to dele aye tan to gbagbe egbe to gbagbe pori e won a si fi wa lantakun won a fi de ire e won a fi de oko e won a fi de ome moju kan na ti o si ni bo nbe awon to ni ile aye ti won lo wa lantakun tabi awon egbe ti won lo wa lantakun tabi awon nkan ti assassin da nkan taye nkojo tan assassin ti o si de yan moju kan ti o ni le ku o to ye pe owo alantakun yi ohun ni won lo lati fi se ninu aye
1: aye bo ta o ti le poro o ti ta la sa
2: saje wa ma o
3: adupe o ki le fe wewe le fe barara o
2: ejo ma binu baba kan ni mo nbere baba aye
3: baba aye ko to le nso pe yen obo lomi tutu
2: exactly awon gangan ni
3: odu ni won won isa imo foloko
2: ejo madam se e le so die nipa baba yen fun mi
3: ojise eledumare ni won ni lana tese ibile nijo ti denu ri eledumare tin gbowo won sise iyanu fun gbogbo ara ilu
2: en lati bi bayi nisin bawo mi se wa fe dile odo won
3: e wa won lokara to so okan yen e ko mo ko lara won ko saju moto yin
4: abolo mi tutu de silu ibafun to ni leta lejo lo ndupe fe eledumare fun se iyanu to gbo baba aye ko to se gbogbo ojo abameta saturday atojo aiku sunday ni baba wa moraki yu akani abolo mi tutu ya soto fun gbogbo eni to ba fe ri won laarin ago mewa aro si mefa irole 10 a.m. to 6 p.m.
3: e ma gba kaadi
4: fun gba kokon te ba wa nile adura moraki olomi tutu traditional prayer temple international ibafo branch so wa ni
5: number 7a oba olomi tutu house
4: loja sope totoro street off toyin street ore meji bus stop lagos ibadan expressway ibafo nipele ogun 0803 914 7266 ati 0807 877 4484 nile adura moraki olomi tutu traditional prayer temple international olodumare obade dan lanke pe oniro olonka olooto lo so won gbogbo bi lo ti de gbogbo ona lo ti to nise lo npo niro pade olooto si nbe lori le sugbon so won ni idire ti gbogbo awon to ti foju gan ni baba aye ko to se fope fele dumare oba deda toro mo raki yo akan ni obolo tutu si wa lasiko yi ni lanese bile gbianju baba aye ko to wo ko wa fope fele dumare to npo obolo tutu si se iyanu ni lanese bile gbogbo jo aje monday isegun tuesday atojo ru wednesday le mo baba ba pade ni lu badan ni obolo tutu compound kilometer 128 ibadan lagos expressway ladojuko yanati flower mill boluwa jiba Ibadan láàrin aago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. bákan náà ni gbogbo ọjọ́ àbámẹ́ta Sátidé àtọ́jú Àìkú Sunday ní Ìbàfò branch
5: number 7A ọba olómitutu house
4: ló jẹ́ sọpẹ́ Totoro street off Toyin street ọ̀rẹ́ méjì bus stop Lagos Ibadan expressway Ìbàfò láàrin aago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. fi gbàgbọ́ ẹ̀dọ́dọ̀ bàbá yín kò tọ́ lónìí ó gbà pé Olódùmarè ló ń rán olómitutu láti máa jíṣẹ́ nílànà ẹ̀sìn ìbílẹ̀ ẹ pè sórí number yìí 0803-914-7266 tàbí 0807-7448-4 nílé àdúrà Morak olómitutu traditional prayer temple international Olódùmarè ọba dẹ́dà là ń ké pè.
1: Ayé mò ń tán ọ́ mo tilẹ̀ kọ̀rọ̀ ó ti tán la ó sọ.
6: Orí mẹ́lẹ́dà mi gbọ́ tèmi o mo sọ. Ọ̀sùn òyeyé ni mọ̀ gbọ́ tèmi o mo sọ. Ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run ẹgbọ́ tèmi o mo sọ. Gbogbo ìkòsóró mi ẹ̀sọ́ di pẹ̀tẹ́lẹ̀ àṣẹ òye gbogbo ìkòsóró yóò di pẹ̀tẹ́lẹ̀. Mo pàwọ̀ ìṣẹ̀dá yín kó lágbára ju agbára owó aláǹtakùn lọ látòní lọ. Mo pàwọ̀ ahọ́n rẹ pẹ̀lú ìrírí àti ìwúrí àti àdúrà tó ń sun lọ́nà yòówù tó wù kó ní kó gbàgbọ́ nínú ẹ̀sìn. Mo pàwọ̀ ahọ́n rẹ kó ní agbára kíná lọ́mọ jò níbi ahọ́n rẹ kó sì mọ́ fi jó owó aláǹtakùn ayé rẹ dànù. Mo pàṣẹ lónìí gbogbo ọ̀nà tó ń gbà nípasẹ̀ ewé àtegbò nípa káwé àbíká já àbíká la àbíká fi para àbí nípa ká fin ní tùràrí láti fi jàjàbọ̀ kó ní owó aláǹtakùn nínú láìfẹ́. Mo pàṣẹ kó mọ jẹ́ tí ó ṣe é ṣe owó aláǹtakùn tó sọ lọ́wọ́ kó já owó aláǹtakùn tó solé ọmọ rẹ tí òjò olóyún kó já owó aláǹtakùn tó sojú ara rẹ tó jẹ́ wípé kò sí nǹkan ọkùnrin tó lè kọjá lọ ní ojú ara yẹn tí ó dọmọ. Mo já dànù kó di ọlọ́mọ ìwọ tó ti wọ́mọ wọ́mọ tó yẹ pé ayé fòwò aláǹtakùn dè tó fi lóyún. Mo pàṣẹ kó dọlọ́mọ látòní lọ gbogbo iṣẹ́ tá a fòwò aláǹtakùn dè tó dìdàkudà ìwọ tó ti lókọ tó lókì táwọn èèyàn wà fẹ́ yáwájú rẹ mọ́ ìwọ tó ti jẹ́ òjíṣẹ́ Olódùmarè táyé fẹ́ tiẹ̀ táyé ọ̀wà fẹ́ fẹ́ tiẹ̀ mọ́ ìwọ tán ti ń ṣe tiẹ̀ tó pé tó bá ti sọ fáwọn èèyàn ni wọ́n ń gbọ́ tí wọ́n fẹ́ gbọ́ tó fẹ́ wí mọ́. Mo pàṣẹ látòní lọ gbogbo owó aláǹtakùn tó dé ọ kò mọ jádànù ǹjẹ́ owó aláǹtakùn tá a fi sọ ọmọ rẹ tá a fi sọ àrọ́mọdọ́mọ rẹ tá a fi sọ ìdílé rẹ di ìdílé ti òṣì àti ti ìpọ́njú owó aláǹtakùn tó sọ di aláàlẹ́ ìbá tó yẹ pé nǹkan tí wọ́n ṣe fún bàbá iná tó fẹ́ ṣe fún ọmọ nínú ìgbésí ayé ìpọ́njú ni bàbá rẹ fi tọ́ ìpọ́njú náà ló fi dàgbà ìpọ́njú wọn náà tó fẹ́ máa fi tọ́ ọmọ yorùbá àpò wọn ní ìran mẹ́ta kì í tó sí nínú ìdílé tiyín ìran mẹ́rin ìran karùn-ún ti ń tó sí lábẹ́ àṣẹ àti ìwà àwọn ẹni òkùnkùn tí wọ́n lo owó aláǹtakùn ǹjẹ́ gbogbo tí jẹ́ òṣì àti àléèbá àbáàmú nínú ìgbésí ayé rẹ ni mo sọ̀dí asán ìwé tó kà tó ń gbé kiri tó ò rí ẹnìkankan bí tó ti fi ṣiṣẹ́ látòní lọ owó aláǹtakùn tí wọ́n fi di kiri tí wọ́n fi ta ayé rẹ tí wọ́n fi di sàtífíkẹ́ẹ̀tì rẹ tó yẹ pé tí wọ́n bá ti débì kan tí wọ́n fojú rí báyìí inú mọ́ bí wọn ni mo jádànù kó sì bẹ̀rẹ̀ sí ní ríṣẹ́ bẹ́ẹ̀ ni yóò rí yóò ṣẹlẹ̀ Olódùmarè yóò ṣẹlẹ̀ lomi àtẹ́rí yóò ṣẹlẹ̀ lọ́wọ́ ta àtidẹ yóò ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn àgbààgbà tó nílé ayé.
1: Ayé mò ń tán ọ́ mo tilẹ̀ kọ̀rọ̀ ó ti tán la ó sọ.
2: Ṣáájú wa máa
3: o. Adúpẹ́ o, kí lẹ fẹ́ o, ìwọlé fẹ́ bára o.
2: Ẹjọ́ má bínú, bàbá kan ni mò ń béèrè bàbá ayé.
3: Bàbá ayé kò tọ́lẹ̀ ń sọ pé ẹ̀yẹ. Ọkọ olómi tútù.
2: Exactly, àwọn gangan ni.
3: Ojú ni wọ́n ìṣá ìmọ̀fọ́ lóko.
2: Ẹjọ́ madam, ẹ lè sọ díẹ̀ nípa bàbá yẹn fún mi.
3: Òjíṣẹ́ Elédùmarè ni wọ́n nílànà tẹ̀sán ìbílẹ̀. Níjọ́ ti dẹnu ìlú yìí, Elédùmarè ti ń gbọ́wọ́ wọn ṣiṣẹ́ ìyanu fún gbogbo aráàlú
2: yìí. Ẹ̀yin láti bí ìbá ẹni ìsìn báwo ni wàá fẹ́ délé ọ̀dọ̀ wọn.
3: Ẹ wà wọ́n lọ́kadà tó sọ ọkàn yẹn, ẹ kàn mú ọkàn lára wọn kó ṣáájú mú tọ́ yín.
4: Abolomi tutu dé sílùú Ìbàfò torí létàlejò mò ń dúpẹ́ fún Elédùmarè fúnṣẹ́ ìyanu tó ń gbọ́ bàbá ayé kò tọ́ ṣe gbogbo ọjọ́ àbámẹ́ta Sátidé àtọ́jú Àìkú Sunday ni bàbá wa Moraki yọ Àkànní Abolomi tutu yà sọ́tọ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ rí wọn láàrin aago mẹ́wàá àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 10 a.m. to 6 p.m.
3: ẹ máa gba káàdì
4: ìfúngbà àkọ́kọ́ tẹ́ ẹ bá wá nílé àdúrà Moraki Olomi tutu traditional prayer temple international Ìbàfò branch ṣó wà ní
5: number 7A ọba Olomi tutu house
4: ló jẹ́ sọpẹ́ Totoro street off Toyin street ọ̀rẹ́ méjì bus stop Lagos Ibadan expressway Ìbàfò nípínlẹ̀ Ogun 0803-914-7266 àti 0807-877-4484 nílé àdúrà Moraki Olomi tutu traditional prayer temple international Olódùmarè ọba dẹ́dà ńlá ń ké pè. Onírò ló ń kà olóòótọ́ ló sọ wọ́n gbogbo bí ló ti dé gbogbo ọ̀nà ló ti tọ̀ níṣẹ́ ló ń gbóni rọ́ pàdé olóòótọ́ sì ń bẹ lórílẹ̀ ṣùgbọ́n sọ wọ́n ni ìdí rèé tí gbogbo àwọn tó ti fojú gan ni bàbá ayé kò tọ́ ṣe fọpẹ́ fẹ́ Elédùmarè ọba dẹ́dà tó rán Moraki yọ Àkànní Abolomi tutu sí wa lásìkò yìí nílànà ẹ̀sìn ìbílẹ̀ gbìyànjú bàbá ayé kò tọ́ wò kó wá fọpẹ́ fẹ́ Elédùmarè tó ń gbọ́ Abolomi tutu ṣiṣẹ́ ìyanu nílànà ẹ̀sìn ìbílẹ̀ gbogbo ọjọ́ ajé Monday Ìṣẹ́gun Tuesday àtọ́jọ́rú Wednesday lẹ́mọ bá bàbá pàdé nílùú Ìbàdàn ní Abolomi tutu compound kilometer 128 Ìbàdàn Lagos expressway ládojúkọ Yanasi flower mill Bolúwa Jimbad Ibadan láàrin aago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. bákan náà ni gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé àtọ́jú àìkú Sunday ní Ibafo branch
5: number 7A ọba olómi tútù house
4: ó jẹ́ sọpẹ́ tótóró street off Toyin street ọ̀rẹ́ méjì bus stop Lagos Ibadan expressway Ibafo láàrin aago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. ìgbàgbọ́ ẹ̀dọ́dọ̀ bàbá yẹn kò tán lónìí ó gbà pé Olódùmarè ló ń rọ́bọ olómi tútù láti máa jíṣẹ́ nílànà ẹ̀sìn ìbílẹ̀ ẹ pè sórí number yìí 0803-914-7266 tàbí 0807-7448-4 nílé àdúrà Murak olómi tútù traditional prayer temple international Olódùmarè ọba dẹ́dà là ń ké pè.
1: Ayé mò ń tán mo tilẹ̀ kọ̀rọ̀ òtítọ́ la ń sọ.
0: Ǹjẹ́ gbogbo tí jò wá láǹtakùn lẹ́nuṣẹ́ ń tí jò wá láǹtakùn ní ibùjókò ẹ̀ ń tí jò wá láǹtakùn láyé ọmẹ ń tí jò wá láǹtakùn ní ṣọ́ọ̀bù ẹ̀ ń tí jò wá láǹtakùn ní ọ́fíìsì ẹ̀ tó ti ń ṣiṣẹ́ ọba tó ní promotion mo já dànù lónìí lọ́lọ́ ọlọ́run Olódùmarè kẹ́ ẹ mọ bọ́ nínú òwò aláǹtakùn aláǹtakùn ti ayé kẹ́ bọ́ńbẹ̀ aláǹtakùn ti ọ̀tà kẹ́ bọ́ńbẹ̀ aláǹtakùn ti ẹgbẹ́ ayé àti tọrun tí wọ́n ń ṣe bí kẹ́ bọ́ńbẹ̀ aláǹtakùn òwò aláǹtakùn èyí tí àbìlú dà sínú ayé rẹ àbí èpè àbí ti gèdè tó sọ di rádaràda mo yí ọ padà sẹ́ni rẹ lónìí láti òní lọ kó jàjàbọ́ kú ò lọ́wọ́ òwò aláǹtakùn ǹjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbé òwò aláǹtakùn tẹ́ fi ń dayé wọn láàmú mo sọ yín di aláìlágbára mo sọ agbára yín di òtú bá ń tẹ́ gbogbo ẹ̀yin tí Olódùmarè fún lágbára tẹ́ fi ń ba iṣẹ́ Olódùmarè jẹ́ láti òní lọ ṣiṣẹ́ iṣẹ́ tí sorúkọ tí fi gùn yẹ kọ́ lọ bẹ́ẹ̀ yín tẹ́ ń fi agbára yín ṣe kà kọ́ lọ bẹ́ẹ̀ yín tẹ́ ń fi agbára yín di ọmọ ara ayé lókun gbogbo okun tẹ́ ti dè láti òní lọ kó mọ tú gbogbo ẹrù tẹ́ di sórí àwọn èèyàn kẹ́ mọ forí ara yín gbé bẹ́ẹ̀ ni yóò rí bẹ́ẹ̀ lọ́lọ́ Olódùmarè ọba lọ́run mo rò wípé ìwọ ọkùnrin tó pè mí láti Manchester o ti gbọ́ nípa òwò aláǹtakùn tí mo ti ṣèlérí gbogbo ẹni tí ẹ sì gbọ́ náà gbogbo tó bá yẹ kẹ́ ẹ ti ṣe àtúnṣe ẹ lọ ṣe àtúnṣe gbogbo ẹni tí ẹ lo agbára yín láti dèèyàn ẹ yí padà bó ti wù ká pẹ́ láyé tó a pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ gbogbo nǹkan bá sì ṣe lágbà.
1: Ayé mò ń tán mo tilẹ̀ kọ̀rọ̀ òtítọ́ la ń sọ.
2: Ṣáájú wa máa.
3: Adúpẹ́ o kí lẹ fẹ́ wèwo lẹ fẹ́ bá ara o.
2: Ẹ jọ má bínú bàbá kan ni mò ń béèrè bàbá ayé.
3: Bàbá ayé kò tọ́ lẹ̀ ń sọ pé yẹn ọbọ olómi tútù.
2: Exactly àwọn gangan ni.
3: Ojú ni wọn ìṣá ìmọ̀fọ́lọ́kọ.
2: Ẹ jọ madam ṣe ẹ lè sọ díẹ̀ nípa bàbá yẹn fún mi.
3: Òjíṣẹ́ Elédùmarè ni wọ́n ní lànà tẹ̀sẹ̀ ìbílẹ̀ níjọ́ ti dẹ́nu rí Elédùmarè ti ń gbọ́wọ́ wọn ṣiṣẹ́ ìyanu fún gbogbo aráàlú.
2: Láti bí báyìí nìsín báwo ni wàá fẹ́ délé ọ̀dọ̀ wọn.
3: Ẹ wà wọ́n lọ́kadà tó tó sọ̀kan yẹn ẹ kàn mú ọkàn lára wọn kó ṣáájú mọ́tò yín.
4: Ọbọ olómi tútù dé sílùú Ìbàfò. Torí létàlejò ló ń dúpẹ́ fún Elédùmarè fúnṣẹ́ ìyanu tó ń gbọ́ bàbá ayé kò tọ́ ṣe. Gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé àtọ́jú àìkú Sunday ni bàbá wa Múrákì yọ Àkànní ọbọ olómi tútù yàsọ́tọ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ rí wọn láàrin aago mẹ́wàá àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 10 a.m. to 6 p.m.
3: Ẹ máa gba káàdì
4: fúngbà àkọ́kọ́ tẹ bá wá nílé àdúrà Múrákì olómi tútù traditional prayer temple international Ìbàfò branch tó wà ní
5: number 7A ọba olómi tútù house
4: ló já sọpẹ́ tótóró street off Toyin street ọ̀rẹ́ méjì bus stop Lagos Ibadan expressway Ìbàfò nípínlẹ̀ Ògùn 0803-914-7266 àti 0807-877-4484 nílé àdúrà Múrákì olómi tútù traditional prayer temple international Olódùmarè ọba dẹ́dà ńlá ń ké pè. Onírò ló ń kà olóòótọ́ ló sọ wọ́n gbogbo bí ló ti dé gbogbo ọ̀nà ló ti tọ̀ níṣẹ́ ló ń gbónírọ́ pàdé olóòótọ́ sì ń bẹ lórílẹ̀ ṣùgbọ́n sọ wọ́n ni ìdí rèé tí gbogbo àwọn tó ti fojú gan ni bàbá ayé kò tọ́ ṣe tọpẹ́ fẹ́lẹ́ Olódùmarè ọba dẹ́dà tó rán Múrákì yọ Àkànní ọbọ olómi tútù sí wa lásìkò yìí nílànà ẹ̀sìn ìbílẹ̀ gbìyànjú bàbá ayé kò tọ́ wò kó wá fọpẹ́ fẹ́lẹ́ Olódùmarè tó ń gbọ́ ọbọ olómi tútù ṣiṣẹ́ ìyanu nílànà ẹ̀sìn ìbílẹ̀ gbogbo ọjọ́ ajé Monday Ìṣẹ́gun Tuesday àtọjọ́rú Wednesday lẹ́mọ bá bàbá pàdé nílùú Ìbàdàn ní ọbọ olómi tútù compound kilometer 128 Ìbàdàn Lagos expressway ládojúkọ Yanati Flower Mill Bolúwàjì Ìbàdàn láàrin aago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. bákan náà ni gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé àtọ́jú àìkú Sunday ní Ìbàfò branch
5: number 7A ọba olómi tútù house
4: ó jẹ́ sọpẹ́ tótóró street off Toyin street ọ̀rẹ́ méjì bus stop Lagos Ibadan expressway Ìbàfò láàrin aago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. ìgbàgbọ́ ẹ̀dọ́dọ̀ bàbá yẹn kò tán lónìí ó gbà pé Olódùmarè ló ń rọ́bọ olómi tútù láti máa jíṣẹ́ nílànà ẹ̀sìn ìbílẹ̀ ẹ pè sórí number yìí 0803-914-7266 tàbí 0807-7448-4 nílé àdúrà Múrákì olómi tútù traditional prayer temple international Olódùmarè ọba dẹ́dà là ń ké pè.
1: Ayé mò ń tán mo tilẹ̀ kọ̀rọ̀ òtítọ́ la ń sọ.
0: Ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé o lájọ ń sáwó Adélé ayé o ń la pàdé ara o ń kálukú bá ṣe o ní ó gba ètí arínmìlèmí ṣe yìí ètí abáràwọ̀ náà mọ̀ ṣe Olódùmarè kì í rán ẹnìkan o odumare ki ran yan ni bi sise o odumare ki ran yan lati ba ile olaje o odumare ki ran yan lati so ile oladaworo odumare ki ran yan lati so ile olowo ile talaka o lagba lowo lodumare gbogbo en te ti lowo e mo lowo si gbogbo en te lowo e bere si ni lowo gbogbo en te lola e mo lola si gbogbo en te lola e bere si ni lola gbogbo en to ti lola ti o so lamo mo da pada sinu aye yin kebe si je olola yin pada yo se be yo ri be yo se lo olodumare yo se lola bi ta gbere ye ta igberoko yo se lola bi ta gberoko ta igbere ye eti mo so loni aro romo be ni yori awon kan pe won ni ka dawo duro won le ta nso tin tobi ju emi o fi eniyan si agbara itin mi olodumare ni mo fi si agbara itin mi nipa sosun ni ki oyeye ni mo omi arin mo suna omi ti o lowo ti o lese tin gbegi tin gbe eyan lo emi o ma tesi waju ba se ran mi tori olodumare lo pe mi mo si mo nkan ti mo gba ti won na ba mo nto gba o mo pe ika ki se to ye ko se nje emi te tin gbo nlenu mi o ni ojise olodumare morakin ya kanin ti mo je obo olomi tutu emi ni oludasile ijo morak olomi tutu traditional prayer temple international to wa ni idojuko masalasi ade ojo ni boluwaji ni badan te ba ni bere tabi oro ti o ye yin lori message ti mo se leni e le pe mi si ori ero ibanisoro yi 08039147266 bo ba si whatsapp na 08039147266 tabi ke pe mi si 00787744484 00787744484 gbogbo eyin ti eni kin odun waju ti a n bo wa deliver message nbe inu mi dun tori pe olodumare o n fi ara re han pe ko si bi to hun si ati ri awon to n pe wa si itaniji ati n lo awon tan se pade wa nbe inu mi dun wi pe won ri ase lo to pe olodumare lo ran wa gbogbo e ti e ba tin dawole yo mo yori si rere eni suba re ni subo emi gbogbo wa latako aye yo ko nbe titi ojo mejo ta tun pade lori eto aye ko to ile ni le yin ona ni na yin gbogbo pasa aye mo koko na aye yin yo ko o da ro o
1: aye mo to o ti le poro o ti ta la so
2: saje wa ma o
3: adupe o ki le fe wewe le fe ba ara o
2: ejo ma binu baba kan ni mo nbere baba aye
3: baba aye ko to le nso npe yen obo lomi tutu
2: exactly awon gangan ni
3: odu ni won won isa imo foloko
2: ejo madam e le so die nipa baba yen fun mi
3: ojise eledumare ni won ni lana tese bile nijo ti denu ru eledumare tin gbowo won sise iyanu fun gbogbo ara ilu
2: en lati bi bayi ni sin bawo si wa fe di lodo won
3: e wa won lokara to to so kan yen e kan mo kan lara won ko saju moto yin
4: abolomi tutu desile ibafun tori leta lejo mo ndupe fele dumare fun se iyanu to ngbo baba aye ko to se gbogbo ojo abameta saturday atojo aiku sunday ni baba wa moraki yu akani abolomi tutu ya soto fun gbogbo eni to ba fe ri won laarin ago mewa aro si mefa irole 10 am to 6 pm
3: e ma gba kaadi
4: fun gba kokko te ba wa nile adura moraki olomi tutu traditional prayer temple international ibafo branch so wa ni
5: number 7a obolomi tutu house
4: loja sope totoro street off toyin street ore meji bus stop lagos ibadan express road ibafo nipele ogun 08039147266 ati 08078774484 nile adura moraki olomi tutu traditional prayer temple international olodumare obadeda nla nke pe oniro olonka olooto lo so won gbogbo bi lo ti de gbogbo ona lo ti to nise lo npo oniro pade olooto si nbe lori le sugbo so won ni ibi re ti gbogbo awon to ti foju gan ni baba aye ko to se tope fele dubare oba deda to ro moraki yu akani obolo tutu si wa lasiko yi ni lanes ibile bi eju baba aye ko to wo ko wa fope fele dubare to npo obolo tutu sise iyanu ni lanes ibile gbogbo jo aje monday isegun tuesday atojo ru wednesday le mo baba ba pade ni lu badan ni obolo tutu compound kilometer 128 ibadan lagos expressway ladoju ko yanati flower mill boluwa Ibadan laarin ago mẹsan aro si mẹfa irole 9 am to 6 pm bakan na ni gbogbo ojo abameta saturday atojo aiku sunday ni ibafo branch
5: number 7a obo olomi tutu house
4: o je sope totoro street off toyin street ore meji bus stop lagos ibadan expressway ibafo laarin ago mẹsan aro si mẹfa irole 9 am to 6 pm ti gbagbo edodo baba aye ko to loni o gba pe olodumare lo ran obo olomi tutu lati ma jise ni lana esin bile e pe sori number yi 08039147266 tabi 08078774484 nile adura moraki olomi tutu traditional prayer temple international olodumare obadeda la nke pe
1: aye mo to o ti le poro o ti ta la so
7: e ku dede asiko yi o eyin eyan mi Oruko mi ni Mrs. Abike Amowo lati ile ise Ambi Jewelries and Accessories. Oro Yoruba ni mo tun mu wa fun wa to ni pe irini si ni so ni lojo. Ba de se rin la nko ni. Iyen tumo si pe you are what you wear. Papa julo awo obirin, we have to look good always. We must dazzle, either married or single. You may never tell what your husband or boyfriend falls for. Awon okunrin kan wa to je pe won like waist chain, leg chain, bold earring and the likes. Fawon yawo won at awon girlfriends won. Awon okunrin kan wa to je pe won ko ri right. Please don't try to look like anyone but create your own fashion style. Awon jewelries wa ti mo de so nipa yi e le lo won lo church. Asala tu party awon wa nbe e le lo won lo so fees e le lo won lo so ja e le lo won lo si awon shops yin awon store e le lo won ke look good ke ma dazzle e le pe Ambi Jewelries and Accessories sorry 08023496546 08023496546 46 e de le tuba so lori WhatsApp bakana lori number 08023496546 and awon Jerry's Rani gold replica to je pe e ma lo la lope to we o de tu gara e ma re won lori sirisi ni Ambi Jewelries and Accessories e ma ra lowo perete a de ma deliver e fun yin lowo perete e le pe Ambi Jewelries and Accessories sorry 08023496546 08023496546 edele tuba so lori WhatsApp bakana lori number 08023496546 e se gan.

àwọn ní pásáláyé àwọn ní gbòòfò lọ́rùn. Àwọn ní pásáláyé àwọn ní gbòòfò lọ́rùn. Ṣẹ́rí tá a bá ti lè ṣe bó ṣe tọ́ ká máa ṣe. Àwọn ní pásáláyé.

Baba, mo, ama, poyini, lo chukana.

ìbáwọ̀lá padà sílẹ̀ ìjà, ìbáwọ̀lá kọ́lé, ìbáwọ̀lá ra mọ́tò, ìbáwọ̀lá ń ṣe oríṣiríṣi. Tó bá dàgbà tó, á di bàbá bẹ́ẹ̀. Tó bá lọ́jọ́.

Jamalemi, Cotori, she told me like I want to.

0: Apoya na 92.9 Bond FM.
1: Bond FM 92.9 Bond FM 92.9

0: my kuro
1: ohun niyan
0: ohun niyan
1: souls

I'm going to go to the hospital.